0: kò sọ̀rẹ́ bíi jésù general prince adékúnlé dẹ̀ ó ní kò sọ̀rẹ́ tó dàbí jésù prince adékúnlé 10 votes all right hello the caller
1: hello okwayos
0: hello sir
1: ẹ káàárọ̀
0: sir
1: ẹkú ètò
0: yes sir
1: yóò mọ bí n ṣe o
0: ami
1: alàgbà ọlọ́run mú gan láti òjé
0: okay
1: mo dìbò mú fún adìmọ̀ra délé abiodun
0: 18 votes

0: Hello, the caller.
1: Hello, Uncle Fayo.
0: Yes, sir.
1: Okay.

0: Hello. Hello. Hello. Okay. Et donc, Billy. Hello. You are on. Hello. Il peut y aller. Et donc, Billy. Hello.
1: Hello.
0: Caroline.
1: Hello.
0: Caroline.
1: Hello.
0: Benny.
1: Kind Billy.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Mo fẹ́ dá sí láláwọ̀ kan nígbàdé sóró. Olóòní ní ọba fẹ́ gbé nígbà náà gbẹ́ni níbi ni olóòní obìnrin tẹ̀lé. Ìgbà eléyìí ànímọ̀ olóòbìnrin ó tẹ̀lé bí òjì tẹ̀lé. Gbogbo ẹni ni bọ́ọ̀lù kò ní báyìí.
0: Ẹ já fi ogbo ẹlẹ tí dọ̀sẹ̀ tó ń bọ̀ adikúrò lábala yẹn ṣe gbọ́. Ṣègùn tálẹ́ wá ń di fún Anídélé Abiodun àti Prisa Adékunlé.
1: Adawa super.
0: Adawa super. That's 23 volts. All right, ẹ ṣe gan ni. Thank you. All right, hello.
2: Hello, Mr. Bell.
0: Hello, sir.
2: Ẹ máa kú iṣẹ́.
0: Yes, sir.
2: Ẹ kú iṣẹ́ pọ̀lọ.
0: Àdúpẹ́.
2: Ọ̀rọ̀ àwọn mi ni Abiodun àti Ṣọlá láti Rivers Abiodun.
0: Okay.
2: Tẹ́gbá ti fẹ́ ọ̀wọ̀tọ́, ẹ ṣe àkùrọ̀ o.
0: Kí lẹ sọ?
2: Tẹ́gbá ti fẹ́ ọ̀wọ̀tọ́, ẹ padà sí àkùrọ̀. Ẹ wà máa bọ̀ lọ́sùn.
0: Àkùrọ̀ olóyè mẹ́kùn, bẹ́ẹ̀ ni ẹ ti dọ́sùn.
2: Ẹgbẹ́ náà máa gbà wọlé.
0: Okay.
2: Kò sí bẹ́ẹ̀ ni fẹ́ dé ọ̀wọ̀ tẹ́lẹ̀ dákùrẹ́.
0: Bẹ́ẹ̀ ni.
2: Mo ń tẹ́gbá ti Ẹ̀gbọ́n mi lè ní ọ́.
0: Bẹ́ẹ̀ ni o.
2: Ọ̀rọ̀ máa dùn lẹ́nu lágbára
0: lọ. Àmì àmì.
2: Ẹni ilé yìí kásá máa ṣe. Bá a ṣe bá mi. Bá a ṣàmúlò ṣe dísáìnì. Làbá mẹ́ni.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ètò tá à ń bábọ̀ ká tó bọ́ sórí election. Àbúrò mi yìí. Ẹ jẹ́ ká tó kò tí mi pẹ̀lú ẹni jẹ́ mọ́.
0: Lọ́sẹ̀ tó ọ̀sẹ̀ oṣù kan gbáko ni. Àṣẹ
2: Ẹbá
0: mi pé ní ìgbà fún un. Máa jùlá láìpẹ́.
2: Àjọmọ̀ ìwọ̀n mi lẹ́sẹ̀. Ọdún ọlọ́jọ́ ìmú kẹ́kẹ́ dára tẹ̀lé.
0: Lágbára lọ.
2: Ìgbàlẹ̀ ìmúdìbò ni fún Dele Abiodun.
0: Dele Abiodun 24 volts. Ẹ ṣe gan ni sir, thank you. Ẹ lọ máa di lórí Facebook. Ẹ di kíní lórí Facebook o. Electoral College vote. Ẹ lọ máa di lórí Facebook. Ẹ lọ máa di lórí Facebook sẹ́. Ave Oladosu Ola. Tunde David on Facebook, thank you. Lawrence Olakunmi Adeleke, thank you. Adenito Muniru Dean, thank you. Ademuiwa Adedayo, thank you. Elema Bank di lori Facebook, Kanti be lori Facebook, Anri, Anri Bashen di, Etuba Maba di, Kese Kini, Kese Mashia, Elove ke like, Elove ke like. The music of Prince Adekunle. Prince Adekunle.

mọ̀ pé bá a bá ti wọlé tá a bá ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tá a yẹn tá a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ǹjẹ́ mo kí yín lóko lóòótọ́ ètò yìí? Ajíhìnrere obìnrin nínú ọ̀rọ̀ títí Láyọ̀ Akíṣọlá JP Màmá Wòlíì nù. Akin Akinyemi lo kọ́ tèmi jẹ́ alóore yín.

0: ewa wo alade ewura to ko ba joba ewa wo oba to lara leti okuku pa ewa wo oba to mowo jare lenu eja ewa wo oba to jinde ni ojo keta ti fo si be o akawe re o si aka pariwo go
1: go go go go go go go
0: mama jo ti pe gbogbo eniyan jo so ti ji awon mo re le woli to lo feran lo soro yi paso fake ye mane baba labi ye mani mo nje woni bama de ba chubu yo wo waju bi agbalagba ba chubu yo wo yin wo yo wo to ko lese yi se ni didu ani kere lati tu class kaka le meji so ma ro to ba su lo wo dide to ba ti dide tele ma rin bi to wa ye koko ko le ku to ndu aja sile ku fo ri re to fe wale koko ko le ku to ndu aja sile ku fo ase yori to fe wale koko ko le ku to ndu aja sile ku fo nje omo to fe wale koko ko le ku to ndu aja sile ku fe si ayo to fe wale baba mama se ko wale ire omo onje omo bisa promotion ile tutu ile tutu koko bagiri itesiwaju onje to ba koko mu onje omo idunu omo ase yori omo ira lo wa ti o leye agbara lati fi pari le da ko lo agbara lati fi ku moto ti o ko wa fe contract to ma yi suna wo wa pada si rere ije olowo nla lera lera ta lo wo se wo ti abu wa ko ma mu esi jade atewo mo ba lo mo ba ni to ko je tu lo ko gbogbo le tewo ke ma sami wa fowo re gbe ire tutu anu be se re wo o be bi yi wo o be dile yi wo o to ti ra ka to le se o ya nu yanju ale ni o olorun ni da duro lori oro ma re olorun ni da dabu kata re o olowo aye ri pada da toro je olorun ni je ka yo pada se si osi lori omo o olorun ni gba ka yo fo mo re se mi di o kekele pekele omo re o ni sagbese ran ifo ni fo mo re lopo ya ari je ni madaru ko ni do re family yin olagba to loye omo ye ko ni pada gbofo eni to gbe omo re ga ko ni pada jabo afoju kere ni yo pada ri ran ogo omo re wo lo ni anu omi je renu mama o sakuma o damu ma lori omo atuite be di odobu ko tuite wa to mo re ko afire wa di kiri yo pade wa to mo re loni o o ni le wa to mo re ko lu yara ogo o ni janu iseju iseju yo fi re be owo to mo to mo o yo gba ya na mu ni jo bi oba ajo be jo ti aki fo wara won ni ra fo to mo to mo egando go lori omo re o egando go lori ise re lori oko wo re egando go atija ti mu ko ri nira jodi mo bi loruko jesu e ni rogun egan ninu layo lori awon alajo bi egandogo ledi o ile oko ni ile ana egandogo yeye di ayeye ibi ta ti yeye re brother wa pada lobe wa lojo ba lewo lori ledi to woju lagbaye ile iwosan lo wa o ni sule o o ya gba anu ti mu ki la ala dopin lori omo iran lowo alain leni yo yo si awara were o ya gba je rorun mu ni jeun loke o ni ti ayo ma je fun wa to ma re dojo ale o iran ni bi do fo lori awon omo re ayo ya le re to ma to ma ibanu jo ni ya le yin o gogo omo re o ni ba uruwo juju ka ku lori wa to ma re loni o 25:15 ogun jija re te loni o egberun irawo ko le mo le bi ojupa ogo omo re ma to bi ojupa dojo ale ogun ipile ko ni ja to ma to ma o ise jija re ko ni ra won obe bi ole o o ta ba fi pamọ lade leba wa ni ajeseku o iran lowo dide si o ajase reji ma jere to ju erin lo o ni de alaja tatiki mo wode le o wa ra ko se ni le omo re mama ile ri la ti je ku ti oni rodo oni gbe mara re ni aye lowo o ogo omo re oni duro bi moto afoguta eleda ti n ba o du oko yi ko ni je ko wo gbo tomo tomo o igiki dagba labe ge ogo omo re ma jade labe siru ola omo re ji ma gbadọ ba lawon eka yi o omo re oni fogun se irori igba worobo o yoko di nla o ije ase pare ri bi ko ni da lori wa tomo re o angele alagbara yo gba ogo omo re lowo awon atunida aye o oluwagbe olosibiti eniyan yo ti folake oloni o o ni sofo omo o layo olorun olorun naa ni olorun yo da olare tomo tomo o omo wa ma rogolo ire oni fun omo re ru o omo to gbe beru meta ninu ina ileru yo gba tomo tomo o omo wa ma rin jina ninu ogo omo wa ma lojo ayeye won ma so ayeye tori omo re o ilakoja omo re ko ni ba ninu je o inu re to n dun lori omo ko ni pada baje o àjọ jẹ ni ẹkọ nígẹrẹ làálà rẹ lórí ọmọ o olúwa yóò ṣowó sàkáàtì wà tọmọ rẹ o ó yà ọmọ rẹ dọmọ alálùbáríkà sẹnẹtì yìí ṣó ń gbẹmí ó yà lọdọ nílé gbogbo èyí tẹ ti kọlẹ níta fi wọ ẹsẹ o olórí agbọtí lọ nígbọwọ joseph wàá pàdé asúnibáre jésù lọ nígbọwọ lásàrù ogún ọmọ rẹ ò ní sùn fọfọ ọmọ rẹ ò ní jẹrẹ búrabúra bàràbà ní ìkórìtà kò yé mi mọ ọmọ ìkókó kì í rẹrù ọmọ rẹ ò ní rẹrù ìyà olórí ọ̀nà jíjọ yà rán sí ọlẹ́ni o inú mi ń lù lọ́wọ́lọ́wọ́ inú gbogbo wa yóò dùn dọ́jú alẹ́ o oṣù tẹ́ẹ̀dẹ̀ wọ̀nyí wa gbére jáde níbẹ̀ láti wòyí lọ ẹ̀kọ́ lọ́rọ̀ ọ̀run dá padà láti wòyí lọ lọ́rùn gbẹ ẹ̀kọ́ lọ́rọ̀ padà fún ọ agogo tí kẹwọ́ kẹtì ọjọ́ yóò kẹwọ́ kẹtì rẹ sí eré láti àkókò yìí onípẹ̀kọ ayé máa yà ọ́ lẹ́nu lórí ọmọ rẹ onípẹ̀kọ ọ̀run kò ní jẹ́ ká yé ra ọmọ rẹ lọ sí ọ̀rọ̀ àpàpàǹdodo alágbára lórí ayé yóò ràn ẹ́ lọ́wọ́ o ọba mi kìkì ọ̀rọ̀ yóò gbé ọmọ rẹ ró téńté ọwọ́ ọlọ́run fa ọmọ rẹ láti inú ọ̀gbun lọ sí òkè téńté adẹniwẹ́ yẹ gbé ọ̀rọ̀ tọmọtọmọ ojú olúwa kò ní kẹ́kọ̀ọ́ lára ọmọ rẹ o òdodo ọlọ́run yà ọ́ lẹ́nu inú dídùn àti ayọ̀ ló fi lo ìyókù ọjọ́ ayé rẹ ò mọ́ mi jáde ọ̀run dá ọ lára lórí àwọn ọmọ yìí o láàrin ọmọ ìyá rẹ ògo rẹ máa tayọ olúwa sọ ọ́ dọmọ rẹ látòní lọ o ayé òní fi kulẹ̀ ẹnikẹ́ni wa ṣòfò ọ̀run ṣàánú rẹ o ìlú tó wà yẹn máa rọ ọlọ́run láti gbé ọba mi fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ yóò fọ́n tó tóbi tẹ ọlọ́run tọmọtọmọ o ní júwe sàárẹ̀ ọmọ fẹ́nikẹ́ni wa o wàá fayọ̀ lólé ayé rẹ ọmọ rẹ máa kọ́re bá ọ àmì dáadáa wàá fayọ̀ lọ́dún yìí já tọmọtọmọ wàá tẹ̀ra ọmọ fògo fọlọ́run yóò dẹ̀ ni wàá tẹ̀ra ọmọ fìyìn fọlúwa o ṣe ń ro eré yẹn yóò padà wá sí ìmúṣẹ o ìkàdúgbò kò ní ká ọmọlẹ tọmọtọmọ o yóò ní adá ìyà títún sínú rẹ aninilára kò ní ni ọmọ rẹ lára o o ní rọgbìn wárìrì lórí ọmọ ìbẹ̀rù bójọ kò ní káwọ àtọmọ rẹ mọ yàrá o ayé òní fi ọ̀sẹ̀ àti òru bá ọjà àárí ìwà àtọlọ́run òní dàrú o aláàánú kan máa ṣowó sí ọ 155 ọ̀run fetí sí àdúrà rẹ lónìí o wàá pàdé olùrànlọ́wọ́ ilẹ̀kùn àánú sí ilẹ̀kùn oríire sí ire ọ̀nà jíjí wọlé wàá fọ̀ pátẹ́lẹ̀ níbù jẹran ọmọ rẹ òní bára rẹ láàrin ìkìnnú ayé o ní ránṣẹ́ ibi sí ọlọ́rí ọmọ o ìsìn ẹ̀ní kò ní jí àṣẹbọ fẹ́nikẹ́ni wa o kò ní bọ́ sórí kó o tó ṣe rere o o ní rọgbọ aṣọ ọ̀pá mẹ́fà ìbànújẹ́ lórí ọmọ rẹ o ọba mi aṣòro bí jà lọ kò ní jẹ́ kó orokọ lásán lórí ọmọ o wàá kéré oko délé tọmọtọmọ o ogún ọmọ rẹ máa tàn bí òrùn kárí ayé ayé máa bá ọyọ ọ̀run yọnu sọmọ rẹ èmi ò ní gbẹ́bí sí ọ lórí ọmọ rẹ o ò ní táwọ́dá tọmọtọmọ o ìrànlọ́wọ́ yìí kàn wà tọmọ rẹ o adójúlé ni kò ní dójúlé ọmọ rẹ fún ibi o ọ̀rọ̀ rẹ dayọ̀ màmá o ojú rẹ máa rírì ọmọ rẹ jáde ọmọ aṣọlá fún ọ ọmọ afọláke ọ ilé yí ọ ká oríṣi owó yìí ò ní gbé o inú owó lẹ ti máa bówó iṣẹ́ yìí ò ní lọlẹ̀ oníbísí ọlẹ́ ayọ̀ sọ nínú rẹ jésù olúwa gbọ́ńbọ́.
2: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá alábíyámọ́ ọlọ́run tó ra ilẹ̀ àìmọye owó fáwọn ọmọ mi ọlọ́run tó dẹ̀ ti bá bẹ̀rẹ̀ iṣẹ́ náà. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá alábíyámọ́.
0: òní yìí ni ọjọ́ ìdúpẹ́ bẹ́ẹ̀dẹ̀ pásítọ̀ rẹ tó ń sọ̀rọ̀ yìí ṣọ́ọ̀ṣì ládẹ̀ ti máa ṣe ní aago mẹ́fà ní àárọ̀ yìí kò jẹ́ wẹ̀mú ni láàárọ̀ ìsà bẹ́ẹ̀ tí jẹ́ńbẹ́ súnkà tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí tó bá ti ń bọ̀ wọ aṣọ ẹ̀gún wà rẹ wá bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o lónìí gbogbo ọmọ ọlọ́run yóò máa dá ọ̀frẹ́ àti tai olùfẹ́ o èmi fẹ́ ṣe ọrẹ ní pé bí ọlọ́run bá ṣe bùkún ọ tó nínú oore tọ́lọ́run ṣe fún ọ bọ̀dá sì sá mọ́mí dádì ẹ kàn fi sponsor program yìí òkè òkè báyìí lọ́wọ́ àfúnigbé ẹnì táwọ́ náà God bless you and I celebrate you ọlọ́run bàbá alábíyámọ́ o ààyè ló wà.
3: hello hello prophet 0906057 1110 lẹ́ẹ̀kọ́ sí 0906057 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kọ́ sí 30 34 34 77 14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ.
4: ọlọ́run ni mo bọ́ jẹ́ ọ́.
5: lágelu fm.
4: jagaba gbogbo retio.

0: Oni ọjọ́ kẹsàn
1: oṣù kẹjọ
0: ọdún 2026 9.
1: Have your memorial fún bàbá mi tó bá jayé ẹlẹ́rìí pé ní gínìkè àwọn òbí àti ẹlẹ́dẹ̀ ẹjá yìí gan ẹjá fi ẹ̀mí ìmórí hàn ẹjá sọ fún pé ṣeun ẹjá kan sára sí èyí tẹ bá mọ̀ pé olúwa dá sí ẹjá jọ yín bàbá o ẹjá fi ẹ̀mí ìmórí hàn èyí tẹ mọ̀ pé olúwa dá ni fẹ́ pé alleluia méje gẹ́gẹ́ bí ṣe wá òbí màá gbà ọ níyànjú pé ìwọ náà já jọ ké alleluia méje 1 2 go
2: hallelujah hallelujah.

0: gbogbo ti o ba le se laaro ni ma ro pe ko se o tu ja jo gbadua mo so pe ki awon eniyan ki gbogbo wa ki a mu handkerchief white dale loni tori pe a fe gbadua si iseda wa gbogbo o titi adua yo fi pari to ba se se je ki aso ilewo funfun yi je ko wa lori mi gbogbo eni ti ayanmo re ise eru bi gbogbo eni ti o fori oba to fi rin lakitan gbogbo eni to je wipe ara n be ninu e sugbon ni se lo n daamu bi eni ti o niran oluwa ran mi laaro yi esa baba mama jajo gbadua laaro yi eyi kan gbo mi laaro yi eyi ni oluwa ran mi si obi looto mo mo pe oluwa le ja fun o esa eja sare gbadua kan yi mo ni awon kankan lati so fun wa e pe oruko jesu ke pe eme memo nawo agbara soro mi laaro yi koro mi ko yanju nawo agbara si oro mi ki oro mi ko yanju nawo agbara koro mi lojutu nawo agbara soro oye adua Oluwa lo ran mi o gbogbo eni ti ori won sa isan bi gbogbo eni ti iseda won seru laimo gbogbo eni to gbe inu tubu aye gbogbo eni to gbe ni ahamo okoko eyi ni oluwa ran mi si egbo eleyi laaro yi o mo gbe ti oluwa ran mi mo gbe to wa o baba ati mama ti ori eniyan bo ba buru esa o to mo le mo ni egbo mi gbogbo eniyan eyin kan wa bi ko si nkan mi to yo lenu iseda re sise lodi si o your head is fighting you ori re n ba o ja fura re esa won ti ko eyin wa ti ori re sira e e wa wo bi o ti ori eniyan ba gba bodi fun eyan ti ori eniyan ba buru iru awon eniyan be won yi le se nkan to yeju esa won ki le se nkan to yaranti esa won ki le fi nkan yegbe larujo pe emi loluwa se le fo eyin kan same gbogbo majemu igi ninu ori re bo ba same o oluwa yi pada
1: amen
0: oluwa yi pada
1: amen
0: oluwa yi pada
1: amen
0: esa igba ti oluwa gbego fus eniyan ati alare kereke isu o ni iru omo re to ba ti ri ori re lo ba ma fo tori ni pe ori iwo lo yeje iwo sa ni ese be ni ṣùgbọ́n tó bá rí ọ orí rẹ ló máa fọ́ torí pé orí bàbá wọn olùsọdí nǹkan lórí. Ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin tí orí yín ṣiṣẹ́ lòdì sí yín, mo sọ ọ́ láàárọ̀ yìí, ìtúsílẹ̀ máa dé forí ẹ̀. Ìtúsílẹ̀ máa dé forí ẹ̀. Ìtúsílẹ̀ máa dé forí ẹ̀. O ti rí obìnrin tí wọ́n dájọ́ wẹ́dẹ̀ fòṣà, tí wọ́n dẹ̀ ti ṣe gbogbo nǹkan tí ó ti tò. Àfìgbà tí ọmọbìnrin tó lọ jẹ́wọ́ pé orí òun burú lóòótọ́ nílé àwọn àlẹ́. Ẹ̀sà gbéyàwó tó ku ọ̀sẹ̀ kan ló lọ lé ìyá ìyá ọkọ rẹ̀. Ẹ̀sà ló bá jí nǹkan bẹ̀. Wọ́n wá bá owó ọ̀hún nínú báàgì ẹ̀ pé ní ẹni pé owó tó pọ̀ náà. Ìyá ọkọ wa takú pé ṣẹ́ wẹ́dì eléyìí òdò o ibi tẹ nǹkan táwọn ò tí ì tẹsẹ̀ bọ̀ títí kan ti ń gbé àwọn lọ eléyìí àwọn ò ní fẹ́ sá. Ẹ wo bí ìgbéyàwó tán ti parí gbogbo nǹkan tí wọ́n ti rẹ́ǹtì hall sá, wọ́n ti ra aṣọ wedding, ẹ̀sà gbogbo nǹkan náà ti ṣe. Èmi ò wo bí ẹnìkan ni yóò ṣàmé ọfà burúkú tó ń gbé nínú orí ẹ tí ò fa àyè gbọ́ rere. Bó bá ṣàmé iná lè jáde. Iná lè jáde. Iná lè jáde. Wo bí irú ẹ̀bẹ̀nu bíbélì náà o, Júdásì náà porúkọ ẹ̀ gbogbo ọjọ́ ayé ẹ̀ ó sì ti ṣiṣẹ́. Ó ku díẹ̀ báyìí kó gbèrè olórí rẹ̀ burú o. Inú ìwé ìṣe apostoli Act of Apostle 1 nígbà tí Pétérù wá address ìjọ, Pétérù wá sọ fún àwọn ìjọ pé a lè mọ́ ọ lọ báyìí a gbọ́dọ̀ pé 12. Ìgbẹ́ ẹjẹ́ ń sọ fún ilé pẹ̀lú kejìlá wa tí ò sí mí lónìí. Pétérù wá dé a kà mọ́ wa o, ó ní iṣẹ́ lọ́dọ̀ wa o, ṣùgbọ́n ó fi èrè àìṣòótọ́ ra lẹ̀ kan. Ó ní ó bẹ́ ní ògìdìgbé lórí ẹ̀ ìfun rẹ̀ dẹ̀ tú jáde. Ẹ kíyèsí sá, ó fi èrè àìṣòótọ́ ra lẹ̀ kan. Wo bí èmi ò mọ tí wọ́n sọ sí ìṣẹ̀dá ẹ̀ tó fi ní kó máa ṣìṣe níwájú olóore. Bí àmì bá jáde sẹ́ ẹ̀ orí rẹ̀ yẹn gba ìtúsílẹ̀. Orí rẹ̀ gba ìtúsílẹ̀. Orí àwọn kan ò ṣìṣe ẹ̀sà orí wọn kò rí lẹ̀ mi. A ti bẹ̀ títí pé orí ìsáré kò dáhùn. Ẹ wo bí tí orí ènìyàn ò bá rìn lẹ̀ óò gbàdúgbàdú máa dọ́dọ̀ ẹ̀ kó tó gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni sá, àwọn tí ò yẹ kó gorí ẹ̀ máa gorí ẹ̀ bí ẹ̀sìn. Àwọn tí ò kàn rárá wọn máa fi lọ. Àwọn iṣẹ́ tí ò yẹ kó ṣe wọ́n máa ní lọ ṣe. Ayé tí ò yẹ kó gbé wá ní lọ gbé. Nítorí wípé orí rẹ̀ ò rìn lẹ̀ ó ti pẹ́ jù lójú kan. Ẹ̀sìn ni sá, tí orí bá ti pẹ́ jù lójú kan. Bẹ́ẹ̀ ni pé orí mi tó bá ti pẹ́ nílẹ̀ yóò dire. Ọ̀gá tí orí bá pẹ́ jù lẹ̀ sá ó lè wo ẹ̀sìn o. Bẹ́ẹ̀ ni sá, mo bẹ̀ ọ́ ìwọ ni ó gbàdúrà yìí.

0: sílẹ̀ yàn lórí nǹkan ó ṣẹlẹ̀ lára wọn nítorí pé orí wọn yẹn dandan ni agbára ogun yẹn wa bẹ́ẹ̀ ni sà wo bí mo sọ tẹ́lẹ̀ ní àárọ̀ yìí gbogbo ẹni tó ṣàbí orí rẹ ó gbàtúnṣe orí rẹ máa gbàtúnṣe orí rẹ máa gbàtúnṣe kí ló fà á tí orí fi lè máa gbé tí ò ní rìn nílẹ̀ èpè a máa fà á èpè a máa mú orí mọ́lẹ̀ ẹ̀sà wọn kì í ṣẹ́ èpè fún ẹsẹ̀ wọn kì í ṣẹ́ èpè fún ọwọ́ kò sí n tó kan ojú nípa èpè kò sí n tó kan etí nípa èpè ẹ̀sà ó sì n tó kan inú nípa èpè orí ni o ẹ̀mí àwọn wòlíì wọ́n bá bùjọ orí rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti forí kó èpè orí rẹ̀ dẹ̀ gbẹ ní ẹja ìfolo ẹ̀sà mo bẹ̀ ọ́ láàárọ̀ yìí ẹ̀jẹ̀ jẹ́ àgbàdua orí ní store house kò sí nǹkan míì tó máa ń kó síbẹ̀ àṣẹ ló máa ń kó síbẹ̀ zaida kó jẹ́ èpè àbí ìwúre ẹ̀sà orí àwọn ẹlòmíì tẹ́ ẹ bá ṣì báyìí èpè lẹ máa bá bẹ̀rẹ̀ àyè olófà tí ayé wọn fi dúró sójú kan wọn ní inú àti sáré ara ń bẹ nínú wọn láti sáré nígbà tí sísáré dìde láti inú wọn ìgbà tó dé ní orí sọ fún pé ọ̀gá ó wù ọ́ láti sáré ni èmi ò sáré o ẹ kíyèsí sá ẹ jẹ́ àgbàdua ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ pin orúkọ jésù bá mú kó èpè tó sopọ̀ mọ́ orí mi tí ayé mi fi dúró lójú kan ẹ bá mú kó èpè tó sopọ̀ yagabarubalagada yagodologozosa rebalagada yagada legedorobalagadosa rebalagabaragedelegebaragadalagadosa rebalagada yabarubaliaha èpè tó sopọ̀ mórí mi olúwa ẹ mú kó láàrẹ oyé àdúrà ayẹyẹ dada bayaba èpè tó sopọ̀ mórí mi ayérayé ẹ mú kó èpè tó sopọ̀ mórí mi tí ayé mi fi wà lójú tán gbẹdẹdẹ bàbá dalẹ gbọdọ yá ẹ bá mú kó ẹ bá mú bó ayérayé ayé ra yé àmì mẹ́ta jésù olúwa wa
1: amen
0: àbá mi ò mọ bó ti lè ṣe láàárọ yìí o kò gbogbo akájífù ni màá ní kán kó wa bá mi lórí òkè ọlọ́run àwọn bàbá mi ẹ̀sà tí orí èèyàn bá burú láàárọ yìí ẹjọ ẹ jẹ ká jọ gbàdúrà níjọ kán wá fi aṣọ ìléwọ funfun yẹn kán fi ra orí wọn pé ìwé orí mi àbọ̀dè tó ń bẹ níbẹ̀ ó yá jáde ẹ̀sà ìwé orí mi àṣetì ó yá jáde ìwé orí mi ìdádúró ó yá jáde gbogbo tí wọn fẹ nínú orí yẹn kán wá máa sọ sí aṣọ yẹn ẹ̀sà kán fi yí orí wọn kán gbé lé orí wọn pé máa bá aṣọ ẹ̀ jáde ẹ̀sà kán bá gbàdúrà yẹn tán màá ní gbogbo ènìyàn kán dájọ́ sá orí òkè láti máa dáná sọ ẹ̀mí àwọn wòlíì ẹ wo bí tí ogun rẹ ò bá ṣẹlẹ̀ yóò ṣe lókè bẹ́ẹ̀ ni sá ẹ wá kíyèsí ibi tí mo lọ leléyìí gbogbo ẹ̀yìn kan wà bí tó jẹ́ wípé èpè nìkan kọ́ ni wọ́n lò sá nígbà tí wọ́n fún ọ tí wọ́n ṣépè fún ọ ẹ̀sà wọ́n fi èdìdí tì í èèyàn ṣépè ó dẹ̀ lo ẹ̀jẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní èdìdí ẹ̀sà eyan sepe o de fi adabiti iye ni won pe bi eje iye ni won pe ni edidi eyan sepe o de fi pe afi to ba gori aya iloku esa edidi niye aya ya support pe wa wa ma kobuti esa amoye igba ti ma pe awon obire bayi pe mo so fun mi ti oko re se fun o to fi sepe fun ati pe iru epe wo lo se fun esa amoye e wo bi emi a so pe ohun mo mo se nkan osu ohun fun je ni ohun sepe si ohun de fi ohun de fi bo esa emi a ni oju ara wo lo n fowo si to fi sepe fun orisirisi sa e wo bi emi adi kan so wi pe ohun gba oyan ohun mu e to ti dagba ni o si so pe afi to ba mu nu oyan yi o daruko ko e pe nisin omi oyan yi ti kan ki aye re ko ba kan e sa wo bi in tan pe ni epe ati edidi ni e won se pe fun won ti wa fi kokoro won fi tipa manaka barua bahadaya awon to lo ba awon gbadua pe ke pe lo bowo ni edipo ni kokoro edidi ye lowo esa a epe fe jade edidi so pe o lo bi kankan ibi lajo wa ani o le se rere se enikan tin pase pe ki jade iwo lo so fun ko mi bi emi le didi emi gangan le mi dawodu so mo pe gba ta bo fe ran wa wa emi na fi mu odadi ni won so pe adabi ti o ba gori aya emi la ya so iwe duro ti emi ni eni ti o nle ko jade ye owo mi ko mo edidi emi awon wole gbogbo epe to so mo edidi ta fi da aye re duro mo duro bi woli bo ba sami o epe ye wole o ti ri iya to gbe omo ese pe esa nitori pe awo de laarin ohun ati omo e omo re de fo leti esa omi oju iya ye kanle o de gbe sepe o wa lu edidi pelu omi to kanle ye esa omo wa lo kaakiri ko ri omo bi ki se pe ko loyun ni se loyun baje tori toyun ba ti duro lu e ile so wi pe oyun o le lo be ye oyun bere lowo ile pe ki lo de nitori wi pe omi oju iya e ti kan sodo tebi o de ti lu ebi bi edidi pe ko le gbe nkan rere se lori ile aye so emi ni ile emi mo so fun o pe oyun o le duro ni kia kia oyun ba wale ni sa e wo bi eyin kan gbo mi epe to so mo edidi eyi to yo ori re aya dada legos atalia bo ba sabi majemu tu epe ye danu majemu tu epe ye danu esa ni gbogbo church wa laaro yi adua lati ori oke ni ba ti ba foru ohun jade sa nitori to gbe si ori ye bi enikeni ba sepe fun o nigba to mo bi enikeni ba lo edidi pelu epe wo bi oluwa ni omo mo fe tu re le laaro esa mo gbe to ni agbara de mo de fe ke kiesi oluwa ni so fun won nipa tin je anu esa gbogbo eni ti won sepe iru eleyi fun anu ni won ni ti won ba ri anu to sogo lori te esa yo tu epe ati edidi yo tu ta ti edidi ba lowo lo adu a so pe emi mo n bo soro itete mi wa gaju ti gbogbo yi lo sori gbogbo to so ye awa wi lasan mi emi ni mo ni ko jade anu ni ye sa gbogbo nkan le be won le ba won le ba edidi soro kedidi ma da won lo but ti anu ba ti da si edidi a so pe anu tori pe jewo ni o enikeni o le ba de o sugbon tori pe jewo mo ba keru bi bayi epe to ba wo ko duro ebi ti lo jemi ma ya na da li agaba mo lo anu ipe yi mo fi so tele gbogbo eyi ti won fi edidi so mo epe laye yi loni atuyin le loni atuyin le
1: lónìí a tún yín lẹ̀. Lónìí a tún yín lẹ̀. Lónìí a tún yín lẹ̀.
0: Dábàrú máná kàdáyà bàrọ̀ nọ̀sọ̀.
1: Lónìí a tún yín lẹ̀. Ogun jíjà yín tán. Ogun jíjà yín tán. Ogun jíjà yín tán. Orí ò ní gbàbọ̀. Orí ò ní gbàbọ̀. Orí ò ní gbàbọ̀. Ìwórí jáde lábẹ́ ògùn. Ìwórí jáde lábẹ́ ògùn. Èdìdì ó yá jáde bẹ̀. Èdìdì ó yá fi bẹ̀ lẹ̀. Nítorí àánú jáde ń bẹ̀. Nítorí àánú jáde ń bẹ̀. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó yí padà. Jésù Olúwa wa. Ohun tí màá kàn sọ fún ọ láàárọ̀ yìí, òun ni wípé wá gbogbo ọ̀nà kó o dé chọ́ọ̀chì láàárọ̀ yìí. Ẹ kíyèsí o, kí ló dé tí mo fi sọ eléyìí ní àárọ̀ yìí láàmà fi hankachiefu ìgbàdua aṣọ ìléwọ́ yìí. Ẹ sà gbogbo ènìyàn máa gbé aṣọ ìléwọ́ yẹn sí orí wọn. Màmá ní kí àwọn ènìyàn kan pe orúkọ ìyá wọn pé èmi lágbájá ọmọ lágbájá òní ni mo gba ìtúsílẹ̀ lọ́wọ́ ogun tó ń jà mí nínú orí. Tóbi àwọn ènìyàn wa máa rán àṣẹ jáde sà, gbogbo tí wọ́n fi dá wọn dúró ní orí wọn a máa jáde. Bẹ́ẹ̀ ni sà, Olúwa ní ọmọ ìtúsílẹ̀ tó ní agbára ní ti àárọ̀ yìí. Mo bẹ̀ẹ́ o, mo bẹ̀ẹ́ o, rí i dájú pé ìwọ náà wà jọjú ní àárọ̀ yìí. Gbogbo ènìyàn ẹ̀yìn ṣe rí gbogbo ẹ̀yìn tí ẹ wà ní Abẹ́òkúta, mo kí yín kú oríire. Eléyìí ni màá sọ fún yín, ẹ wá gbogbo ọ̀nà kí ẹ dé ṣàpọ́n láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbé ní Abẹ́òkúta, Obi ṣàsọ pé òun lọ sí post office tó wà ṣàpọ́n. Tó bá ti dé ṣàpọ́n under bridge yẹn, bèrè lọ́wọ́ ẹnikẹ́ni níbi under bridge yẹn pé ẹjọ́ post office dà wá tiẹ̀ ti rí ogunlọ́gbọ̀n èrò ńbẹ. Mo bẹ̀ẹ́ ni o, rí i pé ìwọ náà dé pàdé aago mẹ́fà tètè dé láàárọ̀ yìí kó o lè ráàyè jókòó. Tètè dé, aago mẹ́fà ni ìpàdé yóò ti bẹ̀rẹ̀. Aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù títí yóò fi di aago mẹ́sàn-án, ọwọ́ agbára yóò máa rọ̀ bí òjò. Ẹbẹ ni mo bì ọ́ sà, rí i dájú pé ìwọ náà wà bẹ́ẹ̀. Ẹ kíyèsí o, toro máa kú fún agbára ìyẹn ní àárọ̀. Now gbogbo ẹyin tí ẹ wà ní Ìbàdàn, ní chọ́ọ̀chì wa ní Ìwòrò, aago mẹ́sàn-án láàárọ̀ yìí ni ìpàdé máa bẹ̀rẹ̀ mẹ́. Ẹ̀yin náà ẹ mú hankachiefu yẹn dání, kẹ́ ẹ wá wo tí bàbá mi yóò ṣe. A fẹ́ fi gbàdúrà tó ní agbára. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní chọ́ọ̀chì wa ní Apẹtẹ ní ìlú Ìbàdàn, aago mẹ́wàá ni ìpàdé yóò bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ẹ mú hankachiefu yẹn dání kí ẹ wo tí Olúwa yóò ṣe. Now jẹ́ nǹkan júwe fún ẹ bó ti lè dé chọ́ọ̀chì wa ní Ìwò Road. Wo bí tó bá ti dórí bridge Ìwò Road, ṣàsọ pé òun lọ sí kò kọjá bó ṣe dúró lórí bíríìjì yẹn kọjá iléepo tó ń pè ní Roswale síwájú díẹ̀ bíi pé òun lọ sí ọjọ́ wà á rí iléepo kan, iléepo Popular Filling Station. Ẹgbẹ́ ẹ̀ ni wàá ti yà wọnú street John, wàá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé chọ́ọ̀chì ọlọ́run kankan ló lọ rẹ̀ lọ. Láàárọ̀ yìí gbogbo ènìyàn ẹ jẹ́ ẹ máa sọ wípé ẹ̀yin tí ẹ ò tí ì darapọ̀ mọ́ WhatsApp group wa, ìpàdé alágbára kan lọ lálaalẹ́, ó sì kún fún agbára gan. Ẹ̀bẹ́ mo bì ọ́ pé ìwọ náà wọnú group yẹn o, lọ wọnú group yẹn. O lè send message láàárọ̀ yìí sí nọ́mbà tí mo fẹ́ pé ẹ jọ ẹ fèmi náà sínú WhatsApp group. Ìwọ tó bá ní Android phone, wàá lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa láràárọ̀, wàá lórí ọ̀fẹ́ láti wọnú ìpàdé tí mo ń sọ yìí náà. So nọ́mbà tí mo fẹ́ pè ló máa lò. Gbogbo ẹ̀yin tí ọ̀nà yẹn ò yé bẹ́ẹ̀ bá ń bọ̀ láàárọ̀ yìí, nọ́mbà yìí náà lè máa pè 090-25-20-27-24. Thank you. God bless you.

0: adájọ́ kẹni ilé olóyè adẹ́ńbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Sunday kejì. Happy second Sunday of the month, sir. Oṣù ẹlẹ́ẹ̀kẹjọ iná mọ́ tó ti gbéra. Ó sídìí. Àná ló tálì. Àná ni 8-8. Òní ó ti wá di 9-8 báyìí. So ọjọ́ ti ju oṣù lọ. Ó ju ọ̀tá rẹ̀ lọ. Bọ́ fẹ́ bọ́ kọ̀. Bọ́jọ́ sì ṣe ju oṣù lọ yẹn. Títí tó sùn ó fi parí. Oṣù ò tún lè lé ọjọ́ bá mọ́. Gbogbo ẹni tí ń fi ẹnu yẹ̀yẹ́ rẹ̀. Gbogbo ẹni tí ń sọ̀sọ́kúsọ nípa rẹ̀. Láti ìṣẹ́jú ìlọ wọn ò ní tú ọ. Ohun ọlọ́run yẹn. Òní ni Sunday tó yàtọ̀. Ẹnikẹ́ni níta ló ń dùn yẹn. Pastor Dẹ́kúnlé Epaphras. Wòlíì yín. Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank. Tèmi Dire Market gbági titun nílùú Ìbàdàn. Gbogbo Sona Church ẹ̀mú ìgbàlẹ̀ yín dání. Àtàná mo ti ń kígbe. Ẹ̀mí Olúwa ní ká mú ìgbàlẹ̀. Orí adọ́gbọ́n fi pamọ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ 13-30. Gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ̀mọ́ láti ta ti lọ sókè títí wọ iye ọjọ́ orí yín. Ìsìn kejì ń tiyín. Àwọn ọmọ wa ní ọ̀nà ìsìn alákọ̀ọ́kọ́ láti 13-13-30. And mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé ẹ kàn dìde. Ẹ kàn lọ dọ̀bálẹ̀ bí pẹpẹ yín kẹ̀ sì tún dìde. Kàn dọ̀bálẹ̀ bí pẹpẹ rẹ kò sì tún dìde. Mo rí ìsìpayá ni. Àdúrà ní ṣe mí láàárọ̀ yìí. Ṣé ẹ ti dìde? Ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnjíníà bí àwọn èèyàn ṣe ń lọ fẹsẹ̀ tẹ pẹpẹ wọn, wọ́n á kàn kí bàbá wọn, wọ́n sì tún dìde. Ẹ bá mi gbé orin sókè.

ọlọ́run ẹ̀mí àwọn wòlé akiri sore lónìí ọjọ́ kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n rán mi iṣẹ́ sí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run káàkiri kó tó di pé màá sọ yẹn kí n tó máa mọ̀ọ́mọ̀ kí n tó máa dún gẹ́gẹ́ bí a ṣe rán mi láàárọ̀ yìí ẹ̀yin àyànfẹ́ a kú pọ̀pọ̀ sí 77 eléyìí tó wáyé ní ọjọ́ Friday and mi ò ní tàn jẹ pẹpẹyẹ pọ̀n mọ́ Jesus City n tí ń rùn ó tún ti bẹ̀rẹ̀ sí rùn kó sì tó le tánlẹ̀ ní ìsìn ìrò tọ́dún yìí parí ni gbogbo ìre tá a sú fún yín ó di dandan kó mọ ọ nínú àwọn tí ọkọ̀ọ̀kọ̀ sọ ẹ̀rí jáde látẹnu wọn ìwọ lọ́jẹ́ number one òní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ẹ lọ múra o ẹ̀mí olúwa sọ fún mi kí gbogbo èèyàn mú ìgbálẹ̀ wọn dání àbẹ́ bá ń bọ̀ ntọ́ọ̀tì lónìí ìsìn méjì ni gbogbo ẹ̀yìn ọ̀dọ́ 13 to 30 ẹ múra mú ìgbálẹ̀ mọ́ tijú láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì níbi gáràjì yẹn and gbogbo sona church bákan náà wọn á connect mọ́ mi láàárọ̀ yìí so le fò níwájú ọkàn fò bí ìgbà téèyàn tọ síwájú bí ọ̀pọ̀lọ́ ní ìgbà mẹ́ta mo rí àlejò mẹ́ta tí wọ́n ka ọ mọ́ ó sì confirm ẹ̀ fún mi nínú ìwé psalm 23 verse 6 ó ní ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo mọ̀mọ́ àlejò mẹ́ta ń wọ ọ bọ̀ bí wọ́n bá jí òfò number one àlejò àkọ́kọ́ ẹ wo aṣọ rẹ̀ tó mọ́ lólóló tí wọ́n fi àmì blue tí wọ́n fi kọ àkọlé iṣẹ́ ara aṣọ yẹn tó wọ̀ ẹnìkan ní kí ni àlejò mẹ́ta ni mò ń wò yìí wọ́n pè wọ́n ní elá alákọ̀ọ́kọ́ tó ṣáájú òun ni wọ́n pè ní olóore bí wọ́n bá jí òfò wájú mo fi májẹ̀mú sọ tẹ́lẹ̀. Olóore ká ọ mọ́ lójijì láti oṣù kẹjọ yìí lọ kí olóore kó rí ìnà rí ọ in the name of Jesus Christ. Àlejò kejì tó fà lọ́wọ́ ìyẹn ni wọ́n ń pè ní aláàánú mínímìkù ọ̀mì náà ṣàhálà òun náà wọ́n tó kọ́ pẹ̀lú ọ̀dà búlù ni wọ́n fi kọ́ sáré mọ̀mọ́ ìbí wọn bá jí òfò sókè síwájú bàbá tí wọn bá tẹ́ ẹ̀ bá dẹ́jẹ́ aláàánú ká ọ mọ́ kí wọ́n yan aláàánú tì ọ́ in the name of Jesus Christ. Ẹ̀wù ẹlẹ́ẹ̀kẹta òun náà wọ́n ń wọlé o lè mọ̀ rí wọn you may not see them with your naked eyes. Olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wọn kọ sí ọ yìí ìrànlọ́wọ́ mo ní kọ́ já wọnú ayé rẹ lọ in the name of Jesus Christ. Olóore àsìkò tí olóore àsìkò tí olùrànlọ́wọ́ àsìkò ọ̀bà wá tí aláàánú àsìkò ọ̀bà wá èèyàn lè kú ẹnìkan níbo lẹ ti rí yẹn nínú ìwé luke chapter 10 verse 30 títí wọ 37 wọ́n mú ọkùnrin kan tí ń lọ

0: mọ̀mọ́ tọmọ rẹ bá ń bẹ ní London, tọmọ rẹ bá ń bẹ ní London, ẹjọ́ pàdé wòlíì ní United Kingdom, wòlíì ọ̀dẹ́kúnlé yóò wà ń bẹ̀ ní ọjọ́ mẹ́wàá sísìn on the 18th ni màá wà ní UK. Bọ́ ọ bá fẹ́ gba flyer ìwé ìléwọ́ ní jẹ́bẹ̀ pé bàbá ẹ fún mi ní ìwé káàdì tí ń fi pe ọmọ mi, tó o bá ní fóònù kọ lẹ́tà sí mi látòrí bí pé ẹ fún mi ní ìwé ìléwọ́, màá sẹ́ndì flyer sí ọ 081 ni ẹ lò 6-7 kan 34-43 081-6-7 kan 34-43 ẹ sẹ́ndì sí mi. Ó kí mo fẹ́ ṣe láàárọ̀ yìí, níbo lẹ ti ń gùn mi? Àdúrà náà ń ṣe mí ni mò ń rí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá níbi tó ti yẹ kó o ṣe rere, ṣùgbọ́n tí wọ́n dẹ ìkórìíra sí ọ tàbí tí kórìíra inú ẹ̀jẹ̀ jẹ yọ, gbogbo ẹ̀yin tó ti yẹ kó o méèkì ẹ̀, àsìkò tó yẹ kí wọ́n propose sí ọ kẹ́ni kó lò fẹ́ fi ọ, àsìkò tó yẹ kí wọ́n bọ̀ ṣèwé rẹ, àsìkò tó yẹ wọ́n bọ̀ ṣiṣẹ́, àsìkò tó yẹ wọ́n gbà ṣiṣẹ́, ìkórìíra àti inú wá wá dìde. Mo sọ tàṣẹ tàṣẹ báyìí ni Olúwa wí, jáde nínú ara wọn in the name of Jesus Christ. Kapayas de du amina sada ala eke fọwọ́ bá ìdodo rẹ, ó fa ìkórìíra jáde lára mi tiná tiná toró toró in Jesus name. Ó ń ṣe mí kí n sọ àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà, gbogbo ẹni tí ń bọ́ mi mi wọ́n wá fi sí àwọn mi kí n pàṣẹ, ẹni tó ń bá rìn tí ń dọ́gbọ́n faṣogo rẹ ya, ẹni tó ń bá rìn tí ń faṣọ ìgbédìde rẹ ya, ẹni tó ń bá rìn tí ń bù ọ́ kù ní gbogbo ìgbà. Ọlọ́run comfort life, Ọlọ́run ọ̀dẹ́kúnlé Epaphras, Ọlọ́run 77 mo sọ tàṣẹ tàṣẹ nínú ọdún yìí lórúkọ Jésù ẹ pínyà in the name of Jesus. Ò sáwẹ̀ kankan lónìí mọ̀mọ́, ìgbálẹ̀ lẹ́bàá mi mú wá sí chọ́ọ̀chì ohun Ọlọ́run lélẹ́yìí. Tó bá ṣe pọ̀ gbàgbọ́ pé wòlíì kan lóńdún yìí, ìsìn méjì sì ni, aago méje òun ni ìpàdé ti àwọn 13-30 àwọn ọ̀dọ́ Jésù, aago mẹ́sàn-án àní fún àní gbà sí aago 12 òun ni ìsìn àwọn àgbàlagbà. Ẹ gbọ́ mi, àlùjànú mẹ́ta kan ń bẹ tí mo ń bá ènìyàn rìnrìn àjò àfi tó o bá rí wòlíì bọ̀ lé padà, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ní kí n lé padà. Ṣé ẹ rálùjànú mẹ́tẹ̀ẹ̀ta yẹn? Ẹnìkan ni ẹ sáwù nọmba 1 èyí tí mo ń mu ẹ̀jẹ̀ èèyàn lójijì, ẹlẹ́ẹ̀kejì èyí tó mo ń wèsì ayé ènìyàn ẹ̀mí a fi àkókò ẹni ṣòfò, ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹ̀mí burúkú tí mo ń jẹ́ pé èèyàn wá bẹ́ẹ̀ kó sì tún padà lọ sọ́run bẹ́ẹ̀ láì mi ayé láì ṣe nǹkan kan. Wọ́n á ní ọkàn wà bẹ́ẹ̀ ni kò gbé nǹkan kan re ṣe, bó ṣe dàgbà tó ọkọ̀ọ́lé kò ṣe nǹkan kan. Báyìí lolúwa wí, àlùjànú mẹ́ta tí mo ń fayé èèyàn ṣòfò, àlùjànú mẹ́ta tí mo ń mu ẹ̀jẹ̀ èèyàn lójijì ikú àìtọ́jọ́, àlùjànú mẹ́ta tí mo ń jẹ́ èèyàn wá bẹ́ẹ̀ pé èèyàn lọ bẹ́ẹ̀ mo pa láṣẹ láti ìṣẹ́jú yìí lọ kí wọ́n wábi wọ́ sí kí wọ́n padà lẹ́yìn rẹ̀. Ẹ kígbe ẹ padà lẹ́yìn mi ẹ̀yin ayé, ẹ padà lẹ́yìn mi ẹ̀yin ẹ̀mí ìbọ̀dé, ẹ padà lẹ́yìn mi ẹ̀yin ewu ẹ̀yin ẹ̀mí alálẹ̀, ewu ilẹ̀ ìtẹ̀dó ilé tí mo wà yìí, ẹ̀mí tí ń ṣiṣẹ́ ń bẹ̀ ọya wọlé ọmọ dìde mọ́ in the name of Jesus. Ẹ̀yin àyànfẹ́ ẹ jẹ́ ń pe ẹni wọlé bí wọ́n ṣe ń bọ̀, gbogbo èèyàn ọmọ Ọlọ́run fi ìrúbọ ti àdúrà yìí. Bíbélì ni àwọ fún àwọ, ohun tí ènìyàn ní yóò sì fi ra ẹ̀mí ẹ̀. Jésù tó fẹ́ràn rẹ lójú òforíkó àdúrà yìí, ǹtí ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn àdúrà yìí sọ fẹ́ gbọ̀n, ọ bẹ̀rẹ̀ sí ni pé wọn náà lẹ́rìí atẹ́gùn ti tún fẹ́ wá. Ẹ pè ẹnjìníà, wọ́n ti tò lẹ́nu ọ̀nà, wọ́n ti fẹ́ sọ ìṣe Ọlọ́run àtijọ́.
1: Praise the Lord. Orúkọ mi ni Ezekiel Adéjúmọ̀, mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́.
2: Nice, mo like yẹn.
1: Mo sì wá láti ìpínlẹ̀ Kwara.
2: Ìlọrin lẹ ti wá lónìí.
1: Bẹ́ẹ̀ni, ní Kaiama local government.
2: Nice.
1: Mo ní àìsàn ẹ̀jẹ̀ ríru.
2: Hypertension.
1: Àìsàn yìí ló pa bàbá mi.
2: Yé ń gbàdúrà náwó ẹ̀ fi mo gbónú ẹ̀ ṣe àmì ègún tí máa ń jà wọ́n, ogun tí máa ń ṣe wọ́n létò ti wá. Ẹ̀yin tẹ́ ẹ gbé ogun àfijọ débí àti ègún àfijọ, bó o bá ti ṣe àmì wà tètè jókòó, àṣẹ tó ju àṣẹ lọ tí mo gbé wá bí lónìí ó tù jáde lára ẹ̀ lórúkọ Jésù. Ọya jókòó.
1: Bó ṣe ṣe bàbá mi gẹ́lẹ́ lóru ọjọ́ yẹn, bẹ́ẹ̀ ló ṣe mí, ẹ̀jẹ̀ ń dà nímú, bẹ́ẹ̀ ló ń dà lẹ́nu. Ìrònú wá bá mi lóru ọjọ́ yìí nígbà tó di bíi 5 o'clock, ẹ̀jẹ̀ ń dà títí 85 láti 2. Mo ní láti pe ọ̀kan lára àwọn díkẹ̀ chọ́ọ̀chì wa. Ẹni yẹn àwọn náà lóore ọ̀fẹ́ láti wà ń bì.
2: Wọ́n bẹ̀ ń bì lórí.
1: Mo wá pè wọ́n, mo ní sòrò báyìí báyìí, gbogbo wọn á bá mi àti rẹ́fẹ́ wa. Ṣùgbọ́n tó bá mi nírò lórí bẹ́ẹ̀ ni pé àìsàn yìí lọ sọ bàbá mi dé dun arin lẹ̀. Ẹni yẹn wọ́n tọ́jú mi, mo ra gbádùn rẹ̀ tí n bá ń lọ ẹjọ́ mọ kan. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi pè mí kí n mọ bọ àsọ́gbọ́nsọ̀ kí n wá sí ọsibítù. Ẹ̀gbọ́n mi náà ń bẹ níbí báyìí.
2: Ọmọ náà tó wà níbí báyìí.
1: Mo wá wá wọ́n tọ́jú mi jọ ọsibítù kí n tó ń ká mo máa ń nù.
2: Ẹ̀jẹ̀ yẹn tó ń kán náà.
1: Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi wá sọ mi pé mo sì ìrẹsẹ́ ọlọ́run kan sì ń bẹ o tí wọ́n ń pè ní ọlọ́run òjijì. Mo ní lẹ́ka àmọ́ sí Ìbàdàn ọ̀nà jìn, ṣùgbọ́n àwọn bá mi wọ omi. Àwọn aráàlú ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ sí Ìbàdàn wọ́n wá bá mi tọrọ omi lọ́wọ́ wọn.
2: Wọ́n tọrọ
1: àti òróró
2: àti ọ́ìlì náà.
1: Bẹ́ẹ̀ni ní kẹ́tọ́ tọ́ dọ́wọ́ mi, mo ju ẹsẹ̀ sílẹ̀. Mo sọ fún Ọlọ́run, èmi àti wòlíì tó ṣe kí ni ká jọ lẹ́jọ́ o, èmi àti áńgẹ́lì tí ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n pè sínú òró òun la jẹ lẹ́jọ́.
2: Sọ̀ǹgbọ́ wọn lèmi àti wòlíì, èmi àtàwọn ọ̀lẹ́jọ́, áńgẹ́lì mi làwọn bá lẹ́jọ́ tí wọ́n dà sínú ọ́ìlì.
1: Tó bá yẹ pé tí òótọ́ iṣẹ́ ìrìnsẹ̀ sí òdodo ni áńgẹ́lì sì ń ṣiṣẹ́, ẹ̀jẹ̀ yín ọ̀gbọ́dọ̀ kan mọ́ láyé kò sì gbọ́dọ̀ sọ mí dẹ́nu ayinlẹ̀. Bàbá láti February ọdún tó lọ òun ni mo ti lò ó kọ́dọ̀ ni.
2: Ẹ̀ṣà ẹni sùúrù o, ṣé kètà bẹ̀ wọ́n kọ yín ní ntẹ́ǹsọ yín.
1: Wọ́n kọ́ mi, ẹ̀gbọ́n mi ń bẹ ń bì.
2: Ẹ bá ń pè wọ́n.
1: Mọ́mí Túndé, níbi tẹ́ ẹ bá wà ẹ mọ̀ bọ̀ wá, ọmọ bíbí inú mi ń bẹ ń bì.
2: Ẹ bá ń pè náà.
1: Fébè.
2: Fébè mọ̀ bọ̀, ẹ mọ̀ bọ̀rọ̀ yín bọ̀.
1: Mo wá lo òróró yẹn, inú ilé tí mò ń gbé 9x9.
2: 9x9.
1: Yàrá yẹn, ibẹ̀ ni mo ṣe wedding sí.
2: Inú ilé ń lẹ ṣe wedding.
1: Gbogbo ọdún níbẹ̀.
2: Fébè, ṣé n tí dádì ń sọ ìsóòótọ́ ni?
3: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní ẹ̀jẹ̀ tí máa ń kán.
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé wọ́n mọ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: O ti rí rí.
3: Bẹ́ẹ̀ni.
2: O lòun ti rí rí.
1: Wọ́n á sọ fún Ọlọ́run nínú ilé yẹn nígbà tí mo lo òróró àtomi o. Tó bá pé ìpè yìí dájú sẹ́ẹ̀, tí áńgẹ́lì sì ń fọ̀n bí ọba ìsìn sọ, mo sí rẹ́díò lẹ́sẹ̀kẹsẹ̀ mò ń gbọ́. Mo ti yan pẹpẹ nínú yàrá yẹn.
2: Ẹ̀yin náà ní pẹpẹ.
1: Bẹ́ẹ̀ni, mo á sọ fún Ọlọ́run pé ilé yìí o, mi ò gbọ́dọ̀ sọdún nú ẹ̀.
2: Ìjọ jẹ́ mọ̀ pé létò ti wá lónìí, ọba àṣàmì, ọba àmọ́ ṣàmì bí ọba wú ọ, ò ní sọdún bẹ̀ yẹn. Jọ́sẹ̀ mọ́lẹ̀ kò ní yẹs.
1: Mo nítorí ẹni tí wọ́n ń bá ìpè rẹ̀ rìn kò gbénú àhámọ́. Dandan látọ̀ni èmi náà gbọ́dọ̀ gbénú àhámọ́. Bàbá Ọlọ́run kọ́lé fún mi ó fèsì sí.
2: Ọkọ ilé fún yín. Ẹgbọ́n mọ̀mọ́.
3: Èmi lè gbọ́ rẹ̀, ọmọ ìyá rẹ̀.
2: Ṣé òótọ́ lọ́lọ́run wá kọ́ ilé fún wọn?
3: Ọkọ ilé fún wọn.
2: Wọ́n sì gba ìwòsàn.
3: Wọ́n sì gbọ̀ ọ̀sán láti gbà hàn kò sí mú.
1: Kìtà síbẹ̀, ìmọ̀ tó ní tẹ́lẹ̀ àárín ọdún yìí, a wá lọ sílùú Ìbàdàn, a fẹ́ lọ dúpẹ́.
2: Ẹ̀fẹ́ wá dúpẹ́.
1: Bẹ́ẹ̀ mo wá síbẹ̀ ní 77. Mo wá ẹ̀mí àtàwọn ẹbí mi. Lórífẹ́ àti pè mí. Má sọ fáwọn ẹbí mi, mo ní ẹ̀rí ètí ìtò.
2: Kètò
1: tó ni alọ́bẹ̀ abúlé pẹ̀lú ìpẹ́lẹ̀ àánú.
2: Táwọn èèyàn bá fẹ́ ṣe àtẹ̀símọ́nì wọn lè tó 250. Àbí kékeré ló pé kéré rá mọ́. Ìwọ náà wà 77.
1: Ọlọ́run tó bọ̀ mí ní Camry.
2: Ẹ ra
1: oṣù
2: kejì Toyota Camry.
1: January mo wá 77, February lọ́run fún mi ní Camry.
2: Kètò síbẹ̀. Kètò tí ìtọ́ bẹ́ẹ̀. Náwó ẹ̀ méjèèjì mọ́ dìde. Kànná. Àṣẹ tí ń pa kádàrá dà. Àṣẹ láti máa pọ̀ sí ẹwu bí bàbá ṣe ń pọ̀ sí. Bí n bá gbọ́ tó lè ṣe àmì jẹ́ tó jókòó tí lọ ọ̀dún ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣídà.
1: Nígbà tó di ọdún yìí, àwọn kìlápà wá kó àwọn dírẹ́fà mi.
2: Àwọn
1: kìlápà.
2: Kìlápà.
1: Bẹ́ẹ̀ni wọ́n kó àwọn dírẹ́fà mi, wọ́n ń bèrè fún ráṣán owó tọ́pọ̀. Ṣùgbọ́n mo wá jí, mo wá péyàwó mi, mo ní táàsì ni pé omi àdúrà sẹ́wọ́sẹ́wọ́ ẹ bùdá rẹ̀, àwa ń jìrà bẹ́ẹ̀.
2: Ẹ̀yin inú omi àdúrà.
1: Kó dé bá wọn, Ọlọ́run tú wọn sílẹ̀.
2: Ọlọ́run tú wọn.
1: Dádì, mo tún nídìí àná tì yín. Nítorí pé mi ò fojú rí yín, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ pé ojú wa sì mẹ́rin lónìí. Mo pé ìrànlọ́ ó tún dìde.
2: Àṣẹ láti máa pọ̀ sílẹ̀ wá gbà lónìí, ẹ máa pọ̀ sí ni.

Alárìmọdé yìí, Àbọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágìlú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.

bẹ̀rẹ̀ ìta kọ́ ní kan láàárọ̀ yìí. Ìjọ yà yín lẹ́nu. Mo fẹ́ wo àwùjọ àwọn kan tá a fi orin rán. Ìyá ayé wọn. Lára àwọn láti rí ọ̀pọ̀ wọn tó jẹ́ pé ó ń lù ní wọ́n nù jọ. Ìgbé ayé wọn. Ọ̀pọ̀

0: ẹ̀tọ́n tó dé sọ́dọ̀ rẹ̀ bí àbúrò bàbá rẹ̀ ni ẹ̀ máa ń dáná pé yẹn náà ń kú ṣùgbọ́n kó tó lọ pàmósìsì àkàdé onígbìndé ó gùd ń bò ló gùdù sí a máa lu ìlù ọlọ́run fún ní ẹ̀bùn yẹn láti kékeré ni kódà ìgbà tó gbàgbọ́ tán wọ́n dà máa ń jọ onítẹ̀bọmi kò sí sẹ́ẹ̀sì kan tí a fẹ́ ṣe tẹ́ ẹ̀ ní rí tí a fi dà máa ń nù jọnu kó tó di pé wọ́n máa rí àmúyẹ ọmọlẹ́yìn kristi nínú ayé rẹ̀ ẹ̀dákun sáà máa wá tí wọ́n jẹ́ alùlù ògo nínú ìjọ ṣé wọ́n ń bẹ́ ń di ẹ̀rọ rédíò wọn ẹ ṣí ààrẹ fún wọn o ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ pẹ̀lú mi bóyá wọn ajẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀làwálé oyèdélé yàbẹ̀jẹ̀ ẹlẹ́gbùsí lawrence olùkùnmí adélékè máa mi yéè jẹ̀bú ìdòwú mo dúpẹ́ ọ̀lẹ́ abiola ẹ ṣeun bàbá a máa lùlù wọn máa gan bó tún ṣe dé jọ́ọ̀sì torí pé inú ìjọ onítẹ̀bọmi náà nígbà tí ń bọ̀ ọ darapọ̀ mọ́jọ onítẹ̀bọmi lọ́hùn ó sì ń tẹ̀ iwájú ó jẹun ọmọ pé ẹdákun bàbá ṣèṣìn àgbọ̀nà máa ṣèṣìn nígbẹ̀rẹ̀ wo àwa gúdù o bọ́jà gbàmọ́lẹ̀ ni we are good to go bẹ́ẹ̀ bá rọ́ ní oní ẹ bá rí bàbá fi gbogbo ohun tọ́lọ́run fo bí ẹ̀bùn ó fi ń sin ọlọ́run ń ta wá pè ní gbàlà kíkúnnú kristi ti wọnú ayé rẹ̀ ẹ̀ ń gbàgbé pé mo ní jọ́ọ̀sì tó wà ọ̀dọ̀ ń kú rẹ̀ ní ń gbé ṣùgbọ́n gẹ́gẹ́ bí onílù tọ́mọ̀ lùlù wọ́n sì ní ẹ̀bùn yìí gan láti inú mọ̀lẹ́bí wọn ẹni bàbá mósìsì àkàdé onígbìndé ti jogún rẹ̀ ṣùgbọ́n tó ti gba kristi láti kékeré ọdọ kú rẹ̀ ti ń gbé lè ń bá wò pé ọmọ yìí ọmọ gúdù gan ni bẹ́ẹ̀ ni sáà yà gúdù gan bẹ́ẹ̀ ni sáà kò sára tó lè fi lùdà ni bẹ́ẹ̀ ni sáà ọ̀dà bá ti lùdà ní ọjọ́ sunday a máa wálé ọtí tá a máa lọ kó lẹ máa jí kó máa mú àgbà mọ́lẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe gúdù olè náà máa lé àwọn lírísì kọ̀ọ̀kan mọ́ ilé ọtí àbíkílẹ̀ wísà bẹ́ẹ̀ ni yọ́ lágbára díẹ̀ o yọ́ lágbára tó bẹ́ẹ̀ ni ó nídìí owó ìwọ́ lọ́fà àwọn àbúrò lẹ́ẹ̀ lé nìsín má wúra rẹ ọmọ lẹ́nì kan àfọlọ́hún kò sí bàbá mọ́ àgbà bàbá rẹ ká gbogbo tó wà léwu ọlọ́run sì wá yọ̀ǹda fún wọn ìwọ tún o tún gbèsè mọ̀lẹ́bí o tún gúdù ẹ̀sọ́sì nìkan ló ti máa lù ẹ wọ́n fún ọ lówó mẹ́ ni. Ẹni he came to Jos in the north in 1928 having a Baptist background he naturally in the beer parlor where his guardians and friend relaxed in the evening. He felt it was not right to play drums in church on Sundays and in drinking spot on weekdays. Sunday. Ẹ wá bá mi dẹ́yìn tí mo pa á ra ga ha ẹ dákun kí ni wọ́n máa fi lù wí ń bẹ̀ yẹn o. Ìkóríta yẹn lágbára bó ni bàbá ṣe wá rin ìkóríta já o bó ló ṣe tọ́ tó fi jálẹ̀.
1: ebe odun bo sinu bai lo be o bo baba se to
0: ti an fi to ni ajo yen da opo mo olorun ni ma bara re ni korita yi ndi mo po pada seyinu e wa bi an mo yin o ti won sise fo luwa ninu ijo Ibonia ti nlo to ba darin ose Baba pa Moses akado ni gbede o yari mon ku e lowo sa emi o ni le lo bi deyin tin se faji o ara en to muti egban re aburo baba re fi ti tanu Eh, gosi wala. Ah, le jogbe. Oh, ki ngbona. Soro koti moni pelu eni ye. So, wali gbegbo a ngbona ye. A gidi okan. To jogun la tara mama e. To ngbebo la to gboma chonye a yere o sini jos. A yere o sini bi. Moni ba, a buru o ba bare. Tinkbe nyonku. To rikwe pa amosi sakade o ni gbede ko. Lati fi ilu ni Olorun lojo Sunday ko tun wa lo ma fi eh tadi rege ah ni bi aba lo nira Olorun ni je onku re le bota o se wa le bota arakunrin kan to je Ibo Oruko re a ma je Nathan Okoye an Igbo man lo gba pa Moses akado ni gbinde sodo Yoba won ni ko le buru koma kene kamanye eni ti o ku nle yanmo ita koni to ti son ninu re ajo igbagbo ten keko bo wa ni re ajo won se jo lo pa Moses akade onigbede ati alagba Nathan Okoye eje ngoko lo si eje lo si gbagede loko ati laya eje koko gbagbagede loko ati laya lo abawa ti bede ama te waju ya ju emi na leto lagelu nle ti ngbo
2: to eku ojumo yara le eto kabo sori eto yin eto wa gbagede tokotaya mo ki pa ku isimi oni o loruko Jesus Christ isimi laye ni je fun wa ina ni alufa yin o pastor Dr. Samuel Oluseya Folabi lati ni ijo Christ Apostolic Church All Nations Assembly akobo ni ilu Ibadan daddy ba mi pe mommy sitosi mommy ina pe daddy sitosi ka tun jo wa gboro Olorun ti o se wa lanfani baba ayeraye tun ba soro loni o ko re jasi ibukun fun wa be ni kori Jesus Christ Oluwa wa amen momo tun tesi waju lori oko timote so bayi lati bi osu kan meji mindsets that build or break marriages ma degba we pe wasu timote nse lati bi osu kan meji meta ati so di iwe yen lagbara gan ni eyin na le bere fun owo tasore ni 1500 naira pere e le pe mi lori ago mi leyin isin elomi o so pe sonu wasu yi ori nkan so ni asiko ta n lo lokere ibi ta se n lo jina iwe ti mo n tu fun wa ni isin bo se je pe we yen opo to o lo bi almost 30 pages now mo ti so awon negative mindsets bi mejidinlogun ni mo ro pe mo ti so bi mewa nbe mo wa shift si positive mindset mo ti so bi marun ye kin tun mu mi loni o team mindset team mindset eleyi gan ni opaku tele igbeyawo yen ni pe ajo nsepo. We are not competitors, we are partners. Mo se bibeli mi lati Ecclesiastes chapter 4 verses 9 to 10 oni wa so ri kerin se ke san si ke two are better than one, for they have a reward for their labor. If one falls, the other will lift him up. Eni meji san ju enikan lo tori won ni refun la la won ti kan ba suju e gbe eni keji re ide e gbe ni fun eni to nikan wa to ba subu ti o re ni gbe dide. When a couple has team mindset, they see marriage as a team work, not right. You see your spouse as your teammate who is complimenting your effort, not your rival. Ah, ni soko tabi ya wuwa di ani tajon tabodo rosso. Ah, kini rival o ta tajon DJ. Tajon DJ. Yeni pe ah jomo shibubu unkampo. Ah, for wo we wo lo wo fi mo otoa to si. When this mindset is present for a couple or in a couple, they work together to achieve a common goal. They unite in their deliberations. They unite in their planning and decision making. They unite in financial matters. They unite in prayer. They unite in taking decisions. They unite. Yeah, ni pe won jo ma fo un sokan ninu gbogbo ton ba fe se won gbimo ran po won gbogbe se po toro owo ba ste won jo pa owo po ke pe owo ti eni owo ti mi ni mi fo owo ti mi fun mi dasi won jo do owo po lati se nkan won jo ngbadura po won jo nka bibele po won jo nlo church po won jo nbomo wi po nigba to lo nba ran mi lowo ma tun ba soro lori unity in marriage. 14 areas of unity to ma exemplify team spirit ti mo so yi. So won ni mo bura won pe iwo lo nawo na kuna iwo lo sese ku se won o jori pe wahala to sele wahala wa jo ni asiyori yen asiyori jo ni gbogbo wa ni e to gun ba de ajo logun ni ti segun ba de ajo segun ni cherry o mama mu kiti latest waju. What are the positive effects? It enhances unity and mutual respect. Yo mu ki isokan won po gan ni yo to wa mu ki ibowo funra eni ko po gan ni. Number 3, it encourages cooperation. Won afowo so won po se gbogbo nkan. Number 4, it encourages shared goals. Afojusun kan na ilepa kan na erongba kan na mo de ma so fun cherry toko ati awo ba jo doju ko nkan kan na tejo nse wọ́n tètè débẹ̀ ju pé ọkàn dá tiẹ̀ ṣe òun dá tiẹ̀ ṣe lọ wọ́n ní tètè débi tó ń lọ. Then it creates a sense of belonging. Ìyàwó mọ̀ rí pé èmi àtọkọ mi àjọ wà pọ̀ ní ọkọ mi ò yà mí sọ́tọ̀ kò yà mí pa ọkọ ní ò mọ̀ pé èmi àti ìyàwó mi àjọ wà pọ̀ ní. Then another benefit here, number 7 ni pé it sends third party away. Gbogbo àwọn third party wọn ọmọ gan ò ní ráyè kó sáàrin wọn, family ọkọ family ìyàwó ò ní ráyè kó sáàrin wọn, ọ̀rẹ́ àtẹbí ò ní ráyè kó sáàrin wọn. Igbeyawo won yo wa dun daddy se be ni le yin ri mommy se be ni le yin ri to olorun ran yin lowo e mo ra anu gba to mo tun tin lo loni o imi na ni alofa yin o pastor dr samuel oluseye afolabi o e le pe mi lori ago mi 08034127021 le kan si o 08034127021 o na ni whatsapp number mi o a pade lose to nbo alaafia.

0: àwa tí a tẹ̀lé wa bí a ṣe ń bá ọ̀rọ̀ náà lọ láti inú oṣù kẹrin ohun tí a sọ náà nípa ìrònúpìwàdà àti nípa ìgbàlà ọkàn lónìí yìí ẹ̀kọ́ tá à ń kọ́ lọ náà ni a sì ń tẹ̀síwájú nínú ẹ̀ ohun tí a ní lérí ẹ̀ lónìí ni àyọrísí ìrònúpìwàdà béèyàn bá ronúpìwàdà bo ni ó já sí yorùbá pè ní àyọrísí nǹkan bí nǹkan tó ń ṣe yìí yóò dẹ̀ yọrí síbì kan o ìrìn àjò tó rìn yóò yọrí síbì kan o so àyọrísí ìgbàlà òun ni àkòrí ẹ̀ ni gbogbo ọ̀run ni a mú yọ Luke chapter 15 verse 7 to 10 ó ní mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ ní ọ̀run lórí ẹlẹ́sẹ̀ kan tí ó ronúpìwàdà bẹ́ẹ̀ ni mo wí fún yín ayọ̀ ò sí fẹ́ni tí ó fi ẹnu jẹ́wọ́ Jésù ayọ̀ ò sí lórí ẹni tó kàn ń jójó ijó tí ò ní túmọ̀ ayọ̀ ò sí lọ́run lórí ẹni tó kàn ń gbàdúrà tó kàn pariwo pariwo mo rántí ìgbà kan nígbà tá a fi wà kékèké táwọn màmá wa bá ń gbàdúrà èmi yóò máa gbàdúrà ọ̀tá mi yóò máa sáré ká àwa ó máa gbàdúrà ọ̀tá mi yóò máa sáré kiri ẹ̀rí báyìí ṣùgbọ́n ní àkókò ìtorí wípé wọ́n gbàgbọ́ ní ìgbà náà wọ́n dẹ̀ ní ẹ̀mí ìrònúpìwàdà wọ́n gbàgbọ́ tán pátápátá tẹ́mẹ̀rẹ̀ bá gbàgbọ́ níwọ̀n àwọn ìgbà yẹn á kà á sọ pé báyìí kò dẹ̀ ní padà sínú ẹ̀ mọ́ ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ìyanu ọ̀tá dààmú lórí kristẹni nígbà yẹn gan ṣùgbọ́n lónìí tí ò sí ìrònúpìwàdà mọ́ àwa là ń sáré ká ọ̀tá wa gbàlédè ẹlòmíì ẹlòmíì ti kó òun lé nísìnyí ó ti fẹ́ẹ́ rí lóṣù mẹ́ta tí ẹlòmíì ò súnlé wọn torí òkè bọ́ sórí òkè bọ́ síbì kan àwọn kankan tó sì yẹ ká mọ̀ níbẹ̀ ni pé àdúrà olódodo ó ṣiṣẹ́ tó ní agbára ọlọ́run rí ẹ̀ ṣùgbọ́n tí ò bá ṣe nǹkan tó yẹ kó o ṣe ọlọ́run ò lè síjú àánú wò pé ayọ̀ ń bẹ ní ọ̀run lórí ẹlẹ́sẹ̀ kan tó ronúpìwàdà sista ìjọ jẹ́mọ̀ pé tó bá ronúpìwàdà bọ́dà ìtọ́ bá ronúpìwàdà dádì àti mọ́mì tẹ́ bá ronúpìwàdà ayọ̀ máa ṣẹlẹ̀ lọ́run ọmọ tínú òbí bá dùn sí ọmọ tó múnú òbí dùn lòbí ọ̀dà lọ́lá lòbí ọ̀yọ̀ǹda ire fún lòbí máa dápè sínú ilé ni wọ́n bá sọ̀rọ̀ ìjìnlẹ̀ torí pé ayọ̀ ò sí lọ́run lórí ayé rẹ ló ṣe ń gbégbé ayé ìnira ló ṣe ń gbégbé ayé wàhálà ọ̀wọ́gbọ́n ò ní fọkànbalẹ̀ nínú ọkàn rẹ torí wípé àìrònúpìwàdà ìwà ẹ̀sẹ̀ rẹ ó jọ máa gbégbé ayé ìnira ní gbogbo ìgbà mo gbàdúà lórúkọ jésù olùgbàlà ẹ̀mí máa tan ìmọ́lẹ̀ rẹ̀ sí ọkàn yín ìwé lúkù yẹn náà tọ́ka fún wa yẹn ọ sọ̀rọ̀ fún wa ńbẹ tí a gbọ́dọ̀ kíyèsí ilé dada pé ayọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́sẹ̀ kan tó ronúpìwàdà ẹ̀já wo níwe àìsáyà ó ní jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́sẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí olúwa òun ó sì sàánú fún ọkọ̀ ó yí padà wọ́n náà má lu jìbìtì mọ́ oníwọ̀ lọ́ máa lù ó lè láyọ̀ nínú ọkàn rẹ̀ ó ní jẹ́ kí ẹlẹ́sẹ̀ ọkọ̀ ẹsẹ̀ sílẹ̀ kí ènìyàn búburú kó ronúpìwàdà ẹ̀wọ̀n ìgbé ayé táwọn èèyàn gbé láwùjọ ẹ wo nàìjíríà yẹ wo àdúgbò wa bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tán bá mu tán a sọ pé sẹ́ẹ̀sù ni tán bá dì mọ́ a ní sẹ́ẹ̀sù ni nígbà tó ń ṣe nǹkan yẹn tí wọ́n sọ fún pé ibi tó ń bá ìrìn àjò ìjá yóò léwu ohun kan tí mo mọ̀ pẹ̀lú èṣù ni wípé kò ní sọ fún ọ pé ìgbẹ̀yìn rẹ burú láéláé èṣù ò ní sọ bẹ́ẹ̀ ìgbà tó ń dá ẹ̀fà wò kò sọ fún pé ọlọ́run máa lé wọn kò lọ́gbà kò sọ fún pé ọlọ́run máa dá wọn lóró kò sọ fún pé wọ́n máa kú ó gbé nǹkan mèremère síwájú wọn ẹ̀tàn èṣù yóò wá pẹ̀lú nǹkan tó fẹ́ á wá pẹ̀lú nǹkan tó ní àfojúsùn fún ìwọ ló ronú wípé ṣé nǹkan tó wà yìí sí àtọ̀dọ̀ ọlọ́run ni ẹ̀yin mọ́mì gbogbo àtẹ̀yin dáàdì gbogbo tó ń gbọ́rọ̀ mi àyin brọ́dà àti sísítà gbogbo tó ń gbọ́rọ̀ mi mo bẹ̀ yín lónìí yìí tẹ́ ẹ bá fẹ́ kí ìtura wà tẹ́ ẹ bá fẹ́ kí ọlọ́run ó gbé yín níjà tẹ́ ẹ bá fẹ́ gbàdúrà kékeré tẹ́tìrí iṣẹ́ ìyanu ńlá ẹ fi ẹ̀ṣẹ̀ yín yẹn ẹ fi sílẹ̀ ẹ bá ọlọ́run dá má jẹ̀mú wípé ẹ ní dédìí ẹ̀ mọ́ ó ní jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ẹ wò gbéyàwó gbéyàwó last mọ́ nígbà bá tọdún méjì ọdún mẹ́ta gbogbo wọn ti túkà èyí tí ò túkà wọn ti lura wọn bàjẹ́ kí ló sì fà ìdí ni pé ìwà ìbàjẹ́ tí wọ́n ń gbébọ̀ látẹ̀yìn wọn ò rẹ́dí àti fi sílẹ̀ ayọ̀ ọ̀dẹ̀ lè wọnú ìdílé láì jẹ́ wípé ẹgbẹ́gbẹ́ ayé wà bí ọlọ́run lórúkọ jésù olùgbàlà yóò dára fún wa o ní agbára ọlọ́run á tún máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi nínú oṣù kẹsàn-án mo dẹ̀ gbàdúrà pé nígbà tá a bá pàdé a ó fi ayọ̀ pàdé olúwa yóò ran èmi àti yín á ràn wá lọ́wọ́ a dẹni se lásán pé gbàdúrà gbogbo ọkàn yìí ẹ ra àánú gbà jésù olúwa wa àmì.
1: Fún àlàyé kíkún ẹ lè kàn sí bàbá wa Olúwa Pastor Yemisi Olutoye látinú ìjọ Christ Apostolic Church orí òkè Kùsẹ́ǹtì Zone 5 Òkè-ọlá Ọmí Àdìo Ìbàdàn ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí Christ Apostolic Church orí òkè Kùsẹ́ǹtì Zone 5 Òkè-ọlá Ọmí Àdìo Ìbàdàn nọ́mbà tẹ́lẹ̀ pé wọ́n sí ni 0905-890-8867 lẹ́ẹ̀kan sí 0905-890-8867 àwọn àkókò ìjọsìn wa rèé gbogbo ọjọ́ ìsinmi sunday school bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án láàárọ̀ yóò sì parí láago mẹ́wàá láàárọ̀ sáàgó méjìlá ọ̀sán oníṣẹ́ ẹ̀sìn wa gan lọ́jọ́ sunday tá a mọ̀ sí sunday worship gbogbo ọjọ́ tuesday láago márùn-ún ìrọ̀lẹ́ ní ẹ̀kọ́ bíbélì tá a mọ̀ sí bible study tó bá wá dọjọ́ wednesday ìpàdé àdúrà májẹ̀mú àánú nínú ìjọ wa láago mẹ́wàá láàárọ̀ gbogbo ọkàn wọn á là ń retí o láti wá darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn níwájú kristi nínú ìjọ wa Christ Apostolic Church orí òkè Kùsẹ́ǹtì Zone 5 Òkè-ọlá Ọmí Àdìo Ìbàdàn ọ̀nà gbogbo lọ́já sí Ọmí Àdìo Nìbàdàn ẹ lè gba àpáta wọlé ẹ lè gba ìdó ẹ sì lè gba abẹ́òkúta àmọ́ gẹ́rẹ́bẹ́ bá ti ń wọ Ọmí Àdìo ni kẹ́ ẹ sọ pé Amúlùúdùn bus stop lẹ́ ti sọ Amúlùúdùn bus stop bẹ́ẹ̀ bá ti wá sọ ẹ ra wọn lọ́kadà ńbẹ̀ ẹ sọ fún wa pé orí òkè Kùsẹ́ǹtì tìjọ Christ Apostolic Church ibẹ̀ lẹ́ ń lọ oṣù tí ń bọ̀ láti pàdé bàbá wa lórí ètò títí oṣù tí ń bọ̀ ọ̀hún ọwọ́ kristi náà la kó yín lé ìgbàlọ́kẹ́ mi àti yín yóò dájú pẹ̀lú ọ̀fẹ́ jésù à ní pàdé ayọ̀.

0: fẹ́ tọrọ nǹkan kan láàárọ̀ yìí.
1: Ojú mi ti rí.
0: Ẹ jẹ́ kó dúpẹ́ lọ́gbọ̀n yín tẹ́ ẹ túgbà tẹran brọ́dà wa Daniel lọ́wọ́. Ẹ ṣe mo dúpẹ́. Ṣẹ́rí rìn àjò tí mo láà fẹ́ rìn. Ẹ mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ lórí ìyún ìrìn àjò ẹ̀mí Evangelical and Mission Ministry kò tí ì wà mobile. Ìgbà nígbàgbọ́ ọ̀nà Ọlọ́run. Gbogbo ń dẹ́ kó wá fún wa pátá bàbá kó ìrìn àjò bí tá à ń lọ jìn. À nílò owó ọkọ̀. Lọ́kọ̀ tó sì fẹ́ gbé wa lọ náà ni ó gbé a padà. Ìdí tí mo fi wá ń wá èèyàn ọmọ Ọlọ́run. Ẹ̀yìntẹ́ ẹ bá lè fún wa ní 1000. Ẹ̀yìntẹ́ ẹ lè fún wa ní 500.
1: Mọ̀dẹ́lẹ̀ ọlá.
0: Ẹ̀yìntẹ́ ẹ lè fún wa ní 2000. Ẹ̀yìntẹ́ ẹ lè fún wa ní 3000.
1: Torí pé ọlá Jésù mọ̀ lára mi.
0: Gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run pátá.
1: Torí pé agbára rẹ̀.
0: Ṣẹ̀wárí yùn ní fẹ́ kẹ́ ẹ jáfi sákàǹtì ti.

0: ọpọlọpọ gbe ati lakaka ijọba ogbe ti fun folohun o amọ sibẹ iwadi ọrin kini wi gbọdọ waye lati ma hule hule ibonina ara so eni tin je ni kiru iwa ijinigbe yi ko tun ma ba waye ma lọjọ waju orire abduction judicial commission lo nro gbogbo ninu mọkage eyan nipinle oyo lori sele to waye ni esl ati yawota communities ati gbe awon mole iwe ati tisa lo amọ gẹgẹ bi ọmọ bibi ipinle oyo ti o fe wahala fun pinle yi ijọba n pe gbogbo eyan to ba ni nwi lori bisele ohun se waye iro ati mọ ta ni lori sele ohun ohun to ti ri gbola gbegbe lori eto abo kisele o to sele ati leyin ti sele ijinigbe ohun ti sele tan ati kilo le sokun fa ijinigbe lasiko na eyi le gbese awon alase atawon alase nile iwe wa gbogbo aladugbo atani kokan lori sele na atani won jigbe atani aje eyan re gbe ijọba ro ko fun to kefi ti we imara ataki esi re address re atun idanimo re to to ijeri si e mu watarata si commission office secretariat ibadan tabi sori email oyo state judicial orire abduction@gmail.com latasiko yi titi dojo ken la osu kejo 2026 erongba ijọba apile oyo labe akoso enjin oluwaseyi makinde ni pe iru isele be o mo tun ba waye mo olukele barrister mrs olaminde sandra teller secretary of judicial commission of inquiry mafoya lati tu asiri nto kefin abo to peye nbe fun o
1: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́wàá. Olùkọ́ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọjọ́ Sunday 9th August aago mẹ́ta ọ̀sán lákòókò pàdé ìsọjí lọ́jọ́ Monday 10 àti Tuesday 11 ìpàdé alágbára the same God pẹ̀lú aago mẹ́sàn-án òwúrọ̀ lọ́jọ́ Wednesday aago mẹ́rin ìrọ̀lẹ́ lákòókò pàdé lọ́jọ́ Thursday pẹ̀lú ìṣòwò lọ́jọ́ Jimo Ministers Conference láago méjì ọ̀sán lọ́jọ́ Saturday pẹ̀lú Holy Communion Service láago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ Sunday 16th August 2026 ni anniversary Thanksgiving pẹ̀lú aago mẹ́jọ òwúrọ̀ níbi tí àwọn ikọ̀ Ọlọ́run aláàyè Prophet Dr. P.F. Talabi wọ́n ti máa súre fún gbogbo èèyàn gbogbo èèyàn àti ìlú yá kájọ dúpẹ́ lọ́wọ́ olóore nínú ìjọ God's Vineyard Church International Lower number 19 Olabisi Adedapo Street Ọ̀gá ní Benue Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn gbogbo èèyàn ló máa fọ fáyọ̀.
1: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìgbàrúgbà ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lágẹ̀lú apata mọ̀jà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ Adùn bá dò pọ̀ má kàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmú síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwòpọ̀ láìró gbùrùkáwò.
4: Owó nìkan ló lè ṣe o.
3: Má dá o tẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà olówó ọjà ń bẹ̀ kẹ́rin ọpẹ kẹ́.
5: Labbaik Allahumma labbaik.
6: Bọ́láde Àlè Mọ́m Travelan Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ bá rìnrìn àjò ajá àti umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó mọ́ta sanwó umura sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ káwọn náà jàǹbá yín fún gbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde. Ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ ajá àti umura àtọ̀dún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Ticket accommodation maka ati medina pelu jija mimu baba bari ni pe bta owo down na ni maka afun yin ninu 8 million naira yin tara sasa kan si wa lori takun agbaye www.manlatravel.com telephone 08057522230 tabi 07026862751 awari number 1 rando plaza iriakari estate oluyole extension along akala expressway ibadan number 31 new court road old gbagi ibadan 5850 indianapolis usa number 1 yba complex sabo ibadan Shopping complex Iyanago Idiroko Border Ogun State Millions Multi Purpose Plaza Michael Koli Oso Expressway Ajegunle

0: ka bo pada le ka ipolowo oja wa o edo kiro ile n gbo lowo o si n te waju ikanni lagelu fm okay to ga joke nbadan ibe le tin gbo wa ketekete be se n gbo wa le lori ofe lati lo gboju o wa live and direct be se wo ni ke share e pin ko kare ri ajoje odun be ni kan oni irin kan re eti o be waju temi o eto fidi oro mule wi pe igbakeji are le wa Nigeria oloye Atiku Abubakar in lo ti benu atelu isowo sijoba are Bola Tinubu paapa julo lori ipo ti eto eto lera le wa Nigeria eto oraje eto deduro bayi gege bo se fidi oro mule wi pe awon ilana eto ti are Bola Tinubu fi ita o je awon ilana to je anin lara o le ti o je pe o mu ki opolopo amo Nigeria to to si tele kan tun wa talaka julo bayi gege bi o se nsoro hun lojo abamita nipase agbenuso re tabi olorowo pataki lori eto ikansira eni Frank Shaibu olurije fun ipo are labe egbe oselu ADC na egbe olowo bowo fidi oro mule pe eto oro aje le wa Nigeria lakoko yi o ti mu ki nkan onira fun opolopo mi lengbe omo Nigeria ogunlogo won pe opolopo o na lo je wi pe ati ra ile ati ra oko ati ra won nkan tenu nje o ti wa le koko ko bayi to wi pe ebi opagba fo meke o ti n ba omo Nigeria wo yaja wi pe gba kan la pe akireku ebi ntiti wi pe opolopo oku ebi ti wa ntiti bayi Atiku Abubakar fidi oro mule ni pe iwadi e ti awon se o na ini o fi han wi pe awon ilana to ro mo eto raje Tinubu fi ita be wi pe awon ilana ni lara gba inu je o fo mo Nigeria le eto mu ki opolopo tubo mo to sisi oni sugba o a perete nikan o na ni oro Nigeria ni won fi nsara ni diun
1: okay e je ate waju o ka tun lo wo wa kini tin sele pelu bi agbo bo ti se ndaru to je pe agbo oselu oho he awon omo Nigeria na dere won gbaradi fun ti eto odibo ame mo gbagbe pe be ti ni ori ofe lati mo gbo wa ketekete bayi o na le tun le gboju ayo ke fi woran re ni ikan ni Facebook ti Alagelu FM 96.7 e te soju e e comment si e share ejo kari ile ko kari oko won ni ajo olominira to ri si eto odibo nile yi ta mo si Independent National Electoral Commission iyun ajo INEC ni won ti sugbedeke eleyi ti won fun awon egbe oselu lati ko ate oko awon moye won fun ti eto odibo si ipo gomina ati ile asofin ipinle eleyi ti o je ojo kejo osu kejo ti se ojo abameta Saturday iyun lana ode yi won ti sun si ojo Segun Tuesday iyun ojo kokanla osu kejo odun 2026 won ni ajo na ni won fi alekun gbedeke ohun ni won fi sita ninu atejade eleyi to lu sita lojo abameta Saturday to si ni ibuwalu eni ti se ala commissioner gbogbo fun ajo na to tun je pe o na ni se alaga fun eka fintoni leti alaye to nti igbimo to ri si lani loye awon oludibo iyun Muhammad Aruna won ni o nlo fi atejade ohun sita lodo abameta Saturday be na lo buwolu gege bi ajo INEC bi won ti se fi oro lede o won ni ipinu yi o na lo waye latari dire be latodo awon egbe oselu pe e fun wa lasiko si eje apari gbogbo eto eleyi to ro mo fifi ate oruko awon omoye wa to ro mo fifi sile si oju opo to je ti ajo na won ni ferese iforuko ifi ate oruko un sile gege bi ajo na bi won ti se fi lede won ni o na lo wa ni ibamu pelu bi won ti se fi yanju oro sita pe gbedeke ti awon ti fi kale èyí ti fèrè sí ọ̀hún tí ó di títì ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ni àwọn tún ti ní ẹ má tí ì ti fèrè sí náà ẹ sì sílẹ̀ ẹjọ́ di ọjọ́ kọkànlá ti ṣe ọjọ́ ṣẹ́gun tuesday oṣù kẹjọ kó tó di wípé ẹ ti fèrè sí náà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ní wọ́n ti wá ní àǹfààní wà o pé ń gbọ́ bá di ọjọ́ kọkànlá àwọn ọmọ gbégbèdéke ọ̀hún àwọn ọmọ fìdí gùn.
0: Ó dà bẹ́ẹ̀ jẹ́ kèmí ó wá sí ìjọba ìbílẹ̀ Ìbàdàn Southeast ìyẹn Ìbàdàn Southeast local government. Ibẹ̀ mo ti múrò ètò ń bẹ níwájú tèmi ń bí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn Southeast local government tẹ́lẹ̀ honorable Akeem Akogun òun ló ti da ọkàn pẹ́ pọ̀ pẹ̀lú ẹnìkan tó jẹ́ gbajúgbajà onímọ̀ ẹ̀rọ tó tún jẹ́ ẹlẹ́yinjú àánú eléyìí tí ayé gba tiẹ̀ ò jẹ́ adarí òṣèlú onímọ̀ẹ̀rọ Idris Adéoyè ọmọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́dẹ̀ọ́mà àtibá léyìí tí ó ṣàpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ eléyìí tí ó ṣe gẹ́gẹ́ bí ẹni tó ṣe gbọ́kànlé bẹ́ẹ̀ ni ló jẹ́ alájọṣepọ̀ tó gbọ̀ngbọ̀n nínú òṣèlú tí kì í ṣe ìlànà ìṣúní jẹ ìjìyàn tí kì í ṣojú méjì bí abẹ gàǹbàrí tó wá jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú apc tó yẹ pé gbogbo ọ̀rọ̀ tó ní báyìí ń fi ń gbé ẹgbẹ́ apc lárugẹ ni o nínú àtẹ̀jáde ìkíni kú oríire ayẹ oríkádú ọ̀hún ti ṣọjọ́ bíi ti ẹnjiníà adéoyè idris adéoyè eléètò kò inú ọbẹ̀ òun ni honorable akeem akogun ń ló ti gbósùbà kárì fún onímọ̀ ẹ̀rọ adéoyè fún ìfarajìn rẹ̀ tó gbangbán láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú apc kó dúró ṣirímú kó gòkè àgbà kó ṣàṣe ìtàlákà ṣepo nínú àwọn ètò ìdìbò tí ń bọ̀ lọ́jọ́ iwájú pípẹ́ ṣe rí ẹnjiníà idris adéoyè eléyìí tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ eléyìí tó gbangbán onímọ̀ ẹ̀rọ tó rí yẹ pé bíi kà sí nǹkan èyí tó yẹ pé ó ti la ipa rere láwùjọ pàápàá jùlọ lọ́dọ̀ ọmọnìyàn nípasẹ̀ ìlànà ìjú àánú rẹ̀ eléyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ tó bọ́ rẹ́lẹ̀ ó ní ẹnjiníà idris adéoyè ní ń fà lọ́wọ́ sókè báyìí ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ṣẹ̀rí ẹnjiníà idris adéoyè òun náà ló yẹ pé lemọ́lemọ́ ó fi hàn n tí adarí tòótọ́ jẹ́ ó sì wá ní ìwà rẹ̀lẹ̀ tó kọjá bẹ́ẹ̀ bíi kà sí nǹkan o wọ́n ní pé ìfẹ́ tó wá ní nínú ìgbáyégbádùn ọmọnìyàn kèrémíkọ́ o ó kọjá sísọ bẹ́ẹ̀ ń lọ kọjá kíkà òní eléyìí gan lẹ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ gbé ìbẹ́rí fún káàkiri ní gbogbo nàìjíríà ń bí tí ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ̀ pàápàá jùlọ láwùjọ àwọn tó tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ gan pẹ̀lú wọn pé lónìí létí àwọn ń ṣe ayẹyẹ ọjọ́ bíi ẹnjiníà idris adéoyè níbẹ̀ ni honorable akeem akogun wípé àwọn ń dọkàn pẹ́pọ̀ o pẹ̀lú ọ̀rẹ́ ó tún wá ju ọ̀rẹ́ lọ alájọṣepọ̀ nínú òṣèlú ó tún wá jẹ́ ọmọ ìyá tòótọ́ eléyìí tí à ń lè ṣàpèjúwe gẹ́gẹ́ bíi ẹni tí mùṣìmúṣe rẹ̀ tó dámúṣe bẹ́ẹ̀ lọ jẹ́ ọmọlúàbí bẹ́ẹ̀ ni kì í ṣe oníwà tara ẹni nìkan tó yẹ pé bí ó ṣe dáa fún ọ̀pọ̀lọpọ̀ ìnímọ̀ sáná ní pé honorable ìyẹn ẹnjiníà idris adéoyè òun ló yára rẹ̀ sọ́tọ̀ gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ eléyìí tó gbọ̀ngbọ̀n ẹlẹ́yinjú àánú adarí ni láwùjọ wa ń bì yí eléyìí tó yẹ pé ìgbé ayé rẹ̀ gan ó jẹ́ kóríyá fún ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí honorable akeem akogun bí wọ́n ṣe ń kí kú ayẹyẹ ọjọ́òbí oríkádùn rẹ̀ tí wọ́n sì ń gbà ládùúrà wípé àṣeyíṣàmọ́dún àṣeàmọ́dún ṣẹ̀mí ṣe ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún báyìí ni àárọ̀ mọ́ òbí ní orí àtẹ o wọ́n ní ọdún òní dun kí
1: kámọ̀rọ̀
0: mọ́ òbí lórí àtẹ o gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ọdún òsì ní dun náà kí pèrègún kọ́ mọ̀ mú ẹ̀wù tuntun wálé ayé wípé ní gbogbo ìgbà tí ayé bá ń jáyé o honorable ẹnjiníà idris adéoyè yọmọ bá gbà mú gbogbo ìgbà ni o ìpè ọlá rẹ ò ní tán o bẹẹ lọwọ rẹ ò ní gbẹ bí ṣe ń ṣe fún onílé tí ń ṣe fún àlejò náà òun náà ni ọlá rẹ ó máa lọ síwájú sí o bẹẹ ló jẹ pé ohun gangan ò ní kú o kò sì ní bọ sọnù lọdọ ọmọ lọdọ aya lọdọ ẹbí lọdọ gbogbo àwọn alábàáṣe rẹ níṣe ni honorable akeem akogun ti wá tẹsíwájú wípé ó yẹ kí irú nǹkan báyìí kí àwọn ọmọ kan sára si awon eyan to ba nse ribiribi lawujo ni idire ta fin dunu mo ipa rere ile ti engineer adioye idris adioye e to ni lawujo wa papa julo inu egbe oselu apc won sapejuwe onimero idris adioye gege bi en to ni ogbon o ni afojusun o ni ifarajin bakana in lo je pe a ma wa lafia isokan ati itesiwaju egbe apc ni gbogbo gba honorable akim akogun ona wa gbaradua pe ki eledumare oba telegele sagbeje ara pe bi engineer idris adioye mi se nse aye ori kadun re loni bayi eleti o sejo bi ki eledumare oju lekun inu ola inu ilera pipe ninu ogbon inu awon asiyori eleto ga ki ipinle oyo na ki o tesiwaju bo se nla kaka to nfe ki ipinle oyo kori
1: be ibi na la mo fi adagba eto ro si e mo gbagbe pe ere gbogbo o tun di iwoyi ola laago mejo si mesan te mo pade awon akin akegbe wa mi lori edo ki iroyin amo ko to wa di pe a o mo lo e je nfi asiko yi ki adiola oluwa se bebe Rachel ku ti ojo bi re eleyi to ko leni ase isa modu asa modun se mi be mu ki omo mi haleluya ara ire okun pe oku ojo bi re na
0: igbadun
1: odokan ni odokan ni o titi wa di gba ta lanfani lati tun pade nko e mo ja gbagbe pe akanji ikoyin re eyinju olodumare ti o se figigun okon joseph ajo ko bi en tin fe na nlo ko temi nje
0: tebi tayo yi ladun aboro lo ko mi ri atayo la fi pade e ran gbagbe pe baba se ndide bayi lori edo ki iroyin eto yin eto wa akoko yin lo kan pelu titi layo akinsola iyawo li agun mejo sa agun mewa gerege ni be ba lo sibi kankan eye sagbe si lagi lu fm gbogbo nte fe gbo patapata on le ba pade nbe e seun tem gbo wa

0: àsìkò yìí ni gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ńbẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare inú iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dè rọrùn fún gbogbo tolórí tẹlẹ́mùn tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé kú kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí sólà ìbátà kankan àtúntà ní CDCare àtúwákù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó o torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare ò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious á jẹ́ pé oníbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine ó gbé wá fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún mi kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí

0: kì í ṣe pa mọ ṣe o ẹni tó bá mọ yi rẹ òun náà la máa ń tà fún ọlọ́run yẹn náà ni o mọ rírì rẹ a mọ rírì rẹ nú ayé wa pò ṣe adúpẹ́ adá gbogbo ògo gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ òun náà ló tó kó fún kò sẹ́ni tá a lè kó fún bó bá tiẹ̀ gbà lọ́wọ́ wa yóò tún sọ pé ìta fóun ò tó ṣùgbọ́n gbogbo bó ti wù ká fọ́lọ́run tó ó ń gbà lọ́wọ́ wa kò dá sí wa láyà kò sọ pé òun ò ṣe mọ́ pẹ̀lú wa kí la wà ní dúpẹ́ fún kí la ní yìí fún kí la ní sọ pé ṣe bàbá a tún sọ pé ṣe láàárọ̀ yìí o tẹ tún jí wa símọ́lé àlàyé a tún bá pa wa láàárọ̀ yìí agbẹ́sẹ̀ wa ó ṣe é gbé o ala ojú wa ala ẹnu wa a tún gbọ́rọ̀ kéreké bàbá adá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ rẹ kò sí ẹni méjì tá a fẹ́ fún ìwọ náà ni a fún ọ láàárọ̀ yìí tẹ́wọ́ gbọ́ pé wa o gba yín wa o gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa ò ṣe bàbá àsọpọ̀ ṣe akí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa náà wípé ẹ kú àtijẹ́jọ́ ayé àjẹjọ́ ní ta ni pé adé a tún pàdé lórí ètò yín ètò wa ní àkókò yìí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín dáadáa títí layọ̀ akínṣọlá ní ìkànnì lágelu 96.7 fm àtúnní a pàdé bẹ́mi ṣe máa ń sọ pé atábí tẹ́tẹ́ ni ọlọ́run ọba nìkan ló di pé a jẹ àtún wá jẹ náà nù la ṣe ń dá gbogbo ògo padà sọ́dọ̀ ọlọ́run akí ẹ̀yìn náà tẹ́ ń wà mẹ́ gbogbo ìgbà àti nígbà gbogbo àti ẹ̀tí ìtàn facebook táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí níta àtẹ̀jíṣẹ́ ó túmọ̀ sí pé ẹ̀ ń bá wa rìnrìn àjò àjọ ń lọ ní gbogbo ìgbà ni ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ rírì yín àmọ́ lóore adé àga bọ́sẹ̀dé àti látẹ̀jíṣẹ́ yín adéyẹmọ ayọ̀bámi solomon samson kọ́láwọlé ìṣọ̀lá adéwálé ìyá adé àga láti uk ẹ ṣé larry b oni happy sunday ẹ ṣé o muritala olamide àwọn náà ti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa adébọ́jẹ́ yusuf ọládiméjì wọ́n ti àtẹ̀jíṣẹ́ sí wa àdúpẹ́ lọ́wọ́ yín lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ti lágelu ẹ ti wà ń bẹ̀ abdullahi john àrọwọ̀ tìyín náà olamide adégòkè àti rẹ́yìn náà o blessing ayémọ́ni olamide adégòkè adéọlá abiodun raifu táwà kálítù abiodun awolowo ayuba idowu ọ̀làdìpọ̀ kẹmi mojoyin ìmáfojè peter àwọn èèyàn wa nu ọmọjà dáàdì àfíìsì òun náà láǹfààní àti máa wù wá lọ́wọ́ báyìí alaba yusuf ọkọ ìyàwó ẹ̀ bàbá àbejì látòlómi lọ́hùn ẹ ṣe o àdúpẹ́ o ẹ ti wà ń bẹ̀ àwa náà rí yín pé wà ń bẹ̀ dáadáa wọ́n ní yadé àga ni mò ń jẹ dòdò yín mò ń jẹ dòdò yín ẹ̀fẹ́ yín náà sí ẹ̀ sọ pé ẹ̀jẹ̀ ẹ̀yìn náà ẹ̀yìn àti dòdò dòdò nìkan lẹ̀ jẹ ó yẹ mọ́ ọjẹ́ yín dídín náà bíi tẹ́ni ọlá mi kọ́ ẹ̀ mọ́ ọ̀fẹ́ yín dídín jẹ dòdò ìdín yín jẹ sẹ́ẹ̀rí kò sédè ta lè fi wé èdè ìbàdàn dá pọ̀ mọ́ ìdín yín jẹ yín àfi sùúrù ìmọ̀ dínyìn jẹ ìmọ̀ dínyìn jẹ olúbùnmi abiona àtìrí àtẹ̀jíṣẹ́ yìí náà ọlá ogun kẹ́hìndé solomon ọ̀ṣunlẹ́yẹ akíkúnmi àfíìsì fẹmi ọmọtọ̀ṣọ́ àrọ́wọ́ láti sẹ́yìn mo jẹ́rìí rẹ saheed ọ̀sẹ́yàwó òtìrí àtẹ̀jíṣẹ́ yìí náà yetunde sulaimon adesola ọ̀ṣunlẹ́yẹ akíkúnmi àfíìsì tọ́yìbù ọlámi ọláwálé emmanuel kí ló làṣẹ ṣẹ́gun sunday ibrahim muhammed àrówó àná ẹ̀ àti rí ní dámọ̀ mi ò tẹ àtẹ̀jíṣẹ́ akeem sanusi princess rọmọkẹ́ àwọn náà ti tẹ àtẹ̀jíṣẹ́ o adéwálé adésọ̀yà àti rí àtẹ̀jíṣẹ́ yín ẹ ṣe tẹ̀ ń wà mẹ́ fún wa gbogbo àti nígbà gbogbo àwọn ti facebook la keem ẹ̀rí pé kó tó di pé a bẹ̀rẹ̀ ètò gan lásán ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ àtẹ̀jíṣẹ́ sí wa a dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ rírì yín o prince gbadebo sanni àtẹ̀jíṣẹ́ yìí náà ti wọlé o ibrahim solomon sulaimon ibrahim sulaimon àti rí àtẹ̀jíṣẹ́ yìí náà ẹ mọ̀ pé a mọ̀ dún ẹlòmíì ẹ̀ka tẹ̀sí ni ata àtẹ̀jíṣẹ́ sí yín ẹ̀ka ọ̀dọ̀ yìí náà la kọ́kọ́ wá ní àárọ̀ tòní àdúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ̀ tí mówó tẹ̀ fi ra data sórí ojú òpó yín ẹ ní wọ́wọ́ tí o lágbára elédùmarè torí àfún yín ẹ̀yin náà lẹ mọ̀ mọ́ ìfẹ́ tẹ̀ ní sí wa náà ló pọ̀ dojú àmì tó bẹ̀ tẹ̀ fi ń wà mẹ́ gbogbo gbà àti ń gbà gbogbo fún wa àwọn èjìká wa tí kìí jáṣe ó yẹ̀ àdúpẹ́ lọ́wọ́ tìyín náà gbogbo ẹ̀yin fans club àdúpẹ́ o anthony bọ́dúnrin olówó orí ọkọ̀ ọkùnrin fúnmi nọ́mà tuale bàbá adupe lowo yin o adupe pe okun tori gbogbo gba e ma wa nbe ni pin fun mi normal e je nki kun fun mi normal bi pe oku aseyinde ti Saint Janet o dun kun fun normal gan gan o so ro kan lori ero aye ludara won mo pe mo wa nbe won ni a ma wo Saint Janet pe iru orin to nko ti a mo pe elomi o fe gboru ori irufe orin be sugbon wa ni elomi to je pe onku si church o nko orin igbagbo iwa tin be lowo Saint Janet oni koni oni kone ni bi ti won se sumora won don ti sumora won pe kipe ki to ye yo gbera re le afira re sile fun elomi keyan fi ara ele pe gbogbo to ba fe fi mi se o ya mo duro tan iru eda be to ba wa yo kuro lawujo wa amo dun ni dandan eh olorun aduti koni fi sile ile atona won koni baje o eh god bless you eh kun fun mi no la normal ni happy sunday ma eh no happy sunday ma eh akiyin eku asende oju oni ti yin o aki abiola yali yali aki yin o e se eh ti mo gbe moto kiri oju ofurufu ni mo gbe moto ro kiri oju ofurufu aki yin eh baba mi baba de oya baba ise keke oro mo keyin na oloye eh kabiru jalaru won ti wa ni orilede nigeria akeyin na eh baba mi taju jin so pade eh ori kan body ni gbogbo ologun eru e seun eh kabiyesi adiri okin adiyemo akeyin na e se o eku gbogbo gba wa oju oni ti yin amoriri yin amomoriri yin gan pe en se olorun a do ti yin kun ni fi sile o baba mi woli matthew akitibu ni dejo la ki won ti mama won ti won papoda olorun a do ti yin kun ni fi sile o adupe lowo yin o amoriri yin o olorun won te si waju eh femi omotoso dj ketikre ketikre ah oda asari sa Bolaji James won go ti bu erin pe se o ko mi na le baje babu Adebisi Masha Ayo Mohammed ari atejise yin pe se n tesi wa na la nlanfani lati ma ri eh Kolade Akinola Flourish awon na ti tesi kan si wa ni ori Facebook ah atejise epo atejise epo ari ari gbogbo re gbogbo yin la ki gbogbo eyin lolufe wa akiyin amoriri yin o oju oni ti yin o eni ro n gbe sonu bi o se bi omo gbogbo yin te wa nulu okere te je awon ololufe wa won ni fi oku yin tele oko wa sile ero ni po le ni oku yin o gbogbo to ye kan fi mo yin si daada won ni fi ku won fi ni fi je ka e lokiki ku yin o ni je ka e lokiki dagbara olorun gbogbo awon to si nawo si wa na oju oni ti yin o eni wowo ti lai lai la se letumare amoriri yin gan gan gan gan amoriri tori to ba muyan lati joko si di radio fun odidi wakati meji to lagbaja lo nfe gbo ewo eja ki on tohun eje ka yin elomi a ma so fun pe e saku e ku ran ran ran te n ba ki sa eyin o wa ni se kankan ni afi ke ma joko ti radio oh iwo lomo bi won ni se bi won ni se iwo lomo nti kaluku ri nbe o ya toto sira won awon anfani to sodo sibe o ya toto si nkan ti won gbo iwo elomi o ye pe orin nikan ni o ma ngbo ti elomi ko ka paper ni elomi e ri pe laaro ba yo ti lo jo paper stand yo ti lo jo ko be won ti be si ni fabricisi mara won lo nto mu ni fe sinu ni ti elomi o le wa ni di television lataaro dale ti o ni ku nbe nto ni fe sinu elomi si ni radio na le ti ba nto ni fe sinu se ari gbogbo nti kaluku ba ni fe sinu e wa mo je ka se ju tun won gba mi e ja se ni won ba iwon ti won si o na ni gbogbo nkan to gba akiyin kaabo sunday kejire ninu osu kejo odun 2026 eh sunday marun lo lanfani lati wa ninu osu kejo ta wa yi o imi ikeji la se mu jejo la mu alakoko ikeji la mu leni oku sunday meta ti a lo ninu osu ko to tan e ri pe kerekere eh odun tun lo o tun lo sopinu awa ta wa ni kire lo sohun se mo pe latodo yin baun eto edibo waye lojo kedogun osu kejo odun 2026 ta wa ninu re yi o nipinle osun e se jeje se ra won te ntele yi awa nti wa mo won o won wole o won wole o ore ni won o ore ore ni won o ti wo ba ti tori pe o feran lagbaja kan o ba sumo eh o eni gba le ba yinbon para yin won ko mo ti won lo bi campaign o abegbo won ko mo ti won lo bi campaign o mo hanra re le mo o mo para re lojiji o sora re o eto epolongo ebo ti are o tun fe bere bayi ati ti gbogbo awon olegbimo asofin ipinle oyo e je ase jeje o e je amunta nse o oju oni ti wa o mo fira re ta faladanu o n to si se nu aye isipo gan o po gan ju pe ko wa lo demi re legbodo ni ai ti ipi ojo lo mo hanra re le mo un mo para re lojiji o mo tori 2000 naira ti won ha le olowo mo fe se mi ara re lofo olohun o duro teni kokan wa ko ni fi wa sile o ijoba orun enikokan wo fi sere je o baba wa duro ni waju olohun ton bere pe ki lo se e pe ah e wo mo da nigeria ru gan ni ah mo ba ye je gan po to je pe orin ti wa n jade lenu renu nitori awon owo kekeke nitori change kekeke lo fi mu elomi to fi lo yimo pa kaluku o so alaye o nigba ta ba de oju ogbagadi lohun n to ba gbele aye se o salaye lekun rere o fun enikokan e ja lo soke lohun lodo sola re o ko ti to nkan le kini sinsin o to le gan eh tori o sare lo se o si ti de pada ah ni dam mo ki ka fo ile ko se se te ngbo wa
1: on Lagiliwa FM 96.7 To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Home is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ye ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ye ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination. Nation.

0: Ojú orí kẹta ẹsẹ̀ ìkọkànlé ní ogún. Exodus 3:21. Ó ní èmi ó sì fi ojú rere fún àwọn ènìyàn yìí ní ojú àwọn ará Egypt. Yóò sì ṣe nígbà tí ẹ̀yin ó lọ, ẹ̀yin kì yóò lọ ní ọwọ́ òfo. Ránṣẹ́ Ọlọ́run alàyè, wòlíì ti àsìkò yìí, Prophet Dr. Paul Abiodun ti Christ Wonder Ministry Agbára Àmíkọ́. Ètò wà ní number 5 Surulere Estate behind 10 shop ìyànà Sehu Olomi Nìbàdàn. Bàbá tó ti wà nínú kulù gbóǹsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tòní. Ẹ kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wà nínú ilé ẹ̀bùn fún wa.
1: Ogo ni forúkọ Olúwa.
0: Hallelujah.
1: Ẹni tó ní gbogbo agbára orúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Ọlọ́run gbọ́ ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: Ọlọ́run gbà yín wa.
0: Àmì Jésù.
1: Ogo ni forúkọ Olúwa.
0: Hallelujah.
1: Inú létẹ tí ń gbọ́ mi yìí, àlàáfíà Ọlọ́run kò ní fi ilé yìí sílẹ̀.
0: Àmì Jésù.
1: Ìmọ́lẹ̀ Ọlọ́run á tàn sí ilé yẹn.
0: Àmì Jésù.
1: Gbogbo etí tó ń gbọ́ mi yìí, ilẹ̀kùn àánú máa ṣí fún yín.
0: Àmì Jésù.
1: Oṣù ayọ̀ lóṣù yìí máa jẹ́ fún wa.
0: Àmì.
1: Ogo ni fún Ọlọ́run wa.
0: Hallelujah.
1: Jésù Olúwa wa.
0: Àmì. Àmì lórúkọ Jésù. Bàbá, Bíbélì tá a kà láàárọ̀ tòní,
1: yes,
0: ire fún ènìyàn ló wà nínú rẹ̀. Ta ni Ọlọ́run yẹn gan?
1: Ọlọ́run tó dá ọ̀run àti ayé. Ọlọ́run tó mọ gbogbo, tó sì lè ṣe gbogbo. Ọlọ́run tí èmi lè fọwọ́ sọ̀yà nínú rẹ̀ pé lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì. Nínú rẹ̀ ni ìgbàlà wà. Nínú Ọlọ́run yẹn ni àánú wà. Nínú Ọlọ́run yẹn ni ojú rere wà. Níbi tá a kà yìí, àwọn ènìyàn náà sì rí ojú rere lọ́dọ̀ Olúwa. Ó nígbà tó máa jáde, kò sí ẹni tó máa lọ ní ọwọ́ òfo. Ọlọ́run yẹn ló ní ojú rere lọ́dọ̀. Gbogbo ẹni tí ó bá máa jèrè Ọlọ́run, ó gbọ́dọ̀ rí àánú rẹ̀ gbà. Ó gbọ́dọ̀ rí ojú rere lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run gbọ́dọ̀ yọnú sí. Ní ìkórí tàbí yìí, a rí pé àwọn ọmọ Ísírẹ́lì wà nínú ìjì, nínú ogun, nínú wàhálà, nínú ìṣòro, nínú ìdààmú. Ṣùgbọ́n nígbà tó tó àkókò ojú rere lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ṣe ojú rere sí wọn. Ó ṣetán àti gbọ́ tiwọn. Ó ṣetán àti rẹ̀ wọ́n lẹ́kún. Ó ṣetán àti sọ ẹkún wọn di ayọ̀. Ó ṣetán àti sọ yẹ̀yẹ́ wọn di ayẹyẹ. Ó ṣetán àti gbà wọ́n lọ́wọ́ wọn ọ̀tá tó ń pọ́n wọn lójú. Ọlọ́run wa ni ẹ máa jáde o. Ṣùgbọ́n bí ẹ ti rí ojú rere lọ́dọ̀ mi, nígbà tẹ́yìn yóò lọ, ẹ̀yin kì yóò lọ ní ọwọ́ òfo. Oníkúlùkù ènìyàn yóò béèrè aṣọ, wúrà, fàdákà, gold, gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ yín, màá gbà á fún yín padà. Esma, bí èèyàn bá rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan a máa ṣe déédé, gbogbo nǹkan a máa rọrùn, gbogbo nǹkan a máa dàbí pé àbóhun ló mọ̀ ọ́ ṣe jù ni, gbogbo nǹkan a máa dàbí pé àbóhun ló dára jù ni. Ojú rere ọ̀dọ̀ rẹ̀ ló wà, ọ̀dọ̀ Ọlọ́run yẹn ló wà. Ọ̀dọ̀ Ọlọ́run tá à ń sọ yìí, ọ̀dọ̀ ẹ̀ náà ni àánú wà, ọ̀dọ̀ rẹ̀ ni ìyọnú wà. Ẹ̀rí kò ní ṣe pẹ̀lú bí o ṣe máa sọ pé o perfect tó, àbí wọ lo sin Ọlọ́run jù, àbí wọ lo mọ́ jù, àbí wọ lo gba àwẹ̀ jù, àbí wọ lo màdúrà gbà jù rárá o. Ó ní màá ṣàánú fún ẹni tí màá ṣàánú fún nínú yín, màá sì ṣe ìyọnú fún ẹni tí màá ṣe ìyọnú fún. Ó ní kì í ṣe ẹni tó fẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe tẹni tó mèrè sá, bí kì í ṣe ti Ọlọ́run yẹn gan tó ń ṣàánú. Adúrà mélòó làwọn ọmọ Ísírẹ́lì gbà mbí? Ṣùgbọ́n nígbà tí àkókò tó níwájú Olúwa, Bíbélì pé ó fún wọn ní ojú rere. Ó ní àkókò tó láti jáde nínú ìgbèkùn oko ẹrú Íjíbítì, mò ń mú yín lọ sí ilẹ̀ tuntun tí ń ṣe ilẹ̀ Kénání ní ilẹ̀ ìlérí. Ṣẹ́rí ojú rere ọwọ́ Ọlọ́run ló ti ń wá. Kò ní í ṣe pẹ̀lú bó ṣe máa wẹ̀ gbà tó. Ẹ̀yin mẹ́yẹn tó ti gba àwẹ̀ tí tó dẹ̀ torí pẹ́ láti pàṣẹ àwẹ̀ yẹn ló ti jáde láyé. Ẹ̀yin mẹ́yẹn tó ti sọ pé òun màdúrà gbà Ọlọ́run anú òun ò tí ì rí ẹ. Ẹ̀yin mẹ́yẹn tó máa ní òun practice ìwà mímọ́, ó dá ìwà mímọ́ dá Ọlọ́run anú èmi ò tí ì rí ẹ. Ẹ̀yin tó bá ọwọ́ Ọlọ́run ni ojú rere wà. So ìyẹn olókàn mọ́ máa dùn láti dẹ pé kí n ṣèfẹ́ Ọlọ́run number 1. Ó máa ràn yàn lọ́wọ́ gan láti rí ojú rere, láti jẹ́ kí yàn rí àánú Ọlọ́run gbà.
0: Alára àwọn ìṣèfẹ́ Ọlọ́run ni láti sá fún ẹ̀ṣẹ̀.
1: Abẹ́ẹ̀ni.
0: ati awon mi
1: awon kan mi so to ba ti sumo olorun to nse fe re to nlo sile josin lati lo josin si oni ma si olorun si eniyan ko oni ma fi yato sarin awon to nsin mi bibeli lo so be ati awon ti ko sin mi so ti yan ba ti raye fun ti olorun yen ninu re inu re ma yo si opolopo eniyan a setan ni a mo fe yonu si eleyi akoko re ti tun waju mi o je bayo tu je n tun sore bayo je n tun oyan lowo bayo je n tun sanu awon eniyan bayo je n tun da si ise oluwa bayo je n tun dide si ise oluwa
0: so to ba sanu
1: ohun na bibeli lo so bi o ni en ba sanu ohun na ri anu gba awon kan mo yi o ma mu ki yan ori oju rere olorun o ma mu ki yan ri iyonu lodo olorun o ma nje mu ki yan ri anu lodo olorun ohun to le mu ko sumo eleda re ma se ese ma mu ki yan jina si olorun awon kan mi ma mu ki yan jina si olorun sumo gbogbo ohun to le mu ko sumo eleda re nipase kika bibeli nipase gbigba jesu luluwa to lugbala re o se koko nipase kika oro olorun nipase sisumo olorun ninu adua yi to tu wa je koko ju nipase sise itori anu nipase ti sanu awon eniyan nipase si dida si ise oluwa
0: mi ro pe itori anu ngba to ba funyan lowo lo sese to se itori anu e pe orisirisi ona leyan si le se
1: anu itori anu po itori anu po ori eni ti ya nje bibeli pe to ba ri to ba ri arin iwowo da sobo to ba ri eni ti ya nje se won ba to le se ka le so nipa ti e pe o se won to le se so o po lorisirisi ona to le fi ri oju rere olorun ni ko ma so ona to le fi ri anu lodo olorun ni ko ma so gbogbo to ba ti je ise oluwa dasi ki sase danu
0: rara
1: o ki sase danu
0: ti ni sin o sa wo pe o ba ti wa church won gbadura o se mo bible e o lo
1: bo ba ti ri n to le se tolorun fi si e lokan pe se lai se po fi pa mu e
0: tori
1: corinthi ti so pe ki n se afipa se oni ki tun wa n se alai gbodo ma se oni tori oluwa fe oninu didun ati olore so ki n se afipa to ba ti ti okan en wa ohun to ba kan ti mu jibiti wa n pe ah te ba ti se leyi ti oyan kan ma n donu fun e to n donu fun e to n sakara
0: iyan lo buru ju
1: iyan ni o da jibiti niyan iwo gan fe bo si 419 ohun to ba oluwa fe oninu didun olore n to ti okan re wa pa kini mo fe se mo fe da si se oluwa to ba ti tokun e wa lai se pe nikeni tulasi e abo force e to ba ti se ko si o ma mu ki yan ri oju rere olorun o ma mu ki yan ri ori ofe olorun o ma mu ki yan ri anu olorun e wa wo gbogbo nkan yi elomi o ti e se olorun ko pinu pe ma kan sanu fun ni a roju rere lodo mi mo sa fe yonu si mo sa fe be wo mo sa fe sanu fun o ba ti wa ni kawo olorun lati sanu dodo na ni olorun a sanu fun olorun awon to le mu ki olorun yera lodo re ni ese
0: sa fun ese
1: awon iwa fowofa awon iwa binimo elomi aniya ilu awon ni awon obodo ma binu awon ma lagidi gan o iwa binimo ni
0: ibi to ti wa awon ma binu
1: awon ma binu gan ko ti isegun
0: awon ma nse pe be
1: gan ni o ko ti isegun awon gan ko ti isegun eran ara niyan so obodo isegun awon kankan ti o gbodo segun irun ara bibeli po awon to ba segun ni o gba adeyiye na ki nse en to segun aye abi en to segun aje abi en to segun no en to segun irun ara en to segun iwa binibi ehe awon yen ni adeyiye n duro de awon yen ni yonu olorun n duro de awon yen ni oju rere olorun n duro de so wa sa fun to le mu ko ma ri oju rere olorun
0: gbogbo n to ti o ni je ki eyan ri anu ori ofe ati oju rere re eyan gbodo sa fun
1: opon dandan
0: bawo la se fe sa fun awon nkan wonyi
1: ohun to le mu ki yan o sa na ni gbigbo oro olorun
0: lore kore
1: bibeli pe dunun gbigbo ni igbagbo ti n waye so gbigbo oro olorun o ma se pataki o gbodo jina si oro olorun o gbodo jina si ori ofe olorun nipa gbigbo oro re nipa kika oro re nipa si sumo nta nitori e lo se nle jo si niyan ka lo keko ka keko oro olorun ka yin ka fi gbogbo emi more won pe ohun na ni olorun wa ka fi o ka da gbogbo ogo pada si odo re sugbon to le mu ki yin o sa fun ese abi to le gba yan lowo ese akoko to se pataki judi ko ni jesu o le dare gba lowo eran ara o le dare gba lowo ife kufe
0: da mo
1: o le dare gba lowo ese afi ti jesu ba da si to te eri ti o te je sile fun irapada gbogbo eniyan afi to ba fi eje re ra pada afi eni to ba je ni irapada nipa sadi pa agbara to wa nu eje odo agutan nikan ohun lo le bo lowo eran ara so to ba ti bo lowo eran ara o ton o bori niyan
0: ori pe awon iwa ti jo won o le se ko mo wa belewo
1: a o le se ko ma wa
0: o ba ti wa segun eran ara yo se se ki awon iwa ti jo won ko tun bori ninu aye eyan
1: ohun to le mo eyan segun na ni ko ni jesu ma gboro olorun ma ka bibele lore kore ma lo nipa ti eme so wa bori wa segun eran ara wa segun ese so wa le je ki ori yonu gba lodo olorun
0: lodo olorun
1: wa le je ko ori oju rere gba lodo olorun wa le je ki olorun o yonu si e wa le je ki olorun o nife si e lati ran e lowo
0: se o se se ke eyan wa ninu aye ko mo ni awon ipenija kankan bi ti wu ko mo pe mo ti gba jesu o mi wa ni ni ipenija kankan rara be na o ma ti so pe jewo jesu loluwa to lu gba la re ni ko ba bere si ni se yinyin ni se be
1: rara o ohun ti bibeli so fun wa ni iwe korinti yen ni pe akoko en ba ti wa no kristi o di
0: eda
1: tuntun se ri ohun ti kristi tori e wa gan ki n se tori akara ki n se tori ko le loro ki n se tori ko le dolowo ki n se tori ohun to tori e wa gan ni ko di eda tuntun ohun to tori e wa gan ni ko di ni igbala ohun to tori e wa gan ni igbala okan yen gan
0: lati sumo olorun
1: ni ko sun
0: lati mo ohun to olorun fe ati ti o fe
1: ewe Matthew 6:33 wi pe etiti koko wa ijobo olorun na awon kan yoku yen ti opolopo nsure wa oni la wa pada fikun fun wa sugbon ni church loni awon kan yoku yen gan ni akoko gbe si waju e pe bo fe dolowo ta lo fe la america ta lo fe lo
0: pe pupo nu awon eyan ma pe en to ba ti je pe church to lo church dede to wa ku die ka to fun wa ni wa fi bu wa ni se bi se bo de bo lo gba jesu loluwa to lu jesu re o ti e wa le fun
1: elo bi orile ede ti wa se ri ni se ri ida mesan ninu mewa in tan tori e gbadua fun ni Nigeria te lo mi fe ku si shosha tori oke to ijoba ba se to gbogbo yen a ni du adua lori e
0: ta ni awon kokon wa to pe a ni lu adua le lori
1: ko je pe ti joba se awon ilu mi le ti ma ma so nipase oluwa mo fe jeun oluwa owo ole mi o ti se to gbogbo yen fomo ilu ni nei ni orile ede wa yi
0: awon 20,000 owo card ti on ti
1: ti ori san lori
0: te owo card bo se ngbe de ba pe ewo e so e kokon so owo card o kaluku wa bere si ni tu apo ara won owo pe 2,000 ni 5,000 naira ni owo card e ti e kokon gba 2,000 na laye e fe ko e fe yo wa nse niyan e je ko pe ti won lanfani ati da lohun te mi fi bo la
1: be ni o sele awon nkan mo se so pe inu idamewa idamesa sombe tan lo ke ni shoshi lo ye ki ijoba ko ye ko keke to ti wa fun ko
0: ti e pe to wa nbe ni won ba ni kike ni shoti o mo
1: ma ta wa lori oke kan ta be ri adua latago mefa agesi wa nbe lago mesun aro awon je o de lo latago mefa irole a de wa nbe ni emi na ku wa nbe awon eyin ode lowo wa da yi ko mo wa ronu pe se awon eyin bo gan baba wa nbi eleyi gan
0: o ni wo pe
1: ki lo nja wa bi pu yi gan
0: iru ko na le
1: se olodun lo wa buru to ba yi
0: ni se ti du olodun ni ohun ni ti o fi gbo ti gbogbo yi fi wa nbe olupe se
1: isoro tun ni kaluku gbe wa ti orilede ba da ah ko ni lo gbogbo nkan yen gan ko ni se orilede to ti pese ile awon orilede to epo ni di moto eh o wa lo bi to tin ta a ma fun won lowo die o ni jo ni e lara o fe ra gbogbo kan die gbogbo nkan yen ti wa o fe ra so wa lo be wa lo ko ni ki se pe baya bo ba ti e wa je pe omo fe lo
0: ko se wu ko ri o sa bo ba lo to ba raye lati sise pe lo ma gbowo osu aye ti wa le fun latodo joba pe iwo to ba ti rise o iye to mo gba losu ni
1: be ni omo to fe lo university le lomi tori e wa si ori oke oluwa gbese owo lo mo orile de to ti gbera nle ijoba lo ma da si budo mo merin lo ni to fe lo university tọmọ yẹn bá wa ń padà ń ṣiṣẹ́ a máa yọwọ́ yẹn
0: díẹ̀
1: tí ò ní ní lára ṣùgbọ́n gbogbo ètò yẹn ò sí lẹ́lòmíì lọ ta kú sórí òkè olúwa gbà mí o ìdá mẹ́sàn-án nínú tí àǹtorí ẹ̀ lọ́kẹ́ lórí òkè bí orílẹ̀-èdè bá ti ṣe kò ní ìdí pé ìdá mẹ́sàn-án ńbẹ̀ ọwọ́ ká ṣe fúnra wa ni.
0: Ó fi dàbí pé igbe olúwa ṣe pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ju àwọn orílẹ̀-èdè ibòmíì
1: lọ. Ó pọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ẹlòmíì ó mú mọ́ra ni ó ní lára. Mo dẹ̀ bẹ́ẹ̀ mo wá lo ọwọ́ ẹ̀yìn lọ́hùn mo rí ọmọ ẹlòmíì tó ti sùn tó ti rẹ̀ wọ́n. Àwọn ẹlòmíì yóò sì dúró pé olúwa látago mẹ́fà. Ago mẹ́sàn àárọ̀ àṣìwà ń bẹ̀.
0: Wọn ò díjú ẹlòmíì ò díjú ẹlòmíì ò sùn.
1: A sùn rẹ̀
0: a sàn kígbe pé olúwa
1: ṣe é. A sàn dúró náà pé olúwa ṣe é. Mo ronú lóru yẹn pa. Ṣé bá yí àwọn òyìnbó ṣe rí rè ni àbí tiwa.
0: Bó ni tiwa ṣe wá dé. Bó láyé tiwa ṣe bá dé
1: báyìí. Ọlọ́ṣàánú wa.
0: Bẹ́ẹ̀ gbogbo tá à ń gbàdúrà lé lórí un tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ń darí wa. Wọ́n bá ṣe bó ṣe tó àti bó ṣe yẹ.
1: Ìwọ̀n bá ní títò bá ti wà ẹni tí ò ní ilé olówó pọ́kú rè o ẹni tó ní èyí tó gbéra rè o tí ò bá ti wà rówó yẹn san ẹ ṣe sùúrù fún o ẹ gbèsè owó olé lásán ọtorí ẹ kẹrù ẹlòmíì síta ọtorí ẹ dẹrù ẹlòmíì nù tí ò dẹ sẹni tó máa dá sí.
0: Ó kọ ẹrù ẹlòmíì síwájú ìta ilé
1: ìfowópamọ́ bẹ́ẹ̀ tí ò sẹ máa dá sí. Ẹ wo àìsàn rọpárọsẹ̀ yẹn ó ti pọ̀ rẹpẹtẹ ìrònú ló fà á.
0: Ẹlòmíì ti ronú kí lọ́nà àbáyọ báwo mo ṣe fẹ́ ṣe.
1: Bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run burú tó gbogbo ń ta lè lò kó tó dá èèyàn sórílẹ̀-èdè kan gbogbo ń tọ́ nílò ó ti pèsè ẹ̀ síbẹ̀. Àwọn nǹkan tí àwa ní Nàìjíríà ń sìn orílẹ̀-èdè mi ò ní ohun tó orílẹ̀-èdè mi ni mí ní àwọ ò ní Nàìjíríà sọ ohun tá a níyẹn tá a bá lò bó ṣe tó àti bó ṣe yẹ ó tó tọ́jú gbogbo wa pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ayọ̀ pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n a lò bó ṣe tó àti bó ṣe yẹ ohun tí ènìyàn tí ó lè jẹ ẹgbẹ̀rún kan lè jẹ ó wà lọ́wọ́ èèyàn kan.
0: Mo ti ẹgbẹ̀rún kan èèyàn lè jẹ.
1: Ó wà lọ́wọ́ èèyàn kan
0: ṣo. Ọwọ́ ẹnìkan ṣoṣo ló wà.
1: Àbí kí n sọ pé ẹgbẹ̀rún lọ́nà ogún gan. Àbí mílíọ̀nù mẹ́wàá gan ó wà lọ́wọ́ èèyàn kan ṣoṣo.
0: Gbogbo wa wá dìjà jù láti bẹ ẹni tó wà lọ́wọ́ rẹ.
1: Mentality the Africa ni wọ̀bíà.
0: Wọ̀bílíkì.
1: O ti ní o o ti ń ṣan wà lẹ́wọ̀ a tún ní ẹ̀bánkó sí ẹ̀bánkó sí ẹ̀bánkó ẹ̀bánkó mentality Africa ni.

0: so awa ni ki a kan da olorun mo
1: awa to wa pa na won ma didaju pe oluwa da wa na lohun se fun wa be si ni kini wa lowo wa
0: o wa le
1: se popo si
0: o wa njo ta tin ni epo lorilede yi ko tan
1: ko tan
0: njo ta tin wa god wa gbogun kan ro aje
1: ko si ti o
0: ko si ti olorun o fun wa
1: ṣùgbọ́n ọlọ́run fún wa
0: ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ ló jẹ́wọ́ bíà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ìmọ̀tara ẹni nìkan ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ǹwọ́ bámúbámú ni mo yó èmi ò mọ̀ bí èmi ìpọ́mọ ẹnìkan
1: kan ikú ṣe pé ọlọ́run ò kí ń gbàdúrà
0: ọlọ́run ń gbàdúrà ó ti ṣètò gbogbo ẹ̀ gan bá a bá mú lò bó ṣe tó àti bó ṣe yẹ ìwọ̀nba làdúrà gan máa mọ ìwọ̀nba làdúrà máa mọ sẹ́rí
1: ní ìgbàwẹ̀ gbàwẹ̀ ó ti máa àìsàn tó ṣe lórí àwẹ̀ tí ń gbà
0: ṣé àwọn ìlú òyìnbó ń tó fẹ́ bá wọn sọ ni kọ́ mọ ọlọ́run kọ́ sin ọlọ́run kọ́ dọ́ ọlọ́run mọ̀ ṣé wàá fẹ́ sọ fún wọn sí pé yes ẹ̀yin tẹ́bi ń pa
1: ẹ̀yin
0: tẹ́ ẹ̀yin tẹ́ rí lé no àwọn ètò gbogbo ẹ̀ ti wà lọ́dọ̀ tí wọn lọ́hùn ṣùgbọ́n bí báyìí bẹ́ẹ̀ bá wo nípa àwọn tó ń dìbò wọlé gan campaign kan náà la ṣì ń gbọ́ láti
1: jọ
0: máa ṣe títì fún yín máa ṣomi fún yín máa ṣọ̀nà fún yín máa ṣe kọ́tà fún yín kò láti tẹ́bi ti gbọ́n jú o.
1: Nítorí pé olúwa bá mi ṣe olúwa ṣe fún mi olúwa díẹ̀ rí ìgbà bẹ́ẹ̀ sì ni ọlọ́run yẹn ó ti pèsè
0: gbogbo ẹ̀ fún wa
1: ó wá dàbẹ́ ni pé orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ ni
2: kò ṣoṣo. Ẹ̀rù táwọn ètò lágé ló ní ìbàjẹ́ o ọ̀pẹ olúwa contain àríṣe àpáta ìbàdàn àbí bàbá wọn ọlọ́run máa ṣagbára dọ̀tún o
0: wọ́n
2: ní jésù wá nítorí pé ká lè lówó
0: ṣùgbọ́n
2: ká lè ní iyì àìnípẹ̀kun nígbà tí nìkan bá kó nǹkan téèyàn wá mi ìlànà ó jẹ tó nìkan dáa kó sọ́wọ́ ẹ rí kójú kòkòrò nìyẹn ó dára ká ronúpìwàdà ká lè rí lédè sí o ká dẹ̀ máa ṣàánú ẹni bá ṣàánú yóò ráàánú gbà o èmi ti mú tèmi ń bẹ̀ o ẹ kú ètò.
1: +234814249100 ẹ ti wà nbẹ hello hello hello.
3: Ìyá mi ìyàwó li.
1: Ẹ dààmú o.
3: Ẹ fúru ọ̀rọ̀ yóò ní dẹ́rù.
1: Àmì alábọ̀.
3: Báwo ni mo kí yín o? Èbò ni ṣe é gbóni sí ẹ̀mí. Àlàbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ báà mi jìnnà tó gbọ́dọ̀ bá kẹ́rẹ́ mi. Kóńgálùkù yọ ti ẹ̀ bẹ́ẹ̀ ni o. Èèyàn bá jóunjẹ èèyàn mẹ́wàá ó ti mọ̀ pé imí èèyàn mẹ́wàá ní oṣù alágé lórí ìbá jẹ kú sí mi ní asọpọ̀ rẹ̀. Ìyàwó lì í àwọn ìran lórí lẹ́wà
1: alábọ̀bọ̀
3: ní kú sí wa lọ́pọ̀ lẹ́gbẹ́ tó.
1: Ẹni bá jóunjẹ tọ́kọ́ pé gbogbo tọ́kọ́ fún ọ wọ́n ní okó fún àwọn èèyàn káwọn náà lè jẹ mùkẹ́ẹ̀kẹ́ mùtúntùn ǹgbọ́ ìwọ nìkan ló dàá sáyà kíní ohun tiẹ̀ wá kí ló dé tó fi jẹ́ pé àwa aláwọ̀ dúdú
0: mentality wa ni
1: àwa aláwọ̀ dúdú
0: mentality wọ̀ bí
1: mo rí nǹkan kan ní Israel ó sì ó fẹ́ mo gbénu bus mo wá ronú ó dẹ̀ ń gbomi dé lójú mi ó pé kí ni Sọlá kẹ̀kẹ́ ọmọdé tó ti bóyá kò lò mọ́ ni o kì í ṣe pé ó bàjẹ́ o wọ́n lè ti rà á fún bóyá bí ọdún márùn-ún ọdún wa ti wò pé kíní ẹ̀hún wọ́n lọ inú dustbin inú waste bin wọn ló wà bóyá fóòmù kan tọ́kọ̀ wò wípé ẹgbẹ́ ti ń ro wọ́n lọ jù sí orí ibẹ̀ ìjọba ló máa wá kó gbogbo ẹ̀ lọ kì í ṣe ayọ́kẹ̀ndẹ̀mù kì í ṣe ayọ́kẹ̀ndẹ̀mù ló máa kó ó fẹ́ lẹ́dàbẹ́ ni pé ẹ̀mí yẹn wọlé wá pé ká sì rí mọ́tò tí ó wà wá rúkú ní ìtì
0: sí nàìjíríà
1: torí pé peter dúró sáwọn òpin gbogbo ń tọ́kọ́ mi yí ọba jẹ
0: ó sì dá
1: ọtí tó bàjẹ́ bẹ́ẹ̀ àbí ẹ̀wà wa gbà wá ni bẹ́ẹ̀ sì ni ìgbé ayé tiwọn nìyẹn
0: ó rọrùn
1: láti gbé irun tí ẹ tẹ́mọ̀ lọ lójú títì tí ìmọ̀ wo mọ́tò lọ báyìí bí mọ́tò ṣe dẹ́gbẹ̀rẹ̀ yóò sì mọ́ lọ pẹ̀kẹ̀rẹ̀
0: pẹ̀kẹ̀rẹ̀
1: ẹ ló ta ló wà bẹ ṣé nǹkan wà mọ ṣe wá bá yìí
0: báyìí tó ṣe fi tu nǹkan tó
1: ṣe
2: tu
1: yóò ṣe
2: fi lè lọ
1: ẹ ló
2: ẹ káàárọ
1: ẹ kú ọtí mọ
2: orúkọ tèmi ni ògùntádé.

0: Ohun gbadura
1: Olorun gbọ o ti seto
0: gbogbo
1: ẹ
0: o ti tu e ti wa nle
1: fun wa o ti seto gbogbo
0: ẹ sebi mo ba da ikule re ni isi da pe igbo rora wu suru be ngbo ba fi turu bi o ti ri gbure eweduga mo la le wu ba mi efun amo la le wu ba mi awon orilede kan ko si anfani fun won be
1: Nigeria da awon lo da
0: ko si anfani gbogbo re
1: Nigeria lo da
0: o se lo mo wa ile du
1: lo da
0: lati bu sile ki won to le gbi flower
1: Nigeria lo da ju ma kan se jo nse la ari ara wa ni
0: ta lo wa nbe
1: olorun sanu
0: wa ni olorun a sanu wa olorun gbadura o o ti se to gbogbo e le
2: e ka ro
0: e ko jumo
2: o ki daddy e ka ro o
1: yes sir
2: arun wa lo wa nbe lati se e ku se
1: yes sir e se sir
2: ah abe rododo oro bi se njadi Hey, gao. I do pe Olorun. Ti aba wo yawo oli, a ri pe o esi elesi musulumi. Ti aba wo daddy, a ri pe o esi elesi musulumi. E wu dudu oro bo se njadi. Ti won wa ti so oro yen o. Leta jeka ni nkan yen wa o, debi yi pe elomi pe pe gbogbo gba adura yi na ni o. Loto e so yi pe ka ma gba adura yi o. Gbogbo gbogbo nkan na lo ni iwontunwosu. Eyin na wo bere soro yen si elomi ni si to ba ti koju da gbogbo gba gbogbo gba adura yi na ni o si ye ka ma ni adura lai je pe boya an sise po o si keke nbe pe oke le olorun sanu mi olorun sanu mi lai je pe o lo wa sise so gbogbo nkan yen o nda wa laamu ododo oro e pe ka ma gbadura o sugbo gbogbo nkan na lo ni lo ni ti e lati pe ka si oni baje fun aro won alaji seyin e fun
1: se
0: ti o fe da be ni pe abi olorun o gbo adura ni hello
3: iyawo oli
0: eh madamu
3: eh ni sonu lo wa lowo
0: ami o
3: eh ni gboku omo akoko ni pelu ogun olorun a ti daddy na
1: alaafi
3: aro ma je fun won
1: yes sir
3: emi oluwa ni dagbere fun pelu ogun olorun
1: amen sir
3: orúkọ tèmi ni kòfóṣì látòlúndé ìbàdàn sẹ́rí orílẹ̀-èdè tí ò yẹ kó sọ́fà nínú ajé ní nàìjíríà wà ṣùgbọ́n nígbà tọ́lọ́wọ́ wàá ṣàánú wa pẹ̀lú adarí ńkọ́ ẹlòmí ò ní bùkátà mí inú ayé yìí ju ajá àti síkíọ́rítì lọ owó ìdẹ́wà tọ́tún tan èsì ìfọ́dẹ̀rẹ́ ni tí yà ń jẹ báyìí wọn ò ní ṣàánú mẹ́ńtálítì áfíríkà ni olówó wa nàìjíríà ò fẹ́ sọ mẹ̀kúnù dolówó ọ́npìfà kan máa dán jẹ oúnjẹ tó yẹ kán sẹ́kún mẹ̀kúnù gan ọ́npìfà kan dà sí dọ́sí àbí kan dà bájá tokọ́lọ́ òjò kó ṣàánú orílẹ̀-èdè àdúrà náà la máa gbà ọ̀nà òní jó bàjẹ́ ẹnìkan kan ní wa òní dẹ́rù láre kò fún ṣìlú látòlúndé ẹgbẹ́
0: tó ibi tí ìpè olúndé náà ni a gbà kẹ́yìn ní àárọ̀ yìí ní abala ti ọdọ baba wa nínú olúwa prophet dr paul abiodun mo rò pé gbogbo wa ni a ti mú ẹ̀kọ́ kan tàbí èkejì nínú ti àsọ láàárọ̀ yìí àdúrà ń gbà ìpèsè ti wà látọ̀dọ̀ ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó wá ku bí a ṣe fẹ́ rí ìgbà gangan lọ́dọ̀ rẹ̀ torí pé kìí ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ṣe olúwa ní gbogbo àgbáyé o bẹ́ẹ̀ bá débi olúwa wó lulẹ̀ gbé sókè gbé lulẹ̀ gbé jáde gbé wọlé gbé sọ́tù gbé sósì ló pọ̀ jù nínú àdúrà wa ṣùgbọ́n ọlọ́run ò rí bẹ́ẹ̀ àwa gangan tá a jẹ́ èèyàn tọlọ́run dá náà ní ká yẹra wa wò kádùrà wa lè gbà gbogbo àwọn tó láǹfààní àti gbọ́ wa láàárọ̀ yìí ẹ bá mi sùúrù fún wọn lẹ́yìn ẹ sojú òpó ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yín síta fáwọn tó wù wá.
1: Orúkọ Jésù ọmọ Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ogo ni forúkọ olúwa màmá wa títí ọlọ́run kò gbàdúrà fún yín agbára ọlọ́run kò gbẹ̀yìn ró ẹ ò ní gbọ́fà ẹ ò ní wọ́ alọ́ àti àbọ̀yìn ọlọ́run a máa pamọ́ lórúkọ jésù gbogbo etí tó gbọ́ mi láàárọ̀ yìí ilẹ̀kùn àánú yín kò ṣí ìrànlọ́wọ́ jáde fún yín ọdún yìí nígbà tẹ́ ò jáde ń bẹ̀ ẹ ò ní bọ́wọ́ òfo jáde ìmọ́lẹ̀ yín kò tàn ìmọ́lẹ̀ yín kò tàn gbogbo ìjì nínú ilé yẹn kò dáwọ́ dúró lórúkọ jésù kẹ́ẹ̀rọ náà bayọ kẹ́ẹ̀rọ àánú gbà agbára ọlọ́run kó rẹ̀yìn lẹ́kún agbára ọlọ́run kó rẹ̀yìn lẹ́kún agbára ọlọ́run kó rẹ̀yìn lẹ́kún lórúkọ jésù ẹ̀tọ́ yín ọlọ́run.

0: kó gbà á fún yín ogo ni foruko olowa
1: hallelujah
0: baba wa to dari to je studio engineer olorun ko gbe won ro loruko jesus e o ni gbo fa o e ra nu gba e o de serere owo yin le o fi gbeto yin ogo ni fun olorun
1: hallelujah
0: woli to pe wa wa woli josi olorun israel ko wa pelu e ko tesi waju ki mo le re o tan dale ogo ni fun olorun
1: hallelujah
0: jesus Oluwa wa.
1: Amen. Amen loruko Jesu.
0: 08035611412. 08035611412. God bless you.
1: A pada bo, e ma kuro nbe o. E se te wa nbe fun wa.
2: Lagilu FM 96.7.
3: Ọjọ́ ọjọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
4: Ẹ jẹ́ àgbà agbára ìgbà yẹn lọ́gbọ́n. Ṣé ní ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wálé ní méjì JP. Anu a 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ náà. Nípasẹ̀ fi olórí àwọn ìránṣẹ́. Professor Dema Makunde Wonderful. Ambassador Professor Samuel Ogunuga. Professor Orede Aderounmu. Professor Adeyemi Adeyinka Jo. Professor Joseph Ayotunde. Pastor Seun Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Professor Jolóoluwa Lari. Professor Ifeoluwa Fetamile. Professor Solayinka Ogunṣọlá. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Ládìmẹ́jì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August to Monday 34th. Nínú ìjọ Christ as Saviors and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Bí a ti nú oyè Estate. Arúgbó rọ̀rọ̀ jọ ń bàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ rè oyájẹ́ jọ rìnrìn àjò ẹ̀mí o.
5: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
6: Why you dey worry like that? Just use iRecharge.
5: iRecharge? How that one take work?
6: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1 at on your phone.
5: Sharp like that.
6: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
8: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
9: Mami ni Mómìnà tún la màmá kúrò rẹ̀.
10: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí ilé hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásùnà hajj ahumra service, wọ́n tún ti ń ṣe ètò umrah olóṣooṣù, umrah December, umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ mukadam basuna hajj umrah service rìnrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukadam basuna hajj umrah service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
11: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ẹnìkan rẹ̀ ṣe tẹ̀sí ní.
12: lo souvenir l'orisirisi o je original pambele ta le lo ninu le ta le fi sebun fa won ni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagede yapa high quality stone mix blender garage mbelo ri stone mix blender wa o stone mix yam panda
13: aso su diyan le yo soka
12: back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori l'orisirisi abomo for 7 dish rechargeable fans gbogbo irinse to wulo fe yin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora onkulele for the original souvenir pera nle ma lo si white stone souvenir ide ape odudua building directly opposite nnpc filling station ide ape ibadan ku raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi o raja

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Èmi olóòrùn yóò tó balẹ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026 pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ pọfẹ́tàkì bíyìmá 2026 apostolic meeting. Ìwọ náà darapọ̀ wá gbàgbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting, it is a divine encounter with God through his anointed servant pọfẹ́tàkì bíyìmá 2026 apostolic meeting ọjọ́ Wednesday 12 be Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu olórí yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀ àtòṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bookstore Adégbàyí Ife Ibadan Express Road Ìbàdàn Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára ó lè ṣe tayọ.
1: Lagilu FM 96.7.

0: fihan ori ikokanleni ogun ese ikini oni mo si ri orun tutukan ati aye tutukan nitori pe orun ti isaju ati aye isaju ti koja lo okun ko si simo baba wa ninu oluwa iranse olorun alaye woli ti asiko yi eti olorun ti won pe olorun to olorun si nje ipe ti won primate doctor simon oyeleye ti no ijo the love of god say let's go to church ori oke ori sunbari eleyi to wa ni agbegbe satola apete nibadan baba tun ti wa lodo ese wa ko ti baba ti ba ti de ba e fe gbo oro olorun baba ki awon ti won gbo wa laaro yi o
1: mo ki gbogbo eyin olugbo mi ni gbogbo bi ti owo kan ni wa ide boya losan leyin wa boya laaro boya lale mo so tele bi woli olorun pe oro di ti won ma so bi en to ba kuku ojiji won ni so saye yin
0: ami jesu
1: won lori oro yin ateyin won ni dolon lebi o
0: ami jesu
1: eri elomi ti osokan lati le re wa yo wa deyin ku lebi sele ti sele yo ma so kon lohun pe to se yo da o on dolorun lebi ni agbodo so be mo ni so be lori re o
0: ami jesu
1: o ni dolon lebi lori yin o be ni lori o o ni dolon lebi lori awa na o ogun ti a fi le so pe olorun yin to se yi oda o ohun bi o ni fo si wa ori bi o se be jesu oluwa wa
0: ami
1: ami ami loruko
0: baba ki le ri sori lede nigeria
1: ko le ba di tuntun na lo fi o ni mo si ri orun tuntun kan nitori pe aye ti saaju ti koja orilede nigeria olorun fe ba wa tun se yo de gba tun se sugbon en te mi ri nbe ni pe awa ti won control gan awa gan gan ni suru
0: lona wo sa eyin o ni suru ki won gbo mi gbona sori eyan o wa ni o ni suru o tori a fe romala lori re o se to won ate atari le ti won eromala tan
1: e se e ri n to ba ti baje o mo ni de atun se yo de ile ti won wo ti won fe to ko yo gba koko idi ni emi kere die sugbon lakoko awon idi agba ti buhari won mo gba na ta to fun moto
0: lati wo moto
1: lati wo moto an to n banki gbogbo awon oja ti won ti kopa mo won ta mi ki fun ta mo gba na ko pa mo
0: ta mo pa mo yun awon na ko pa mo
1: ni ka siri won lu ta ya moto n gbanjo ngba na se ba won kan ti ote lorun na won mu buhari ati di agba ko nbe
0: pe gbogbo nti akopamo pe ko fi re je ti wa iwo wa so wi pe ka won ara ilu ko ma ko ma ilu ko ko ma gba lofe
1: e gbo awon kan won sa mu idi agbon ti ari po le na mu ko nbe won wa pe program won ni ku won ni changing of leadership so won mu olori ku nbe idi agbon lo mo kata won mu mo idi agbon ko won mu buhari ku won wa fi baba ngida si awon kan lo se yin fun wa
0: o mi pe won ri pe won against this is
1: the ijoba ti yin ti fe le po o to ba je pe aba fara mo nigba na e wa wo odun yen sisun e wa koko yi
0: awako awon kan to tun gaga gogo nigba na ni won
1: ele na to wa wo pe ah owo ti ri lara yin ti poju awon bi melo ni o de pin ke sagba won kan awon to poko lo npin nkan yo kari e ja ma e mo ko me won to o na yo so si di ko me atun pariwo
0: o dabi nkan lara awon
1: so elomi o so pe ah black market ti mo lo ra nisin 250 ni mo ra 5 liter ati yo ra 1000 ni bulu so awon na ni di
0: ni blue market
1: awon na ni di afarada
0: awa gan nilu afarada ki se gbogbo nkan lo ya ma pa
1: e wo nkan ti o ti wo e wo nta yi na
0: alawon ko so pa awon o ba wa tun se ni àwọn yìí ńlá tún fọkàn lé pé bóyá ń gbà àwọn eléyìí náà bá tún ọlọ́run ó tún jẹ́ kó tún yàtọ̀
1: ọlọ́run ẹ já fọkàn sí
0: ká mọ̀ fọkàn sí
1: ọlọ́run ẹ já fọkàn sí ènìyàn la gbẹ́kẹ̀lé lórí orílẹ̀-èdè yìí
0: à ń gbẹ́kẹ̀lé èèyàn à gbẹ́kẹ̀lé ọlọ́run
1: à gbẹ́kẹ̀lé ọlọ́run ṣé gbígbà aráde wa là ń ṣe first track
0: aráde
1: nàìjíríà
0: ló fún akáká ìrẹjọ pé
1: ẹja máa ń ṣe mọ́tálásí mélòó wọn kọ́ fún nàìjíríà
0: nígbà náà ṣọ́ọ̀ṣì
1: mélòó wọn kọ́ ṣọ́ọ̀ṣì mélòó ni wọn kọ́ tó fi wá jẹ́ pé èrè ni ẹni wọn mọ̀ kó wá eríṣiríṣi ìgbà tí wọn kó dé ní 77 lójú wọn náà ni wọn fi lọ ní ìgbà àkọ́kọ́ first tack ni wọn ṣe lọ́wọ́ tí wọn fi lọ nàìjíríà
0: tí wọn ò sì lọ rí
1: tí wọn ò sì lọ rí
0: sebole de Nigeria na ni
1: wa ba so kaso head of state na de wa gbe ngba na lo lati 78 lati gbadun na dis
0: lati 1978
1: lati gbadun na daro
0: eni kon soro won ni ina oba ti o si lo nje ko mo po si
1: ina
0: pe pe bo kuku ba ti kun ngba daddy ba wole ti won riran awon ko ro lu bed ti won ni won baba mommy nbe pe lo je ko mo po
1: koto na le ko na ro lu bed
0: koto na
1: sa we yan fe bi mo mo ni ta ba sa du ape olomo ba bi mo ni si se ba ni adro kari o nu
0: Mm,
1: ema sa do aru.
0: Ba bi mo se toju re.
1: Ndi menle ni e ba nfa do a ki toju. Kilode.
0: Kilode.
1: O baba wa, mejo ni ya mi bi.
0: Mejo ni mama yin bi.
1: Ben.
0: Gbogbo yin si wa.
1: So ba ti ya de awon kan ti lo.
0: Awon
1: kan ti lo.
0: Won ti dagba kan to.
1: Won dagba won to lo. Eni an bi emi le ti lo last year.
0: Hmm.
1: Eni an bi le mi lo ni age of 68.
0: O
1: lo ni ejo sisi so na aye se di en
0: awon na se aye
1: to ba je pe gbogbo aye ojo aye eyan le yan fi ngbadun ki ba da
0: mama yin sabi amo
1: nba ya wa wa sabi amo so ye wa le ri be kan na obi mejo
0: hmm
1: nba tan to bi meji lohun obi mo
0: laye ta wa yin
1: laye ta wa
0: ayo mi o be yo kan pe kini
1: ah fi gbagbo wa si bi to ye ko wa ni nba wo ni oni so losi bi ta lo mi so fun wa pe talaka ki yo tan ni ilu na lai lai
0: hmm
1: se gbogbo
0: wa nu oro olorun
1: gbogbo 76 ta winner se ko so lo si
0: to lo si wa
1: 77
0: se bi npa bo ti bo nta cement ngba na ni foya 50 kobo elomi orowo ra
1: be mi se kere wa ju yin mo si ra cement 80 naira ri 80 naira per bag ni 92 ma mo ko le mi akobo 92 naira
0: le pari e si
1: 80 naira ni cement gbogbo cement ti mo na 1000 plus ni 20 bags cement go wa di 12,000 naira 12,500 fun ni bo mi se ni tolorun ba ko le mo ko lo ku
0: ni o ko
1: ti o ba si gbo lorun ko le mo yan ko si le mo o cement 12,500 kini o melo ni ora ajo wo ni oda sugbon trailer le lo mi nko
0: be ni ti trailer le lo mi ti e fi nko lo site to fi nko
1: koda mo ri site kan ti cement ti di nbe cement to di nbe ti o se lo mo yo fe to 40 bags
0: to dis
1: no do ti e ba yo se ri ti o fi tan
0: bi gbogbo re o se mo ri lo
1: ko ti mo ti won je la ro we si so le
0: ki se pe boya won le se
1: elomi lo mo ko si ti o fun won elomi mi o ni gbogbo n to le fun mo n le ko so mo ti o fun gbe yawo ti lo bi odun merin marun ko so mo
0: mi se dan je je
1: mi se dan je je fura won
0: mo ri ti o ke won
1: won lo ni o ja ke pe o ni tori pe aye ti saju ti koja okun ko si mo bájá ti lẹ okun pupa kọjá kò sókun mọ kò sókun mọ ọlọrun ni kò sàrùn wa lórílẹèdè a sọ pé abiola tó fẹ dé o abiola ń sọ
0: pé ni yóò gba nàìjíríà
1: lá o wọn àjò débẹ kìlá fún kíni mẹkan ló fẹ sí báyìí ọlọrun ni ká
0: padà sọdọ rẹ ẹkúnnì fọwọ ó lẹrọ fọmọ ẹkúnnì fọwọ lẹrọ ó ń wò ṣe gbogbo
1: ẹni
0: kò sàgbára
1: fún ẹkúnnì ẹni tí ò ní ba tí ọmọ yín sọ kí ni ó ṣe báwọn ọ̀gá gangan bá dé sí kò ní mọ bẹ̀bẹ̀ kí wọ́n má pa
0: ẹ sádàkùn ẹ̀fì mi lẹ̀
1: ẹ̀dàkùn ẹ̀fì mi lẹ̀ ń pẹ́ báyìí eléyìí nǹkan báyìí wà ń bí nǹkan báyìí wà ń bí ẹ kó ẹ mọ lọ
0: ẹ mọ lọ
1: ẹ sá dẹ́mi mi sí.
0: Ntí kí mẹ̀kúnú ó sọnù.
1: Tí o gbà tí ó sàgbára.
0: Kò sàgbára.
1: Ọgbọ́n la ní alágbára.
0: Alọ́gbọ́n ni kò sí
1: àgbà. Ọlọ́gbọ́n sì kú mọ́ ọlọ́gbọ́n ẹni pé gbogbo wa là ń parọ́ nísìnyí ìgbádùn wo ló kù láyé mọ́ àwọn èèyàn wà fẹ́ gbọ́ bá ẹ fẹ́ gbọ́ pọ́lọ̀ ní àjọ adúró tì ọlọ́run èèyàn adúró tì.
0: Ẹ ń gbà tẹ́nìkan èèyàn méjì wà nínú ọjà ìkan ń já rẹ̀sì oúnjẹ òróró oúnjẹ tìmọ́ alágolo oúnjẹ gbogbo ẹ̀ ìkejì náà ń já tí ìyún ń bẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò rẹ́ni ya aláwájú ẹ̀ ó wá rí tẹni tó wà ń bẹ̀ pé ipa tí ó bá yóò tún ti ọ́dà fún mi tírélà míì tún ti múdi wọlé tí ó tún já gbogbo nǹkan sí kí lẹ fẹ́ kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ni fẹ́ kó ṣe.
1: Ẹ ṣe lẹ́mọ̀ pé gbogbo nǹkan yẹn kárí o àwọn èèyàn sí ọlọ́run kan wà ní ẹsẹ̀ wọn lè rówó rédíò san débi wọn ò dé rédíò bọ́jà tí wọ́n ṣe mọ́ lákòókò yẹn nìyẹn.
0: Ni wọ́n ṣe ń ta àwọn.
1: Wọ́n ṣe ń ta yẹn. Ibi tó yẹ kíkálukú ọ̀ lọ náà ni mo fẹ́ júwe fún. Ẹni tí awon te ri pe won ba raja yen nkan bi meje le lo mi nloko to lo be yo ba busari yo le tiro yo foko mu eti on se gnu go snap yo mu elomi mi se renu yara re lati en tin loju ogun o so adajo ba omo adajo ba doyan la won ran to gbe kale
0: adajo adajo du lara
1: adajo lo so si ko lo mo sala si ko kirun awa lo gboja kale o ta elomi o ba sata
0: ko lo mo sala si ko kirun ko fori bale
1: mi kaka asa bode nle oda sun na lo we lo bode nle lodun en to wa lo nkan meje ko to lo elomi ti daye
0: elomi ti di
1: aye o ti di aye o en so olorun mi ti di aye
0: to ti di aye
1: ko o ko o ko o ko la kan gba olugulugun ni ko mo bi joba ya si
0: ire ariwa ire egusu ire eyin ire padu ire gboro
1: e mo pe tawa na ba fe se nto olorun ran wa dede ro ti en ba fun wa lo ya toju kezo a ma wa woro kan ka akiri
0: ero to olorun fun o ni bo se ko won dele ogo
1: ogun ogun to wa so si ere mama le jogun yen na ko bi en jan pariwo eni en wo leyin re omo olorun melo loku nbe be gbese fun yan nisin mo daru ni o se be raja lo we yan me daru ni o se be lo church nisin mo daru ni
0: bo la wa fe ya si
1: eyan plug phone ni church ke ku nbe
0: ah eyan o tun ba nbe ni
1: o no dem ba sori ofe ta a pari la ro anan le nikan lo wa power bank yo se be nikan lo yo o ti suyan awon to ba de eyan olorun
0: a si jo gbadura ni
1: a jo gba so bo ni o ni n to ba wa nti
0: e o ni n to ba wa
1: o ni n to ba wa so gbe n to lo so
0: si lo bi be fi charger le inu office ki
1: be
0: ba jo
1: be ba bo bata to da won mo yi e ke to pari soru won ti ko
0: won ti ko ki soru to
1: be ni masalasi won ri pe gberun duo ti won o le se nkan kan mo ba na ni won pa le re
0: mo
1: en eleni la se sele yo wa rin lo mo
0: yo ni se lo le ko ba pariwo lori mic pe n o ri bata mi won alelo mi o mu ba dunlop to je pe iso won egun lo fi gun ni isale ki mejeji mo ba yo ti mo ru beyan se mo gun bata ni eso ngba na pe ko mo ba dunlop ni ya ko le palm to da
1: yo wa ko lo awon eyan na di wa gbon sa won fi ese otun sibi kan won wa lo ids osisi bo mi ko se mu ori ko se ko ngba ti oba mejeji loju kana awon eyan na ti ndogbon si
0: to je oto ni ti wo to n lo le se ni mosala
1: won
0: oto ni te lo mi se church
1: yo di sinu po lo ra ni odo agbe segbere bayi
0: ti o kikirun ton
1: ti o
0: si ri be
1: ti o ri be su to da palm to da o ti lo awon sele yo na wa kirun ni ko wa ni ko nigba ti o le se kai kai yo ti ri pe gbogbo won ti wole tan ti gberun duro
0: yo ba pale ba to
1: ba ta pale ba to ba ta saye nu emiri mi se wo ye so ta ba lo ori oke eri mo ta ba de e ba ko je eri mo ta nlo si ori oke a ri bi ti fo fe fo sile won ka be pe sile won ko gede sile won wa fi pako kankan ye ti won ta si owo owo ti won tun ti ra yo wa nbe ti won ti jade wa lati
0: ba le
1: ta ni kan ba do area wo won na ru nkan wo we o koda ki won fogun si ya ba na wo na do wa mi
0: kan mu nkan kan yi aso dupa mo lara bi rogodo bayi kan fi le
1: me ya ba na wo na do wa mi ati owo ti an ba nbe ati n to ti bi nta ni won ko lo
0: kódà gan tu kini to fi nkan aso pupa di won tun mu yun naa lo abi nkan so
1: fileji kan wa legbe fileji kan wa legbe fileji wa ngba ta wa lo primary school won mo npon mi sori talabegi won fi cup si to le yi awon eyan wa nu kemu la wa npe gbana won fi kemu le lori te ba bo mo sin le pe kini je kemu ko mo ti je kemu so e de be to ti rin to ti re a ma de be yo bu omi yo mu so mi de yan baba lori dani nsin so le mu ko mo lo mo gan mo li
0: gbogbo won wo ku ni to ra lo mi o mo fi se ka ni pe gbogbo yin te nbe labule omi bu te mu ki
1: en do ko ja lo na to ba mu ko lo fo ba de le o to ku so aye lo yi pada bíbélì ti sọ pé tọba di nígbẹyìn ayé ó ní gbé yóò dé ṣé gbé ìwọ wà débẹ ẹ ń bá fún tọba jí kọ mọ dúpẹ lọ lọrun.
0: Nítorí ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti
1: kọjá lọ.
0: O ti kọjá lọ.
1: O ti kọjá. Báyìí náà kọ́ la báyé. Ṣé jìbìtì tuntun la báyé ni.
0: Báyìí kọ́ la báyé.
1: Ẹ wo yẹ ọmọ Nàìjíríà ti ń tẹ fóònù nísì. Tí ì bá ṣe pa àwọn tí bí náà bá wọn bá rọ́gẹ́ẹ̀dì. Kò yẹ kí ẹnìkan kó mú nọ́mbà wọn lórí fóònù kí wọ́n dá ló mọ̀.
0: Ṣùgbọ́n ayé mi la wà yìí.
1: Ẹ̀yà ti bọ́ sí ayé tuntun.
0: Ayé tuntun la wà.
1: Ayé táwọn èèyàn máa parọ́. Ayé tí àwọn èèyàn máa.
0: Àwọn
1: èèyàn máa dájú.
0: Tó dájú wà nù
1: ayé. Ẹ̀wòrú àwọn tí a kó lógbo mọ̀ sọ. Ẹ̀wò ohun tí a sọ lẹ́nu wọn.
0: Ẹ̀wò àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbédé láti ìpínlẹ̀ Kwara. Àwọn náà ròyìn ròyìn.
1: Ẹ̀wò ohun tí a sọ.
0: Wọ́n bímọ síbẹ̀ ọmọ wọn ibi wọ́n bímọ sí ọmọ wọn ọ̀gbọ́n ọmọ dé.
1: Látàyé good luck ni wọ́n ti lọ kọ́ àwọn ọmọ Ṣíbọ̀ǹgì
0: àbí.
1: Ṣé ká bá bu yàn mọ́ ká kọjú sọ Ọlọ́run tẹ́lómi bá mọ bí Ọlọ́run wà láàárọ̀ yóò ti wà lọ.
0: Pé kí lóde tó
1: fi àìjẹ mí. Pé
0: kí mo ṣe fún ọ.
1: Kí ló dé tí wàá nísìnyí nínú ayé? Ẹlòmíràn nìkan age of 55 ó ní dáàdi olóhùn ò ṣe píríọ̀dù mọ́ òun ò sì bímọ rí.
0: 55
1: Ọlọ́run ń gbọ́ olóhùn ọ̀wọ́lé ọkọ rí. Tó bá wá rọkọ náà tí ò ṣe píríọ̀dù mọ́ ọwọ́ ọlọ́run kọ́ dìyàn ó kù sí yẹn. Ẹ já gbàdúrà ká fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́.
0: Nǹkan ti
1: ṣe ayé tuntun.
0: Nǹkan ṣe ayé tuntun. Ayé ìṣáájú ti kọjá lọ.
1: Ọlọ́run kọ́ ràn wá lọ́wọ́.
0: Àfi ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run yẹn.
1: Ẹni ó jin ago lóǹdì.
0: Sẹ́wọ̀n ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gùn
1: sí ìgbà. Ẹ̀yẹ́ ẹlẹ́gùn àti ìyá oríta mẹ́rin.
0: Oríta mẹ́rin tí ẹ̀ gbọ́.
1: Ẹ tó jin ago lóǹdì. Lọ́jọ́ tó Ọlọ́run bá pé kí wọ́n fura tí wọ́n bá sọ ago lọ sí ìsádi mẹ́wàá tí wọ́n bá mẹ́jọ ńbẹ̀. Lọ́jọ́ náà wọn ní yàdọ̀ rẹ̀ mọ́. Ó ti wò pé
0: ẹjọ́ tí ẹjọ́ tàṣírí rẹ̀ bá tú òkúta ti wọ́n náà jà rẹ̀ sọ́bàṣírí
1: wòlíì pàṣírí tèmi náà bá tú lónìí. Wọ́n wá wò pé bàbá tí sọ̀rọ̀ tẹnu ẹ̀ máa ń yòrò bí sùn tí ó gi sọ́sì yẹ ká barú eléyìí lọ́wọ́ ẹ̀ so Ọlọ́run kò sàánú fún wa kó mú wa dúró dópin o lè dídá wa rọrùn.
0: Ó rọrùn
1: lọ́nà olúkalùkù wa
0: bó wọnú mọ́nà wọn yọ fóònù mọ́ ẹ lápò ni ọ̀nà tí wọ́n fi
1: facebook wọ́n mọ àwọn kan tí mo rí facebook lọ sẹ́yìn
0: àwa náà rí ọ̀pọ̀lọpọ̀ láàárọ̀
1: ìgbà náà wọ́n ní wọ́n wá ń bi wọ́n léèrè pé nígbà tẹ́ gbé bẹ̀rẹ̀ wá mo lẹ ti wá wọ́n ní láti kó làwọn ti wá lẹ́nìkan ti wá ọwọ́ àjọ ẹnìkan bá dà kí lẹ wá ń fi bọ́ ṣe lọ́sàn-án gan wọn lóbìnrin tán bá rí ti ń tẹ fóònù làwọn fi gbà dẹrù bàtàwọn fi gbà lọ́wọ́ ẹ̀ àtàwọn eléyìn náà bá wá wọ lóúnjẹ tí wọn bá jẹun tàbí ìyàwó ẹnìkan àwọn ń ṣe tọ́kì ìyàwó ẹnìkan wà ń jẹjẹ àṣà wá òun á sọ pé ọkọ wo lòun á bọ́ sí lọ́wọ́ yìí níjọ ká bá fọ́ bí wọn ṣe ráwọn eléyìí mú ẹgbọ́n ṣé ẹni tó jẹ sáwọ́ òní dúpẹ́ lọ́wọ́
0: ọlọ́run
1: pé ọlọ́run àṣì kan bẹ́ẹ̀ ní sẹ́ àwọn alágbájá ń ṣe táwọn fi ń ṣe tọ́kì ẹjẹ́ ayé sárí ara wa àrí ara wa là ń sá ẹja sátọ ọlọrun lọ fúnra ara rẹ ọlọrun kí ni mo ṣe
0: sárí ara rẹ
1: ìgbésẹ wo lọkàn tẹmí náà
0: fi tẹmí náà mọsàrí
1: ẹni ẹlẹni mọbàtì
0: ẹni ẹlẹgbẹjá
1: mo fi ọlọrun búra ẹnìkan wa bá mi ń jọkàn pé ẹnìkan wà lẹgbẹẹ ẹhun ẹmẹta ni mo là gbé ni lọsẹ
0: lọrajà
1: ọba tiẹ wa ni o pé kí ló náà lè ṣe tó náà fi mọ ara gbé ni lọ bó tiẹ jẹ ẹẹmejì lọsẹ sẹkọ rẹ ni rè ń tọta lọlọra míì ni tó bá jẹ pé tí ọba tiẹ jáde ni yóò ti bá tẹni ẹlẹni jáde yóò sì sọ fún wọn àwọn kan dẹ gbowó lọ rẹ wọn ọba
0: ṣe
1: ẹni ọba jí nǹkan ṣe báwọn kan ní ọrà lọwọ ẹ táwọn náà bá mọ pé ojú kìíní ni ò tí ìwọn ọba rẹ ni rà á wọn ò ní jí mọ táwọn tí ń ṣe nǹkan burúkú náà ọba rẹ ni ṣe fún wọn wọn ò ní ṣe mọ gbọdọdọ wòlíì kí wọ́n bá wọn gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n dọ́dọ̀ wòlíì wọ́n bá wọn ṣàǹkan sí yàn ọ̀nà mẹ́ta náà ni nǹkan yẹn pín sí ẹ tí ọba lọ́dọ̀ àfa yóò lọ́dọ̀ babaláwo tí ọba lọ́dọ̀ àbúkọ lọ́dọ̀ wòlíì.
0: Àwa mẹ́tẹ̀ẹ̀ta náà náà sì kò lé
1: àbújá ṣe wá rí
0: àwa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún kò sí ìta wá fún àgọ́dọ̀ rírẹ́ míra wa látàn ìwà bí sì bẹ̀ lọ́wọ́ gbogbo wa.
1: So tẹ́lẹ̀ kankan ò sí ẹnì kankan yàtọ̀ sí tí wọ́n bá ń sọ jáde lẹ́nu.
0: Tí wọ́n bá ń sọ jáde lẹ́nu nìkan ṣoṣo òun náà nìkan
1: báwọn náà bá láì dá
0: kọ́kọ́ kálukú àmọ́
1: báwọn náà bá láṣẹ ase pamọ kan ni se sas radio ni olohun nikan lo dawon eyan ti e mo inu ni woli ngbe mo lo si iwo lo wasu mo wa si radio mo wa gbo ohun alaji imam ofa ah omo dun mo mi gan eh won ni enikan moti ninu ile won ni ikan tote lana bi wa o wa gboju window wole won ni olotin wa so fun pe iwo moti ayo ti bu ninu ile ololo ti wa so fun pe duro ba mu ese kan lo hun da o sugbon iwo to n bo hun soro ese meta lo da ba do won ka fo wa ni koka ba ni alquran le so pe ka mo wole eyan laisi laikun lai salamu se ewo to gboju window wole so salamu
0: salamu ko ti dese
1: ese kan ese ile keji alquran so pe ka mo to pepe ara wa o wa to pepe mi lo mo pe mo yo ti mu mo le
0: bo se
1: mo so leta ta ah mu wa joko dede ri mi o mo wa wo pe muslim lo nsoro ki lo kan wo opo kan lati fe se baje
0: lati fe se baje ibi to ye ka koju
1: lo mi o na lo mo jo mo ra nikan to so pe njo to ti wa muslim egbe won o pe ohun ri lati primary school lati secondary school we muslim egbe un koko nu si ri
0: de
1: jade university
0: ohun si ohun o si gboro mo fe eyan
1: o si loko yo sa fe nikan baba re den ni o gboro fe christian
0: ogun wa de bayi
1: so ri po gonde e wa wo gun teyan tun ra fo mo re fun re
0: o tun ro ogun fo mo
1: kilo le nbe
0: 0912370 8675 bo ro pe an fi la kaye gbe bi baba se nsoro nibo la jasi orun ti isaju ti koja lo o aye tuntun ta wa yi nkan ti se
1: nkan ti se o ti ondi
0: o ti beke legbe awa ni ka wa se suru
1: ka fi ka se suru ka wa pada sodo olohun olohun gba mi se ba mo na kuna na pada lodo baba re o de tewo gba o to se lalejo o
0: sa gbo ta nri yi koko fi gba teyin sodo te wa lomo kekere ko fe si be ba gbo ngba mi gan lori ero ayelujara tabi teni ko wo to ti to wa so pe baba eni n gbo lele tun be
1: so le yujara ti e wa gba na ale ayelujara ngo ti ba nkan je mo ni sa ti re n to nbo ni ta nsoro
0: ah ti re ni to
1: bo ba jodo lori o ba gbe joba be yan ba gbe joba le loni
0: eh
1: o tun ni bu o se da okan yan mo o ti ba ti e lo ni ngba jesu ti e ti
0: le ko le pada de ri koko ri ni waju ta ni ro ko so pe o lo mo ti de yin
1: mo mo de be
0: o
1: mo bye bye ni o
0: wa da sa aye tutun bi aso de re o nkan ti se o ta lo wa nbe so la re o hello hello
2: hello
0: yes ma ah oju opo bi te wa won o se bako bako agbo yin dada agbo yin dada kini
2: kini akojumo
0: e se o mi abeji
2: e gbe meta ko ni re yin o
0: ami
2: olo so anu pe e je ti o so kan awon olohun na o sanu wa ni ma ba kan ni ako wa ako ma won to tun era ti ani awon so ni ako merin ako ba ko merin ta se si mi ti emi en oru e laye laye mi o awon ni won ta awon won te won wa be kan won lo be won we won lo be o da se ni anere na la nbe e te da la nbe o ayo awon andi le gena awon wo fun oto e ni ba pe kon do hun re wa ni awon ogba e bayi ni jale e ba ri ba kan na awon ara awon le ni wo pe e bayi lo ja awon
0: won
2: ma so pe kini awon ye ti kan kan o pe gan olo le yan be o pe esun eke laarin oloja taalu lo wa emi eloru be o
0: sadi
2: wa di mi o yawo ni e pe to o ma
0: se pe ati eni ti o raja ati eni ti o taja o jo wa lowo wa eni ti o taja ni egberun meji ni kini o si fi ti o osuwon daada ni o si fi won
1: o fi le be
0: ni pe wo 800 ni ko si ni fe lo ni kaluku se ni osuwon olorisirisi wa pa 800 o dai wa mu e wa ara
1: awon lo wa change osuwon
0: osuwon wo paro osuwon mo paro osuwon gba lana pa bade ti o si ni fe ko lo ti o itaja kokon lataaro abi o ni ka se se ba
1: ilu buku la wa ni ko la wa wa to
0: se lati se nkan sa aye tutun ta lo wa nbe
3: hello ma
0: hello e karo
3: yawo ni e karo ma o
0: yes
3: e ko se oluwa e mo mo se ẹ ṣeun sàyíd àtàwọn fún láti tàgbà kẹrin ìbàdàn mo kí bàbá wa ọ ẹ kú ìlú yìí ṣé ẹ rí gẹgẹ bí bàbá yìí sọ àwa náà fún ara wa àwa lásàyè dì báyìí bẹ́ẹ̀ ni ṣé ẹ rí pé tó ní kálukú bá ń ṣe bó ṣe tán ẹ ayé yóò yí padà dandan ni ẹ̀wọ̀n tí bàbá sọ ni wọ́n sọ̀rọ̀ nípa òkè ẹ̀rì mọ̀ nígbà táwọn ń lọ síbẹ̀ nígbà táwọn máa ń lọ àwọn máa ń rí tí wọ́n kó nǹkan lẹ̀ báyìí èmi nígbà tẹ́mi àtìyàwó mi sì lọ ní 2011 àbí 12 lóòótọ́ ni wọ́n kọ ìyàwó mi rí pé wọ́n fi kinní pátákó ọkọ̀ 20 naira sí ara kinní ọwọ́kọ̀ gẹ́dẹ̀ kalẹ̀ sórí ẹ torí ibi táwọn ti máa bọ́lẹ̀ ibi táwọn tó fi fẹsẹ̀ rìn káwọn tó dẹnu sẹ́ǹpù gan ó sì mọ̀ọ́sẹ̀ dáadáa náà a wá kú ọ̀gẹ̀dẹ̀ yẹn a dẹ̀ fi 40 naira lẹ́lọ́jọ́ náà ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn ní èdè gbàgbé mo máa wò báyìí pé ṣé irú ẹ̀ ṣe lè máa ṣẹlẹ̀ ní gbòòrò ṣá ṣé wọn ò ní kó àtọ̀gẹ̀dẹ̀ àtòwó tó bá bá ń bẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn la ṣe ń lo ìgbésí ayé kò ní sí wàhálà alàǹkọ́ tó ń ṣẹlẹ̀ ní àwọn òkè òkun nìyẹn wa àwọn míì máa sọ pé ọdẹ páàkì mọ́tò kalẹ̀ kọ́mọ́yọ̀kì yìí kọ́mọ́yọ̀kì kọ́kàn wọlé lọ ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ń bì àti kí péyàn bá wà nu mọ́tò gan ó déédé kán ní kó gọ́sẹ́ ìgbẹ́ kán wà lọ pẹ̀lú ẹ̀ ẹ kú ètò.
0: ẹ ṣeun bó wá wà nu rọdọ tó wind down.
1: aláwọ̀ ọmọ nàìjíríà wọ́n lọ ra sọ.
3: ẹ kàdọ̀ ìyàwó lè àkójúmọ́ àkóso rẹ̀ mú kí ipò òjijì ọ̀yẹ́ parí mú kí irú abámitáwọn náà ọ̀rọ̀ rí àkóso yàn ni. àwọ̀ lọ́wọ́ ìdòwò ògbẹ́ kẹta ọmọ ni bàbá wa sọ̀rọ̀ nípa ti ẹ̀sìn yìí ní ìlú ọ̀dọ̀gbẹ́ wípé ẹja mú ọlọ́kan ṣoṣo àti mùsùlùmí àti tàbáláyé àti tèmùsù àti kristẹni ìkan kan náà ni ọlọ́run kan náà lájọ ń pè ẹja mú ọlọ́kan ṣoṣo torí ẹ̀dáwájọ́ ti mú ara ìfẹ́ kó papọ̀ mọ́ ara wọn ànídàmú mú kí ìyàwó mú kí gbogbo àwọn aláàánú wa lókè òkun náà ànídàmú akóso yàn ni o.
0: ó máa ń yà mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ sọlá rẹ̀ wà nídi gba ìpín kankan mọ́ àbí agbẹyọ kan sí ó máa ń yà mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá gbé ẹ̀rí dání nínú tó ń kà tó fi ń ṣe ẹ̀rí fúnrara rẹ pé ó wà nù ìwé kan ó wà nù kinní kan ṣe bí ìtàn ni
1: bẹẹni wọn kọ ni àmọgbà wọn kọ
0: àsìmọgbà òmọgbà wọn kọ kùránì gẹ àti bíbélì àti kùránì òmọgbà wọn kọ ó bá gẹgẹ bí ìtàn ni nínú àwọn tó ti wá lọ tó kánú tọ wọn mélòó lórí tó padà dé tó wá sọ pé bọ́ọ̀hún ṣe rí rèé tó fẹ́ pé ẹnìkan bí kíní yóò kú ni ẹnìkan kan yóò wọ inú àpáàdì ni yóò kí ni kí ni
1: ìṣòro
0: wọn lù ú pa ni
1: sọmọ rẹ wà ní lọkọ
0: àbí o
1: ọmọ tí ń lóko 32
0: 33
1: lọ́yà kò ti ṣe wẹ́dì ó dẹ̀ ní mùsùlùmí ẹgbẹ́ wọn ò ti ẹ̀kọ́
0: ọdún sí o kò kò sóhun rí kí ni kò ṣe
1: lẹ́niyẹn náà dẹ̀ ní fámìlì kí ló dé táwọn èèyàn rẹ̀ ọgbà nímọ̀ràn pẹ̀ fọmọ ilẹ̀ ẹjọ́ fẹ́ ni ọba
0: wù ú àwọn fẹ́ fi fún ọkọ fúnra wọn ni wọ́n á lọ fún ẹnìkan tí wọ́n máa fi yàjẹ́ padúdé tí wọ́n máa fi jẹ́ irú gbogbo tí ibi tá a bára wa nu o ayé àti ayé ti ìṣáájú ó ti lọ ṣé wá rí tuntun tá a wà nínú rẹ̀ yìí nǹkan ti ṣe o
1: náà ti wún dì
0: ó wún dì gan gidi ni àfi ká padà sọ́dọ̀ ọlọ́run n tó lè yọ wánú ẹ̀nu kí gbogbo wa padà ká padà sọ́dọ̀ ọlọ́run fẹ̀sìn fi da ẹ̀sìn ńlẹ̀ fi ṣòro tó nílẹ̀ fi ẹyẹ ìkíní kan ní mọ́ ọ̀bá ti ṣe tòun kí wọ́n pa á ni gbé gbogbo eléyìí kalẹ̀ ẹ fi yún un lẹ̀ ẹ kálukú sọ́gbà rẹ̀ ìṣòro tí ń bẹ lọ́lẹ̀dẹ̀ nàìjíríà bíi tá a wà gan ju pé ìkíní kan ní bí ẹ̀bá ti ṣe tòun ẹ pa á ni kí ni ìṣòro yín kí ni pírọ́blẹ́mù yín ṣe ẹ ti bó bá pajúdé pin lẹ́nìí tí wọ́n bá lè faṣọ funfun wí ọlọ́ǹtì ẹnu
1: tó padà wá
0: kankan mọ́ èyí ó ti lọ́ǹtì ẹnu bá a bá tí ì ní ròònú bẹ́ẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa à ń tọ́ra wa jẹ ni o bírù ròònú bẹ́ẹ̀ ò bá tí ì mọ wá sínú ìgbésí ayé rẹ̀ ó ń tọ́ra rẹ̀ jẹ ó kàn ń ṣàṣìnà ó ń sọ ìsọkúsọ fún àwọn èèyàn tí ò yẹ mọ́ sọ̀rọ̀ fún ni ẹ̀yin sínú ọlọ́run níbẹ̀ bàbà jẹ́dé àmọ́ rí ń bẹ̀ kò jẹ́bi tí a tún rí mọ́ láàárọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé bàbá wa nínú olúwa primary dr simon oyeleye láti ìdọ̀ the love of god sí anes gospel church orí òkè orísunbarè tí bàbá tún wá sínú kùlù bones of ẹ sì pé àwọn tó jọ mọ́ àgbà tó jọ mọ́ ti àná àfihàn tó ń ṣẹlẹ̀ lónìí látọ̀dọ̀ bàbá wa wọ́n sì ń fi ìrírí wọ́n fi ń bọ́ wa ní gbogbo ìgbà àti nígbàgbọ́ tí wá wá ní ká mú pọ̀n bí ìṣe ká mú lójú pọ̀nà lati ri pe ilana ti ta n soro n pa re yi kaluku mu ti en be a si se aye pada to to ati to ye e gbadura fun gbogbo awon to gbo wa laaro yi
1: olorun to ko ni pa ati agbara lo fi awon omo re le olowo ologo ba gbadura fun yin o ofo yo ni bayin edi ayo ni mu yin asase ayo ni ran yin omo re oni domo olomo o ni fe ru eso yan ogo to mo mu ke yan deru re le lojiji ko ni jayin eyin olugbo mi le se o ni jona gbogbo eyin te nbe nbe e ni fe won yori e iya wa ohun yin oni ha bi de ti boro na jade esu oni mo be o gbogbo wa jo de le se mi be ni kori ase gori e yesu oluwa wa number mi re fu awon to ba fe pe mi boya fu idanileko tabi igbani nimoran 0708947 6588 lekan si 0708947 6588 yo a to pade layo ati alaafia ni fe le sok mi o
0: ami ojo mejo juna ta tun lanfani ati ma pade ara wa lori eto yin eto wa ni akoko yin pelu omo yin ore yin ololufe yin titi layo akisola onu loruko ti mi ori yin orin haleluya koni tan lenu mi ati yin o odijo mejo

Eko ya leta abe lasiko isemi oni, akujopo royin ta agbaye lundi se te bwanyin late koninti la gilu 96.7 oke to gadju an wukilo. Matini salao, loni royin shubon shaju egba an koko ele iti yombe nino iroyon. Ijaba akwapo ili dewa Nigeria na ni oti pese awan ugwa jesara ele iti ondi na bibushan awon okunle ele itoto milionu maron dili ogbon si ipinle ti Benue. Ijaba ipinle ogun na ni won ti bere si migbi awon igi ele iti yole jike ito raji ipinle ohun ki tun le ru gogo si. Ede ti Iran náà ló ti bẹ̀rẹ̀ báyìí tó ṣàlàyé pé òun ṣetán láti tọwọ́bọ̀ àdéhùn ilé tí yóò fi òpin sí ogun tí ó sì jẹ́ kí àlàáfíà kí ó jọba látàrí ọ̀rọ̀ ti orí omi ti Strait of Hormuz. Akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Cameroon tàwọn obìnrin náà ló ti ṣàlàyé pé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa Nàìjíríà ti Super Falcons òun náà ni kò lè dá òun lọ́wọ́ kọ́ láti bọ́ sí ìpele eléyìí tí ó kàn nínú ìdíje ti ilẹ̀ aláwọ̀ dúró tàwọn obìnrin ilé ìtò lọ́wọ́ ní báyìí ẹ̀gbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti pèsè àwọn oríṣiríṣi abẹ́rẹ́ eléyìí tí ó ń pa oró ejò ilé tó tóbi ọgọ́rùn ni ilé tó sì jẹ́ pé owó rẹ̀ náà ni ó tóbi mílíọ̀nù márùndínlọ́gbọ̀n owó náírà sí ọ̀dọ̀ ìpínlẹ̀ ti Benue ẹni tí ń ṣe kọmíṣánná fún ètò ìlera ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe dókítà Paul Ogochi òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí wọ́n ń gba àwọn abẹ́rẹ́ àjẹsára ọ̀hún níbẹ̀ náà ló ti ṣàlàyé nípa ìgbésẹ̀ eléyìí tí gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe gómìnà Hisense Aliya eléyìí tí ó ń gbé àti ìrànwọ́ eléyìí tó ṣe fún ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ ti Benue níbẹ̀ náà ni ó tún wá náà ló tún lu ìjọba àpapọ̀ lọ́gun ẹnu pàápàá jùlọ ẹ̀ka ètò ìlera ẹni tí í ṣe mínísítà fún ètò ìlera lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé láti rí kí ètò àlàáfíà àti ètò ìlera kí ó lè dúró dán ní ìpínlẹ̀ ọ̀hún ibẹ̀ náà ló ṣàpèjúwe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti sọ ẹ̀mí wọn nù látàrí pé kò sí abẹ́rẹ́ aporó ejò eléyìí tí yóò lè pa oró ejò eléyìí tó bá wọlé sára wọn ní báyìí ló ti wá ṣàlàyé pé ọkàn àwọn ti balẹ̀ báyìí tí yóò sì dá wọn lójú tẹ̀dá báyìí pé àwọn abẹ́rẹ́ ọ̀hún òun náà ni yóò lè dènà àwọn ìṣẹ̀lẹ̀ ejò eléyìí tó jẹ́ pé ó lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti Benue ìjọba ìpínlẹ̀ ogun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí tí wọ́n sì ti gùn lé gbígbin àwọn igi eléyìí tí jẹ́ pé yóò lè mú àwọn owó wọlé sí àsùnwọ̀n ti ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ni ó sọ̀rọ̀ ń di mímọ̀ láti ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ti àwọn ojúgbó àti ejò eléyìí tí ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ti ṣe Taiwo Olúdọ̀tun níbi tí ó ti ṣàlàyé pé ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí àwọn ni pẹ̀lú igbó ti òfásà eléyìí tó jẹ́ ti ilé iṣẹ́ ìjọba tí ó bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni yóò lè fún àwọn láyè láti gbin àwọn igi ọ̀hún wọn ni igi eléyìí tí wọ́n fẹ́ gùn lé láti gbìn òun náà ni wọ́n pè ní eucalyptus tools eléyìí tí wọ́n ṣàlàyé pé yóò tó bí ọdún bíi mẹ́rin sí márùn-ún tí yóò fi wù tí yóò sì ṣe gé fún títà níbẹ̀ náà ni olùdọ̀tun náà ló ṣàlàyé tí ó sì rọ àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ èédú àti àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú igi àti ọ̀pẹ pẹ̀lú àwọn àgbẹ̀ láti pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọgbọ́n àtinúdá eléyìí tí àwọn fẹ́ gùn lé ọ̀hún eléyìí tí ó lè jẹ́ kí owó kí ó túbọ̀ rọgbọ̀kú sí àsùnwọ̀n ìjọba àti àsùnwọ̀n àwọn tó jẹ́ pé wọ́n bá gùn lé iṣẹ́ ọ̀hún níbẹ̀ náà ló wá rọ̀ wọ́n pé igi ọ̀hún náà ló jẹ́ igi eléyìí tí ó pa owó wọlé báyìí lágbàáyé tó sì jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè lágbàáyé òun náà ni wọ́n ń ṣàfẹ́rí igi ọ̀hún òun ni ewé ara igi ọ̀hún náà ló ṣeéṣe láti fi yí padà láti fi ṣe ògùn ẹ̀fọn eléyìí tó jẹ́ pé wọ́n lò ó ní àwọn orílẹ̀-èdè kan lágbàáyé eléyìí tí ó sì jẹ́ pé oúnjẹ bíi ìdánì ibi ẹ̀mí ló wá tẹ̀wájú ìpè àwọn yóò gùn ní gbíngbin igi ọ̀hún eléyìí tí ó sì lè fún àwọn láyè láti tètè pòwó wọlé ní ẹ̀ka ọ̀hún

Iroyin ti agbaye lo nde se ti gboyin lati koni ti lagilu 96.7 oke ga joke ni bayi iroyin ti le okere Are really the Iran ti se mashur besis ken ona lo ti salaye bayi pe reti ti won bayi pe really the Oman ona ni yo down si adehun ile ti awon gbe si waju won latari ti odun Strait of Hormuz ile ti won salaye wipe awon yo ri pe awon ton ba adehun pelu won ni ba lo de pe iko ajangbara fo ile de ti Iran ona ni won ti salaye bayi pe awon yo se awon ri pe awon se ojuna ile ti orile de ti America ti won tipa ile ti won si salaye wipe awon yo tun ba wo tan pelu titipa ohun eni to wa je amugbalegbe fun are orilede America ni ti se JD Vance ona lo ti salaye sita bayi wipe awon ko ni dekun lati ri pe awon bere si ni wo iwa ile ti orilede Iran ti o fi down si adehun ile ti awon gbe si waju won leyin ohun na lo je pe orilede ti Israel ona lo ti ko lo igbe ti Gaza ni igbe ti Gaza ti Lebanon ni bi to de pe ikolu ohun ti waye na igbe ti Bethlehem ni about the West Bank. Lakoto iroyin ti ere idaraya. Iko agbábọ́ọ̀lù tàwọn obìnrin ti orílẹ̀-èdè ti Cameroon Indomitables Lioness ona ni wọ́n ti ṣàlàyé síta báyìí tó jẹ́ pé àwọn ṣetán láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà ilé tó jẹ́ pé wọ́n ti bọ́ sí ìpele ikọ̀ mẹ́sì oyọ̀ ẹni tó wá jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn ẹni tí ń ṣe Valentine Ogele ona ló ti ṣàlàyé pé ikọ̀ agbábọ́ọ̀lù wa Nàìjíríà ona ni kò sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí ó lè dá wọn lọ́kọ̀ láti bọ́ sí ìpele eléyìí tó kàn ó ní àwọn yóò rí pé àwọn yọ wá bí jìgà kúrò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí yóò mú wáyé lónìí tó sì pé àwọn yóò wọn bọ́ sí ìpele eléyìí tó kàn ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa Nàìjíríà àti ti Cameroon ona ni wọ́n pàdé káì ní ọdún 2022 níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa ti Nàìjíríà ti Super Falcons tí wọ́n ti fakọyọ pẹ̀lú àmì ayò kan sí òdò eléyìí ti Rasheedat Ajibade eléyìí tó mi àmì ayò ní ọjọ́ náà nígbà iná tó wá ṣàlàyé pé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí yóò mú wáyé lónìí làwọn ṣetán láti yan orílẹ̀-èdè wa kúrò nínú ìdíje ọ̀hún. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n ọ̀hún kókó ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti pèsè àwọn àpòrò ejò eléyìí tí ó tóbi 100 níye lóríṣiríṣi eléyìí tó wọ̀ rẹ̀ tóbi 1,000,000.

nínú ìdíje ilé tí yóò mọ̀ wáyé lónìí. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ẹlẹ́ta ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.laginofm.com. Abike darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook wa pẹ̀lú tọ̀nà laginofm 96.7. Tunde Ọ̀làwò lóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkúnlùwà Ọ̀làgúnjú Martini Salau ló ti ń ròyìn akùnyànlẹ̀ta ẹṣẹ́ tẹ̀ ń gbọ́ wa.

0: yẹn nu sọ́jìlá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August to Monday 34th. Nínú ìjọ Christ our Savior and the Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀ bí Aitinu Oye Estate. Arúgbó Rọ̀rọ̀ jọ ń bàdàn. Àkọ́kọ́ ojú tú ra rẹ̀ ó yẹ jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
1: Lagilu FM 96.7.

Òun tún ti rọ́kọ̀ gó ìyẹn ní ìkànnì Lágelú FM 96.7 òkè gajòkè ilé funfun Báláfẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ààfin ọba Muritala Adébáyọ̀ Àkàndé. Ẹ̀mẹ́fà. Ẹ̀kẹrin nìyẹn ẹ̀kẹrin.

tó jáde láìpẹ́ yìí ní kòpẹ́kòpẹ́ wípé ẹni tó bá láǹfààní láti gba league àgbà ọ̀jẹ́ ilé wa tó jẹ́ champion ìyẹn fún sáà tuntun tá a fẹ́ mú yìí wípé owó kan eléyìí tó ń lọ bíi bílíọ̀nù kan náírà ìyẹn owó ilé wa 1 billion náírà wọ́n ní ní òmò láǹfààní láti máa tẹ́wọ́ gbà ẹlẹ́gbẹ́lẹ́yẹ jó di mímọ̀ wípé ṣé ẹ rí ìyẹn òun ò sọ pé ò lè ṣẹlẹ̀ òun ò ní 1 billion náírà champion ò ní ìgbà ẹ mọ́ sí òun gbọ́ o ní ẹ mọ́ sí mi gbọ́ o àmọ́ àjọ ti nsc iye nigeria sports commission àwọn ni wọn ò sọ àwọn ni wọn ṣàdéhùn ìyẹn o àwọn náà ṣàdéhùn ìyẹn gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́lẹ́yẹ ṣe jẹ́ kó di mímọ̀ ìyẹn nìbàdàn bí ìyẹn nínú ìpàdé ìjíròrò kan eléyìí tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ ẹ̀ ẹlẹ́gbẹ́lẹ́yẹ tẹ̀síwájú ó níṣẹ́ rí owó tí àwa pi amọ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ìdíje league àgbà ọ̀jẹ́ ilé wa npfl nigeria premier football league owó tàwa pi amọ́ ó sì remain síbẹ̀ àdéhùn tàwa ṣe ó sì wà síbẹ̀ ìyẹn 200 million naira 200 million naira eléyìí tàwa ṣe àdéhùn yẹn àwa mọ̀ yun a lè fọwọ́ yẹn sọ̀yà wípé ẹni ó bá láǹfààní láti gba league àgbà ọ̀jẹ́ ilé wa ìyẹn ní sáà tá a fẹ́ mú yìí 200 million naira sure ṣùgbọ́n 1 billion naira 1 billion naira àjọ nsc eléyìí tí wọ́n ṣe àdéhùn yẹn ni wọ́n lè sọ nípa ẹ̀ pàápàá jùlọ ni wọ́n náà ń san owó ohun tí wọ́n sọ àmọ́ àdéhùn tí àwa ṣe 200 million naira ìyẹn sure àwa lè fògún ìyẹn gbárí bọ́lọ́hún bá ti sọ pé bọ́lọ́hún bá ti fàṣẹ sí bá a ṣe pàládéhùn ó lè rí ìyẹn ṣe àmọ́ tó ní 1 billion naira

0: pé.
1: Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP.
0: Annual 31 days covenant fasting and revival.
1: Àkórí ìtọ́dún yìí.
0: Ọ̀nà àbáyọ sí ohun gbogbo.
1: Gbogbo tó ti bá wọ̀nyí àjàlọ̀ tó tó pẹ́.
0: Àkókò tó ọ̀nà àbáyọ fẹ́ nà.
1: Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́.
0: Prọfẹ̀sọ ní Babakunde Wonderful.
1: Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga.
0: Prọfẹ̀ Orede Adéròmú.
1: Prọfẹ̀ Adéyẹmọ.
0: Adéyinka Jo.
1: Prọfẹ̀ Joseph Ayọ̀túndé.
0: Pastor Sheu
1: Asọ́láyé.
0: Pastor Yemi Ojo.
1: Pastor Remi Ojo.
0: Prọfẹ̀ Jọlọ́run Ọláríyìn.
1: Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé.
0: Prọfẹ̀ Ṣọláyinka Ògúnṣọlá.
1: Apostle Timothy Ọládèjì.
0: Pẹ̀lú àpàrànṣe Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀.
1: Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP.
0: Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́.
1: Bákanjọ́ Saturday 1st August.
0: Di Monday 34th.
1: Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry.
0: Aṣáájú Pásítọ̀.
1: Bí àìtí ní oyè Ẹ́sìtè.
0: Arúgbó rọ̀jọ́ ń bàdàn.
1: Àkọ́kọ́ ojútùú ra rè oyè jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Kí ni àrùn báyìí? Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni?
4: Wò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
5: Ẹni tó bá wa ṣẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Ẹ̀yin ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Ilé-iṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú. Tí wọ́n tún bá ní gbókù pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré. Tí ẹ bá fẹ́ ṣe ẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn Bamboys and Biara wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹyìn casket. Ẹ máa bọ̀. Lóní ìrànràn lọ́wà. Private burial land. Ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Gègédé Olú Láyọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 081-43-504-426 àti 080-76-26-2803. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home lóní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.

gbogbo ẹni bá ti bọ́ ọdọ̀ pọ̀ ní jèrè mo ní ẹta ní kọ́ta kọ́mẹ́ran kó tó dé ẹdákun dábọ̀ yẹ ẹ ní kápá máa burú lọ́dọ̀ ti alọ́lọ́ ọlọ́run ọba lágelú araba ni bàbá ẹni abáraba sóhun ni bàbá lágelú yá mọ dábí ẹrú kó máa rọ̀ bí èwè ẹyẹ tó máa bá kọwé kí ò sí nígbó èyí tó ṣe bí ọ̀kí sọ̀wọ́n lóko ẹyẹ tó máa ṣe bí àdósọ̀wọ́n ní jù lágelú yá mọ fẹ́lẹ́lẹ́ lọ torí fẹ́lẹ́lẹ́ ń lo kalẹ̀ sí ńlẹ̀ ìbàdàn.

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mú.
1: Gagaga
2: Ganusi
1: gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú apẹrẹ ní Ganusi Aba Mixture àgbà ogun amára sọjí ta fògidì ewé àtẹgbò ṣe yọ lọtínú Ganusi faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé Ganusi Aba Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkà ara ń roni láti jókòó dìde fúyà wa dàgíraṣẹ ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu ya sàwárí egbògi Ganusi Aba Mixture bó sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ bọ́ bá deré alẹ́ Ganusi Aba Mixture ni ó gbẹlura ẹran rẹ ó sì lé kan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́ Ganusi Aba Mixture ńlágbádé fún o bara ẹni ọgọ́ta ọdún tó tún bú ọmọdé níyàwó lára rẹ̀ tún ta kútúkútú irúfẹ́ Ganusi Aba Mixture ló gbẹlura Ganusi Aba Mixture ó tún wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí a sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Ganusi Aba Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbadan ló wà telephone 08081689617 08081689617 Ganusi ló kára ó ta kẹ́bẹ́.
2: Gàgàgà
3: Ganusi.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbógan la lọ bolẹ̀ mú mi lọ.
5: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ó rè.
4: Kàkàṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kàṣẹ.ng.
6: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń làlá ni àbẹ́ ń ṣì ìrànràn.
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Mo ti káàṣì ẹ̀.
7: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder
8: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
7: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ. For the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir Ìdí Àpẹ Odùdúwà building directly opposite NNPC filling station Ìdí Àpẹ Ìbàdàn bú rajà lọ́pọ̀ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
2: Labbaika Allahumma labbaika.
3: Bernard Ali Imam Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ bá rìnrìn àjò hajj àti umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Makka sanwó umura sílé iṣẹ́ wa, tọ́nà òsì jẹ́ tọ́wọ́ náà jàǹbá yín fún gbà kankan rí. Ẹ ṣe o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde ìjọba Saudi Arabia ti fi gbèdé.

0: ti pa fun mi. Se awon ati oko won ba won lojo ko kan se kokokoko. Awa de ni ko sileko. So mi o mento ando ko ban ko mo kule. Oko mi de sonwo. Wa je Olorun to da mi.
1: Okay, awon ti di won sowo, eyin wa kule lati bi omi.
0: Mo wa lori kule won sowo won fe je won se de lati ise. So o bini ati from church. Mi ko wa sele ni pe se mo se sapele yen to. Ti mo ba bi nbe ma bi ni gan. Bo ko si family e ko ko ma wa wole to ma mo pa jari ta ba nja lo ta soro bo ti da wa don si bo le je lati le wa bi nkan ni ke ta won e bi e ba ti yo lohun ko bayi ki na mo ma lo mo ra wa a mo ma ki jara wa a ma lo kiti ni te wa la ti lo o ma ma se ji sa wa bure pe a nja o mo ni ko da ni e lo joko jari a pe ni to gbaju fo bi ni pe gbogbo to ba ni ko se ni koko fun ya wo e foko e ye ka won yan ri apele ninu aye e nipa mo je keni to wa ni nibo e to wa legbe e to wa ni waju to wa le mo je ko mo pe en ja ni nile ko si lo wo to fe fokun ni e to nju se te nipa be no la wo kun ni okun ya ko so pe yawo ni pe so yawo ni mo ma o to si yawo ton gbara won suno lele I'm very sorry to say that
1: ki
0: awo ton je wa lori bed na lele to le jeun jeun lele ti o mo pe ki yan to la ni ko so bi awo ko to gbo pe mo ye ko ro pe sapele ni ye mo
1: Thank you so much. Amen. 0912-370-8675. Ni number tema ko wa si ti o ba wo yin lati da si to ku bi iseju mewa ki ago meji le ni koni lagele 96.7 ti ago yin ba so otherwise s in Nigeria. Hello Ekason.
2: Hello ma.
1: Ekason sa.
2: Wo se adupe fun ni wa te mo nu te mara wa ya o gbe fun iwa o
1: e seun
2: mo fe soro bi e nipa apon le yan si ni momo
1: o ya
2: so apon ni ta n soro nipa re yi won da ya o gbe ni pon oko e mi boya oko n pon iyawo re mi nkan ti o tun yi mi daada ni be ni pe apon en ti n pon yan le yan ẹnití pàdé làwọn èèyàn ń wò ṣùgbọ́n ẹni yìí ti ń pààyàn ní òun bá fi ń gba ogún lórí lọ́dún olódùmọ̀ rẹ̀ ní yánà ọ̀tọ̀ ṣẹgbà mi gbọ́
1: bẹ́ẹ̀ni
2: ẹni tó ń ṣe àpọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ tó ń ṣe àpọ́n léèyàn bóyá orí èèyàn ọkọ ni o tàbí ọkọ náà ló ń pẹ́yà ẹ̀yà ìyàwó ẹ̀ bàbá ìyàwó ẹ̀ ló ń pọ́n wá lé ni o èèyàn máa fi rí ogún rere gbà lọ́dún olódùmọ̀ rẹ̀ ẹni tí wọ́n ń pálé làwọn èèyàn kàwọn kò ń pálé ń pálé léòótọ́ ni wọ́n ń pa àwọn èèyàn yálé mo bí ṣe ń pọn wọn á léwu òun gangan tí wọ́n rí ẹ̀bùn mi gbà ó lè má máa o ó lè má kí èsì o so àpọ́nlé ni pé kí ọmọ wà nínú ilé bàbá sì ń lọ ó sì ń bọ̀ láyé àtàláfíà ń rọrùn kò yẹ kó dé kí pé ibi ọ̀pá àwọn ọmọ wọn àtìyàwó yẹn síbi ọba pa àwọn ọmọ tí ọ̀pá ìyàwó yẹn bí bá ń ṣiṣẹ́ kódà bá jẹ́ sọ́lójà síta nìyẹn ọ̀tá tó bá jẹ́ ìṣiṣẹ́ ìjọba rẹ tó bá gba owó kò ní fi wọ́n wo wàhálà kankan ṣé ṣé ọba ń pọ́nyàn lé inú ọlọ́run gangan máa dùn sí ìyàn yàtọ̀ sí ẹni tí èèyàn ń ṣe kí nìyàn fún
1: nítorí
2: pé àpọ́nlé láàrin ara wa èrè púpọ̀ ló wà ń bẹ́ẹ̀ bí ọmọ sẹ́bá pọ̀ ọ̀gá rẹ̀ lé tí ọ̀gá náà sì mọyì ọmọ sẹ́ ń kú gbogbo wọn ni wọ́n jọ jèrè lápapọ̀
1: o túmọ̀ sí pé láàrin ọkùnrin àti obìnrin ìyẹn ìkan láàrin ọmọọṣẹ́ àti ọ̀gá ìyẹn ìkan láàrin òbí àtàwọn ọmọ ìyẹn náà ìkan àpọ́nlé ó ṣe pàtàkì ní ìgbé ayé
2: ọ̀rẹ́dàwọn
1: lọ́dún sí ẹ ṣeun tẹ̀lá wa lọ́yẹ ẹ ṣeun thank you so much for calling ìkànnì lágẹ̀lẹ̀ 96.7 fm ìbẹ̀lẹ̀ tí ń gbọ̀ wá kí ni àwọn ọkùnrin kí ni wọ́n kà sí àpọ́nlé látọ̀dọ̀ obìnrin wọn látọ̀dọ̀ àwọn ọmọ wọn bóyá látọ̀dọ̀ òṣìṣẹ́ pàápàá ẹnìkan sọ wípé tó bá pọ́n mi lé lójú mi tó pọ́n mi lé ní ẹ̀yìn mi ìyẹn ò kí ń ṣe àpọ́nlé o mo gbà yẹn náà lọ́dọ̀ tí ẹ̀jẹ̀ àgbọ́ láàrin ọkùnrin sóbìnrin kí la kàn lè. Hello. Yóò
3: wá sọ kú tó.
1: Ẹ ká sọ sá.
3: Mi
1: gbọ́ yín dada. Hello. Ẹ máa bá mi gbóhùn sókè o tẹ bá ti ń sọ̀rọ̀ tẹ mọ̀ pé gbogbo ayé ló ń bọ̀ wá káàkiri gbogbo àgbáyé ẹ sọ̀rọ̀ sókè ẹ make sure pò clear ẹ dẹ ní dúró síbi tí rédíò yín tó ti ń dún mo mọ̀ pé máa ń dùn mọ́ wa ká sọ̀rọ̀ ká fẹ́ gbóhùn ara wa lórí rédíò ṣùgbọ́n tí ò kí ń gbọ́ méjì ẹ mọ̀ wípé waves ẹ̀ ó máa bára wọn jà kò wá ní àwa ní gbọ́ra wa so ẹ jọ ẹ jà sùn tó tọ́ka lè gbọ́ra wa yé dáadáa ẹ lọ ẹ ká sọ. Eka Soma. Yes, ma. To ba ti wa responsible apole yen automatic. Ese. Mi fe da yin lagara ju. Sugbon nigbati okunrin yen ba wa responsible o, ki wa le ma give in return to je apole yen ni ba like lati bere. Sugbon mi fe je ki data yin ko airtime yin loju. Tokunrin yen ba ti wa se n to ye ko n se to je responsibility, ki wa le yin ma se fun to je apole. Kini apere on te ma se fun to je apole? A lasiko pupo boye eyan kan si ton ma ti pe a pe ni a ma tesiwaju. Ele e kaso sa ila yen o lo tiri mi ti e gbo yin rara, ṣugbọn mo mọ pe n soro boya ogangan bi te wa wa ni boya le sun kuro nbe ka le gbo yin. Tori da ben pe n tupele ọkan naa lọ tun pe ṣugbọn ila yen o jagere to Lagelu 96.7 FM, ibe on le tin gbo wa. A ti soro nipa apole, a ti soro nipa kini okunrin pe ni apole. Nje ti won ba se obirin na so nilo apole, so leto si apole ati owo latodo ko e, awon kan won obirin se to fi nje ki eyan ko ma pon ta le fi so pe emi o pon mi le o bowo fun mi. Se ra won oro tan so yi o jo tori radio, ṣugbọn ma gba wa niyanju ninu ile wa laarin oko ati iyawo. E je ka bara wa so, e je ka gbo opinion ni kaluku, won ni ka fowo sowo po, on lo le da. Apole se pataki, o se koko, ma fe ni nanfani lati so ro ni iseju eyo kan ni o to ba ti eyo kan lo. Hello.
2: Hello.
1: E ka son.
2: E ka son Ola Mike.
1: Yes sir.
2: Akusini.
1: Yes sir.
2: Kakoko ti lo bayi.
1: O ya ni pa pa.
2: Kani ko nto se repeat ni next week ni pe atase mo another program.
1: Awon
2: yan ni stress lori temi ba ni ti ma analyze oro yen. O go ju baye time se mo lo. But ma ko re opele lati le je pe by next week. Ẹ tó bẹ̀rẹ̀ another program, a máa sọ lórí ẹ̀.
1: Tó sì dá. Ó ń tẹ́ bá ti fẹ́ náà ni. Thank you for coming. So, a rí jù báyìí lọ lórí ètò wa lọ́sàn-án ti tòní ní ìkànnì Lágelu 96.7 FM. Fọlákẹ́ mi máa ti ohun orúkọ tèmi. Ẹ má gbàgbé pé àtúntẹ̀ ètò yìí ó wà lórí Facebook o. Tẹ bá ní opinion titi ẹ lọ drop ẹ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ láǹfààní láti gbọ́ lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta ní gbogbo iye ìgbà tó bá wù yín láti gbọ́. Ẹ yẹn ṣàtẹ̀lé wa lórí Lágelu 96.7 FM. Ẹ ti rí tẹ bá ti wọbẹ̀, ẹ ti rí oríṣiríṣi àwọn presenters wa bẹ̀. Yẹn ló máa tọ́ka sí pé page tó yẹ kẹ́ ẹ wà òun náà lẹ wa. Ẹ lọ drop opinion yín, ẹ jẹ́ ká continue conversation láti bẹ̀. Fọlákẹ́ mi máa ti lórúkọ tèmi. Ẹ dáríjì àwọn tó ṣẹ̀yìn, ẹ jẹun tó dá lásìkò, ẹ kẹ̀ sì tọ́jú ara yín. Máa tún rí yín láìpẹ́. Ó dìgbà kan náà.

0: bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lórí owó, ọ̀rọ̀ lórí àpèkánukò, ọ̀rọ̀ lórí iṣẹ́ tí ó bá ti ń di ní gbogbo agogo méjì ọ̀sán ọjọ́ ìsinmi ta bá ti gbádùn Sunday Oyoyo tán pẹ̀lú Fọlákẹ́ Mighty. Bẹ́ẹ̀ ni àwa bẹ̀rẹ̀ sí ní gbé yẹ̀wò ọ̀rọ̀ nípa okoòwò cooperatives àti iṣẹ́ àmúṣe èyí tá ti yàn láàyò. Mo kí gbogbo wa, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin ojúlùmọ̀, ẹ̀yin àbúrò káàkiri nípínlẹ̀ yìí, ní ilẹ̀ káàárọ̀ ojíire, ní ibi gbogbo tí àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí à ń gbé, tí a ti ń wá nǹkan mú jẹ ní Amẹ́ríkà, ní Asia, ní Europe, ní àbí ibi gbogbo tí Ọlọ́run fi wá tẹ̀dó sí. Ẹ káàbọ̀ sórí ètò Akíwa Kúè ní ọjọ́ ìsinmi. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayọ̀ àti ìdùnnú ni ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. This is your cooperative doctor, Ọlọ́wọ́ ọ̀tún mi lórí ètò lẹ́ni Ìtùnú Dixon, ó wà ní Jókòó. Bákan náà ní igun ti social media, Ayomide Lawson AY àti Ridwan Fẹ́ràn mi, àwọn ni wọ́n di apá abẹ̀yẹn mú kí a lè jọ máa gbádùn ara wa. Ẹ ṣe ẹ̀yin tí ẹ ti wà ní igun ti social media tí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Lẹ́nìí a jọ gbé yẹ̀wò, èèyàn mi pàtàkì pàtàkì náà ti wà ní Jókòó tá a ti jọ gbé yẹ̀wò, ìyẹn Báyọ̀ Ọládiméjì. Ọ̀rọ̀ tó dẹ̀ wà níwájú wa lẹ́nìí gan-an, ọ̀rọ̀ yẹn Mr. Sylvester Adébáyọ̀ ló bá wí. Ọ̀rọ̀ ẹ̀ la fẹ́ mú yẹ̀wò ní ìlú kan tí a ń pè ní Èbúté Èrò.
1: Nílùú Èkó.
0: Nílùú Èbúté Èrò yẹn, Mr. Sylvester Adébáyọ̀, ó jẹ́ olùkọ́ ní ti ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ṣùgbọ́n ní inú ìlú tó ń gbé ó jẹ́ ẹni tó jẹ́ pé òun ni gbogbo ẹni tí ìlú mọ̀, tí wọ́n máa ń pè ẹ wá bá wa ṣe lè, ẹ wá bá wa ṣetàn, a fẹ́ kọ̀wé, a fẹ́ kọ lẹ́tà. Bẹ́ẹ̀ ni Mr. Sylvester Adébáyọ̀ ló fi ráyè ní àárín àwọn ará ọjà, àwọn bàbá lọ́jà, àwọn ìyá lọ́jà, títí tó fi di wípé ó ní ọ́fíìsì kan ní àárín wọn. Kẹ́rẹ́kẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ sí ní gba àjọ ojúmọ́, tó dẹ̀ ri pé ẹni tí ó dá ₦500 tí ó dá ₦100 àmì tí ó dá ₦1,000 àti bẹ́ẹ̀ lọ, owó ń wọlé sí okoòwò tí Mr. Adébáyọ̀ gbé lọ́wọ́ láàrin ọjà. Ó dẹ̀ ní kẹ̀kẹ́ kan tó máa ń gùn. Iṣẹ́ wà wájú, iṣẹ́ ń bọ̀ lọ́nà. Ẹ gbádùn ìtàn yìí nínú ìwé ti cooperative doctor tó ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé yẹ̀wò, lẹ́nìí ẹ pè wọlé. Ǹjẹ́ àwa tí à ń dájọ ṣe àjọ ojúmọ́ ni àbí ọ̀sọ̀ọ̀sẹ̀ tí àwọn èèyàn wa tí wọ́n ti mọ̀ wá dáadáa àti gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń ṣe àjọ yẹn náà, ǹjẹ́ àjọ tí à ń dá yìí ṣé a lè pè ní cooperative? Ṣé ó tọ̀nà àwa tá à ń dájọ yẹn kí ẹni tó ń gba àjọ kó sọ fún wa wípé orúkọ ilé-iṣẹ́ yìí o, ọjà cooperative society ni? jo leto iru awon kan woyi ti mo nfi si ori ategun ti a jo gbe yewo nini o wopo laarin wa o wopo nilu yi awa kan de wa ti o ja to dabe ni pe adamo sugba wa ti adamo eje ka jo so ka lara wa loye awon ti o ti yi boya wa ri ogbon kan tabi omi tabi imo ti won fi mo wi pe bayi lo se ri ba se pe fun wa ko ti ri be on ti o wa ni waju wa leni niyan ti a jo gbe yewo ibo ni Mr. Sylvester Adebayo ibo lo ba de ni ebutero e ma duro de iwe yen nigba ti o ba jade sita oro po ninu iwe kobo so bo iwe kobo ko lele ajo dida ti a pe oruko re ni cooperative nge loto cooperative ni abi a kan gbera wa mora ni abi oruko yen kan wu wa je ki awa na bere si ni pera wa ni kini kan cooperative nje eni to n gba ajo ajo to n gba yen njo sese lola tabi lotun la ko di cooperative ti a wa mo pe yes aha cooperative gan lele njo sese ajo jiroro lori eni e pe wole eyin ti e mo gbogbo ti oro yin dada e ba wa dasi kini apere ti a ma nri ti a fi mo pe eleyi o kin se cooperative fun awa ti adamo ati awa ti a ti idamo ti a fi bere si ni wule daada pe nkan ti a npe ni cooperative cooperative le mi fe se o won si so fun mi pe cooperative ni o sugbon bi nkan se nlo yi se omi nu o ko mi bayi Sakios
2: seko bleach
0: se
2: aya mi ma
0: se se cooperative le le ilu to sugbon awa ti a ba beere pe cooperative na pe cooperative na fi so oruko e sugbon ba se nwo kini yi se awon apere cooperative wa nbe orisirisi pe lo ma nwole orisirisi la ma nba pade ibi ti a ba ti ni anfani a ki n fi oro si abe ahan so a tete pe pe e wa nbi yi te le nse yi pelu be se so pe nse yi le yo mo ki n se cooperative igba mi gan yo bo si ariyanjiyan you argue a lot you say cooperative eh get it okay mo ba se nje e je ka gbo npa e later nje o leto ka pe ajo sise ni cooperative kini yato ninu mejeji kin to si oju ipesile contribution ajo tabi egbe alafowosowopo apere akoko ta fi mo pe eleyi o kin se cooperative ni wi pe to ba je eyan kan lo so pe oun lo n da sile iyowo oruko ti ba so cold print e si eyin paper to e fi n ko owo sile kini kan cooperative to ba je wi pe eyan kan la momo to si n lo si pe e mo e ma mu wa lojojumo abi bo ba se wo yin eh to ba ti di ososu e wa ku wo yin pada eh ti eni to ngba abi bo wa ti pe ya wa ta ngba abi won so wi pe ti cooperative ojo akoko ijeba akoko da ninu osu ti cooperative niyan ati be lo to si je wi pe gbogbo awon ofin ati ilana to ro mo enu la fi so fun ara wa ninu oja ladugbo laarin awon olokowo onise owo awon kan ta so yi won wo po gan ti o ba ri bi aseju ire yi iyen fi han wa wi pe ko ki se cooperative o ajo didani ko ki se cooperative ajo didani contribution awon contribution ta npe ni esusu tabi esu tabi ajo awon mi a ma pe ni thrift eri ko ruko yen ti nsumo abala kan ninu cooperative sugbon nkan ta fi mo ni pe enikan ni rin kakiri abi boyo ni office to je pe onikan la momo
2: won ni collector man office na hoshi mo rin kakiri
0: to ma ma gba kakiri ninu oja ni gbogbo e won si le pe ra won cooperative sugbon to je pe eyan kan la momo abi ti awon to wa n die ti won fowo soya wi pe wa join cooperative mi ton pe mo ara won pe awon la won ni ineyan fi won wa wi pe o ye ka fura kini yato ti a fi n gbe ta ba gbe awon mejeji se gbe ara won

ṣùgbọ́n tí èèyàn kan tó ń sọ pé èmi ni mo ní ẹjọ́ ìyẹn fi hàn wá wípé kò kí ń ṣe cooperative. Cooperative is a formal form of business. Ó ní legal backing. Ó ní àwọn òfin àti ìlànà. Gbogbo àwọn ilé ìta ti ń sọ ní orí ètò. Tó bá ti di pé èyí tá ń ṣe nínú ọjà wa, ládùúgbò wa, lẹ́nu iṣẹ́ wa tó wà nítòsí, tí ò sí gbogbo àwọn atótónu tá a ti ń sọ lérí ètò yìí, ó ti ń lé lọ́dún mẹ́ta tí ò sí bẹ́ẹ̀. A jẹ́ pé àwọn yẹn wọn kì í ṣe cooperative. Tabanika wo formation. Àjọ ẹnìkan ṣo ló ń wà nídìí ẹ̀. Ṣùgbọ́n cooperative kó tó di cooperative, a gbọ́dọ̀ rí ó kéré tán ní ìpínlẹ̀ tá a wà yìí èèyàn mẹ́wàá. Nínú àwọn mẹ́wàá yẹn kò sí ẹni tí ó sọ pé èmi ni mo ní. Àwọn mẹ́wàá yẹn là ń pè ní promoters. Wọ́n lè ju mẹ́wàá lọ ṣùgbọ́n ó kéré tán èèyàn mẹ́wàá. Tí wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ bí wọ́n bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe cooperative yẹn gẹ́gẹ́ bí òfin ṣe là sílẹ̀. Òfin gbà wá láàyè láti bẹ̀rẹ̀ cooperative kí registration tó wáyé. Nítorí kíni ara àwọn nǹkan tí a lò láti fi ṣe registration bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ cooperative yẹn ẹ lè rí múlẹ̀. Nǹkan àkọ́kọ́ ni orúkọ èèyàn mẹ́wàá tí ó wà nínú form yẹn. Àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn wọ́n wà nínú rẹ́kọ̀dù ìjọba. Àwọn yẹn ni promoter cooperative yẹn. Ẹ dẹ̀ ní rí nínú àkọọ́lẹ̀ ìjọba pé Mrs. Lágbájá ló dáálẹ̀ lónìí àbí bẹ́ẹ̀. Láàrin ara wa a kàn lè mọ ẹni tọ́lọ́run lò láti gún idea yẹn jáde. Ṣùgbọ́n tí idea yẹn bá ti di cooperative, a kàn lè máa recognize wọn ni pé ẹni báyìí lọ́lọ́run lò. Ṣùgbọ́n kì í ṣe ká wa máa fún wọn ní title yẹn pé àwọn ló ní Mrs. Lágbájá ló ní Mr. Lágbájá ló ní. Àbí káwọn náà ká tó wí ká tó fọ̀ ní cooperative mi yìí mo mọ nǹkan tí ojú mi rí kí n tó dá cooperative mi yìí sílẹ̀. Real cooperative, you can't find such statements there. Structure nǹkan daily contribution àbí bóyá weekly ni. Àwọn wà informal. Ẹni tó ń gba contribution yìí nìkan lẹ lè dá mọ̀ bóyá ẹ lọ mú owó bá wọn lọ́fíìsì tán ṣe àbí àárín ọjà lẹ ti pàdé. Àwọn yẹn ò kì í ní legal backing. Ìjọba ò dá wọn mọ̀. Oríṣiríṣi ìpè ló ń wọlé. Cooperative kan tí mò ń ṣe níbi báyìí kí n fi orúkọ bo àwọn àdúgbò kan tó common. Báyìí máa yẹn ló ní ó tiẹ̀ ti lọ dá àwọn branches kan sílẹ̀ níbi báyìí. Ǹjẹ́ ìjọba dá yín mọ̀? A mọ owó bóyá wọ́n ní certificate o ṣùgbọ́n gbogbo wa là ń ṣe. Gẹ́gẹ́ bí a ti sọ, tó bá jẹ́ cooperative ni ó gbọ́dọ̀ wà formal. A gbọ́dọ̀ ní àwọn leaders. Ẹnìkan ṣo kọ́ ni leader cooperative. Bá a ṣe ń rí president àbí chairman la pè é. A rí secretary. A rí treasurer. A rí vice president. A rí àwọn olóyè bó bá ṣe wo ẹgbẹ́ kọ̀ọ̀kan. A bá wọn pàdé. Nínú fọ́ọ̀mù tí a kọ́kọ́ fìlì fún ìjọba gan-an ká lè gba registration certificate. Àwọn president treasurer àkọ́kọ́ yẹn orúkọ wọn wà bẹ́ẹ̀. Gbogbo àwa tó jẹ́ wípé registration wa cooperative doctor ló ọ̀dọ̀ cooperative doctor ló gbà kọjá.

0: lo se secretariat igba ti en fill form yen e ran ti wi pe gbogbo nkan to njade ni abiyin te de kole ti eni kokan de sign si waju oruko e ti eni kokan fi owo si ti eni kokan fi address ibi to ngbe local government ibi to ngbe to je pe o wa ninu form yen ta to wa ko o kere tan boya awon merin akoko ta to wa ko oruko eyan mefa si ti o fi je mewa ti won je promoter society yen e won ni en se meji ti mo daruko yi kin to daruko mi si nje pelu bi a se so yen se le so pe yi te mo pe cooperative ni abi an fi oruko boju kini di ta fi se gbogbo ile I'm try lati sanitize cooperative environment nitori kini arowo po eto to kokon wa waju wa ni bi jerin ti mo ro pa ma se le ni pe ka bira wa ki lo fa ti awon eyan fi ma n kuro ninu egbe ki lo sele ninu egbe yin te fi so pe se mo sugbon boya a se yen ni ojo mejo pelu agbara lowo lo ka koko oju ile ina 09123701685 mama nje cooperative ni kari le pe ni abi ah be se so yi mi o ma ro pe cooperative ni won ozosu na mu ojojumo na ngbowo ozosu ni won da owo wa pada o ozosu ni won da owo wa pada o won ti en so fun wa pe won mo fun wa ni dividend lo sosu o awon kan wa be yen lori sirisi e ba pe wole e ba wa dasi gbogbo awon eyi ti oju wa ti o ti ri e se gbogbo eyin ti e ti wa pelu wa ni hello e ka sun e ba wa yi radio yin sile e dakun e ba wa yi radio sile e yi sile patapata Mr. Kaid, eh, ti se radio yi, e ba wa pa radio yi ti o kin gbo meji. E ti o n gbo meji. E se. Mr. Said.
1: Okay.
0: Pension managers. Opolopo won mutual funding na ma nse to ma invest owo through the mutual yen ni owo to won ma so fun wa pe ta ba ti feyinti ta ri gba awon ona to tin jade niyan so e gbodo le ba account officer yin soro ati awon to nje bi oga won then ile ise yin gangan awon to e ba ni awon ibere kan to je pe awon apere to fi o wi pe owo ti a lero pe yo jade ko ye ko ma wole to yi ehn ti won a le dasi corporately won dasi corporately iyen yato pension funding o yato gedegbe si cooperative
1: okay
0: e seun gan so bi iyen si je niyen e ba wa dasi ta ba n soro nipa contribution ka to ni ka wo lati awon benefits ti on jade. Hello. Eka soma.
1: Eko eto.
0: E seun. Oruko yin ati bi te tin ba wa soro.
1: Oruko ni Mariam Olade Pupo.
0: E seun. Ati Muslim. E ba wa dasi.
1: Eh lori oro competitive question ni.
0: Mm.
1: Emi se competitive mo. Mo lo se ni suka.
0: Okay.
1: Emma daruko.
0: Okay.
1: So mo se for 5 years mo ke gbowo dede. Ti mo gbowo lowo won lo ti to 3 million mo de so.
0: Okay.
1: So I just sent the in February ko to de fa ni pe ni to mu mi lo ku. So owo to de ni de lo bi 4 million.
0: Mm.
1: But ta omo e wa de la black abroad mo amu lo pe omo alaja ni o. Alaja ayen ti daba. O wa ni names of king ni o fi sile ni Nest of King ni Nest of King wa lati New York Nest of King jẹri bi ni doctor in New York o le wa awọn afojuru ẹ ni wa Siberia ina wa ti owo yẹn gba wọn ṣa n sọ pe Nest of King to mu wa to fi ni fọọmu gbogbo ẹ ṣa daru to jẹ pe mi kuro ni nbi. So I did it for almost 5 years. Àwọn ọmọ yẹn láti sọ pé bọ̀dáwọn lóhùn òde wa bọ̀dáwọn láti send the owó ní ìjọ fi ṣe Nigeria ìyá wọn. Yàtírù kọ́kẹ́sì fún yẹn jẹ́ yẹn kì í ṣèmi náà ṣe fún láìsẹ́ ẹni tó mú mi lọ ní o.
0: Ẹ sọ bẹ́ẹ̀.
1: Mo wá rò pé àtírù nǹkan bẹ́ẹ̀ náà bá lọ ṣe lè ṣẹlẹ̀ sí mi bọ́ ṣe máa ṣe nìyẹn láti sọ àìsàn mọ́lẹ̀ sí i pé ṣé dandan ni kó jẹ́ pé nẹ́tọ̀ọ̀kì ni wọ́n máa rìn ní fi gbogbo owó fún ni àdúró ń jọ sọ̀dà
0: sáà. Ok ẹ ṣe ẹ jẹ́ ká dá sí ẹ inú mi dùn ìbéèrè tí máa kọ́kọ́ bí yẹn ẹ máa ti kúrò lórí line. Ǹjẹ́ nígbà tẹ́yìn wà ń bẹ̀ ẹ gbọ́ nípa nǹkan kan tí à ń pè ní nominee form? Ǹjẹ́ gbọ́ nípa ẹ̀? Ẹ gbọ́ nípa ẹ̀?
1: Àgbọ̀ ẹni tó ní àwọn márùn-ún ló ní ìkan lóhun ìtayà police ìkan lóhun ìtayà ni wọ́n dá gọmi wọ́n ṣàjẹ́ márùn-ún ṣá.
0: Tí wọ́n dá ẹgbẹ́ yẹn sílẹ̀.
1: Wọ́n dá cooperative yẹn sílẹ̀.
0: Ok pẹ̀lú ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò lẹ́nìí ṣáà lè sọ pé ojúlówó cooperative nìyẹn tí ó jẹ́ pé à ń rí àwọn márùn-ún kan tí.
1: My business is your word to sell. Kì í ṣojúlówó. Because kì í ṣojúlówó is not
0: ok ẹ jẹ́ ká dá sí ẹ lè drop oro number nsìn ẹ lè drop kọ́ ibi tí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ìbéèrè tí mo bi wọ́n pé ǹjẹ́ wọ́n gbọ́ nípa nǹkan tí à ń pè ní nominee form nígbà tí wọ́n wà ní inú ẹgbẹ́ yẹn kan tó kúrò. Nominee form kí ló wà fún? Tí a bá darapọ̀ mọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ara àwọn nǹkan tó yẹ kó wà nínú rẹ́kọ̀dù wa àbí kó wà nínú àkọọ́lẹ̀ ní membership wa ni wípé ẹni báyìí o a lè pè ní next of kin a lè pè ní nominee fún ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n ti ń lo ìlànà òde òní tí wọ́n ń lo ICT tó jẹ́ pé members wọ́n lè má sí ní àárín ìlú yẹn nìkan àwọn member wọn lè ní member ọmọ ẹgbẹ́ ní outside the country Europe ni àbí Australia ibi tí nǹkan wà ń sìn èèyàn lè wà ní Australia kó wà ní New Zealand kó máa ṣe cooperative ní Ìbàdàn ICT ti bridge gbogbo distance yẹn tó bá jẹ́ pé wọ́n ti wà ICT compliance form tán bá fill online àbí wọ́n ti ní website gbogbo nǹkan yìí wọ́n á sọ tiẹ̀ ṣùgbọ́n nǹkan tí òfin sọ ni wípé a gbọ́dọ̀ ní nominee gbogbo àwa tá a wà ní di cooperative àwa ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ara àwọn ojúṣe wa nìyẹn báwo la ṣe ṣe nominee tí ẹgbẹ́ kọ̀ọ̀kan bá ṣe fọ́ọ̀mù yẹn wọ́n á fi lé ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wípé ẹ fìlí fọ́ọ̀mù yìí o ẹ̀kọ́ orúkọ èèyàn kan tó jẹ́ wípé kò sẹ́ni tó gbàdúrà kí ìrìn àjò lọ sí òde ọ̀run kò ya kankan ṣùgbọ́n tí ọlọ́jọ́ bá dé ta ni ká pè afura wa la gbodo ko ruko eniyan sile ta ba de ti ko a ma nfi sinu envelope a sile yen ni pe a lepa egbe gangan oni mo a submit e sinu egbe egbe a de keep e tiru olojo ba de leyin ba se nkira wa lorisirisi ti egbe ba ye record eni yen wo to wo asset e ibi to ba ja si a lo mu envelope yen a wa envelope eni yen jade laarin gbogbo awon envelope omo egbe boya egbe inu awon omo egbe won le ni 1000 abi 500 ni won abi 100 ni won a wa envelope eni yen jade tori oruko e a wa leyin envelope yen a wa ja igba ta ba siwo laari eni to fi se nominee abi ka pe ni next of kin eni yen ni egbe o ba deal eni yen lo leto pe ka ko asset eni yen le lo eni ti o simo ka ko le lowo awon eyan kan o kan le dede yoju wi pe awa leni bayi awa ni akobi emi ni akobi abi mi ni mo wa ni tosi abi kini nominee form yen so nkan to ba wa ninu nominee form iyen ni egbe gbodo tele a de ma nso wi pe ta ba se a ki nso fun yan ejo gbogbo awa omo egbe alafowo so wopo ti a ba ti se edakun o da be npe ati sori lori eto yi
2: yes
0: e je ka gbe igbese ni kia kia gbogbo awa leadership egbe be ba ni nominee box ejo e lo wa apoti kolo to tobi dada bi se pe be carpenter ni kokan ti a fi envelope eni kokan si a ki n ja envelope yen eni to ko lo mo oruko eni to nko eni to de ko na ko gbudo so fun eni to ko oruko e sile wi pe boya inu edun njo kan ni kare akanbi cooperative bo se bo ba ya iwo ni iwo lo gba gbogbo to wa nbe a ki n so be nkan asiri ni ko ma di pe atan bi o wa lo to gamale 20 sinu nje wa jin pariwo pe ani mi mommy e fun mi lowo abi daddy ni o fe fun mi lowo abi okay bo ba e mo mo nkan ti ma se wa lo a ki n so sita gbogbo awa ta wa ni abroad te n gbanu eto yi e mo nkan to n sele ni bi owo insurance e mo pe owo insurance na life assurance a ki n so fun next of kin a gbodo so ko ma di pe owo olowo yo wa di nkan ti o gi emi e kuru so eni a ma pe ki de se pe iru owo yen gege be ti so ma ki se iru owo yen na fi n sin oku nitori kini igba ti egbe o ba pe yin wi pe eyan yin o ton je omo egbe wa o e le ti sin oku nitori kini egbe ni alafo osu mefa 6 months lati wo record lati se gbogbo awon kan to ye kan se kan to get across so iru owo te eyan nilo ni kia kia eyan o kin lo si cooperative pe a lowo lodo eyan ye ko wa a fe lo fi sin oku rara ibi ti o ti si mo ariwo ni o kan ma sele nibe later ni owo yen o jade ara awon nkan ti a fi ma n so pe ninu egbe wa ki idanileko to daju idanileko to yin to ye kuro ko ma waye mama ti won ni question itan ni tori yen la won fi kuro ninu egbe tori pe imo yen a fi siwaju ni a fi siwaju nkan to fa niyan ti egbe yin ba je cooperative to duro da tinu yin dun si boya ikosinu kan lo kan dede fa ti e fi so pe mi o ti e se mo sugbon te se le rira yin te le ma ki ara yin ofin ati ilana egbe alafowo so wopo o gba laaye ke lo sinu egbe pada pe mo tun ti pada de o mo fe te se waju lati je omo egbe o wa ninu bylaw to gba laaye bi be yen se ri niyan eh nkan ti a ro awon iru adari egbe be ni ki won wa ona oyinbo ti saye de ro nsin igba ti won mo uruko eni ti won fi se next of kin teni yen de wa ni abroad exchange of letter ni a le so pe keni e ma bo ko tori pe elo lo fa fi wo moto elo lo mo wa ba
2: medical doctor a ma bo
0: e medical doctor
2: ko ri ti bo e for million
0: an american doctor a medical doctor la america ko ri ti ko ri yen ro rara sugbon letter ma so ti e communicate na on elo whatsapp ka letter mu authorize mi ni next of kin
2: we now
0: authorize eni to wa nto si yi power of attorney ni to yen pe owo yen gboro jade afi ti egbe yen ba ni nkan tan da sobo to fe joko ni owo ti o kin se ti won ti ba se ti yen you can use whatsapp you can just write letter within a day or two gbogbo nkan tan so yi o ti wa sorted to je pe inu wa o ma dun si ara wa iyen je bi o se je e se gbogbo 0912370 8675 hello e ka san hello e ti wa lojo po hello se ngbo wa o yin o jade o e dakun e pe pada ti ona lo ojo pin yen ba to e pe pada 0912370 8675 081 4249 1006 hello e ka san se ngbo wa hello hello yeah number yin ori ba kan boya 3 times lucky actually wole again hello e ka san e ba yi radio yin sile e dakun e ka san e ba yi radio yin sile e ba wa radio yin sile o se ndu o a se ngbo o e pa eti o gbo mi ji e pa okay ejo ti aba ti pe wole e ba wa pa radio ka gbora waye ka won eyan to ngbo wa ka won na gbadun wa hello hello
2: eni ni
0: lo rara e ka san oruko yin o kan faint ni o faint ni
2: ele to ti wole
0: okay hello hello e ka san o
1: ku se mi sa
0: e seun gan
1: eni si se sa
0: ami lo ko lo
1: last dollar ya mu lo ko
0: e ka bo sori eto
1: yes sa ya ma se corporate
0: be ni fun awa ta ba se n lo card
1: okay
0: yen
1: mo card
0: yen
1: clearly
0: yen eh bi won se so wo wale ba se se savings won bo se corner
1: eh
0: yes
1: sir e o di dan again yen ba bi ko fi so do won je ma do ni bawo ni ara
0: won ah igbagbo ode bi owo sir pastor you know me dun pe pastor ni mo ba soro igbagbo ode bi owo nkan to fi je meji ni wi pe ki egbe di kan mu ki omo egbe yen ko na di kan mu pe trust yen ka wa fi gbogbo e si odo society nkan e ti defeat nkan to idi ta fi so pe kopo meji so ko ye ko ri be a de ri awon egbe kokan olohun ni je ka bo so wo awon cooperative managers abi bookkeepers ti won mo ise ton se elomi o tewo gbogbo wo won ni e ma worry won ba yin update record yin won ni update e o iyen la fi ni o fi gbe ile wi pe o gbogbo pe leji
1: amen
0: so
1: eh ni si si
0: amen
1: so
3: le pa yin laye owo yan te dupa binu eni laye ka ti ayida olorun gbe tele
0: So fun ipari e ni wipe te ba ti sanwo ojo ti savings yin ba wo inu record to ba je ojo opade ni ati e ma n daba wipe ko je ojo opade le sanwo wole abi ojo o ko la te se pade so that te ba ti wo ipade bayi eyin ati passbook yin ni ke lo ba eni ti o update e ke de ri pe o update e ni oju yin gangan bi ofin ati lana se gbe kale niyan ko ni je wipe mo ti ni 300 nbe ninu record mi won so pe 1000 ami won so pe 150 lo wa nbe a gbodo gba isu laaye owo ni emi emi yen a gbodo discipline e se ngo sa yeah nyebe hello e ka so hello e ba pe si ori number keji to wa di wipe a gbora wa ni ori eleyi hello
1: hello
0: e ka so sir
1: e ma ka so e ku eto
0: e se ngo sir oruko yin sir ati bi te tin ba wa so
1: ogbeni ati olukade ni o lati ku ola apata
0: e ka bo sir lati ku ola apata
1: yeah e jo ni bi ti gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ nípa nominee honest of king.
0: Yes sir.
1: Ìyàwó àtàwọn ọmọdéwọ̀ ẹgbẹ́ tàbí àwọn ìṣe cooperative.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Tó wà effective but ọ̀tọ̀ ni nominee honest of king.
0: Ẹni tó bá ń ṣe cooperative ló mọ orúkọ ẹni tó ń fẹ́ fi sílẹ̀.
1: Ó yé mi sà.
0: Yes sir.
1: Tó dẹ́ ẹ pé ọ̀tọ̀ lẹni tó forúkọ sílẹ̀ sà.
0: Yes sir.
1: Ṣé náà ṣé honest of king ti wọ́n wí pé yẹn nọmba ko owó yẹn lọwọ àti ó lẹyìn wá ní àti àwọn tí ìyàwó àtọ ọba wà
0: yẹn wá wà láàrin àsọyépọ̀ láàrin ẹbí yẹn tó bá jẹ́ pé ẹni tí wọ́n fi ṣe next of kin kò kì í ṣe ìyàwó tàbí kò kì í ṣe ọkọ kò dẹ̀ kì í ṣe ọmọ ọjọ́ tí orúkọ ẹni tá a rí nínú fọ́ọ̀mù yẹn pé òun ni next of kin àbí nominee ọjọ́ tí ó bá lọ sí àárín ìpàdé fún nǹkan tá à ń sọ yìí kí àwọn ìyàwó àti kán tẹ̀lé lọ káwọn kán ti jọ sọ láàrin ara wọn.
1: ìyàwó àtọmọ bàbá mo gbà tó lọ kọ.
0: Nǹkan tí cooperative gbọ́dọ̀ ṣe ni wípé tó bá ti di wípé a fẹ́ lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí yẹn pé èèyàn yìí tó ń jẹ́ èèyàn wa o tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ wa o a fẹ́ yẹ rẹ́kọ̀dù wọn wo wọn á sọ fún ìyàwó ẹ mọ̀ pé ìyàwó a lè mọ̀ ìyàwó àwọn yẹn làwọn a sọ fún wípé ẹni báyìí ẹ mọ̀ pé society ò mọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ society yóò wá sọ fún wọn lójú gbogbo wọn wípé ẹni báyìí lorúkọ ẹ wa o ta ló ń jẹ ẹni báyìí àwọn mọ̀ wọ́n wá sọ pé ẹni yẹn ni èèyàn wa tí ò sí láàrin wa mọ́ ẹni yẹn ló sọ pé ká dojúkọ ká kó nǹkan fún so wọ́n ti wá sọ láàrin mọ̀lẹ́bí wọ́n lè pé mẹ́wàá kan kóra wọn lọ kó má di pé nǹkan tí ẹ sọ yìí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tí society ó rẹ̀ kàn pẹ̀lú ni ẹni torúkọ ẹ̀ wà pẹ̀lú society ẹ ṣe gan sa thank you sir ẹ jẹ́ ká sáré dé òkè lọ́run ní ojú ọjà kí agbádùn ohun tí ìtùnú Dixon tó ní fún wa.

0: lẹyin opolopo gbe ati lakaka ijoba ogbe ti fun folohun o amọ sibe iwadi orin kini wi gboro waye lati ma hule hule iboni na ara so eni tin je ni kiru iwa idinigbe yi ko tun ma ba waye ma lojo waju orire abduction judicial commission lo nro gbogbo ninu mo kan ge eyan ni pile oyo lori sele to waye ni esele ati yawota community san ti gbe awon mole iwe ati tisa lo amọ gege bi omo bibi pile oyo ti o fe wahala fun pile yi ijoba npe gbogbo eyan to ba ni nwi lori bisele ohun se waye iro ati ma ta ni lori sele ohun ohun to ti ri gbo lagbegbe lori eto abo kisele o to sele ati leyin ti sele ijinigbe ohun ti sele tan ati kilo le sokun fa ijinigbe lasiko na eyi le gbese awon alase atawon alase nile iwe wa gbogbo aladugbo atani kokan lori sele na atani won jigbe atani aje eyan re gbe ijoba ro ko fun to kefin ti we imoran ataki esi re address re atun idanimo re to to ijeri si emu watarata si commission office secretariat ibadan tabi sori email oyo state judicial orire abduction@gmail.com latasi ko yi titi dojo ken la osu kejo 2026 erongba ijoba apile oyo labe akoso engineer oluwaseyi makinde ni pe iru isele be won mo tun ba waye mo olukele barrister mrs olaminde sandra tella secretary of judicial commission of inquiry mafoya lati tu asiri nto kefin abun to peye nbe fun o
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge sanwó iná ní rọrùn.
1: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: I

0: Eka bo pada lati oju oja Cooperatives and Business Clinic ni oruko eto ni dede agogo meji osan si agogo meta ni ojo simi ni a ma nwa papo ni ikoni yi lagelu 96.7 FM oke gaju oke lori oloro nomini ka to gbe ipe ti o wa ni oju ago by law 11 ni by law to soro nipa nomini awati a nse cooperative ta ba se nomini a je wipe ati tapa si by law 11 ni ipinle yi kini by law iso by law 11 ma ka bi a se kosile every member nominees every member shall nominate in writing one person to whom should he die or become permanently insane his shares or interest shall be transferred the member may at time change his nominee the name of the nominee shall be entered in the register of members and any alteration shall be signed by the member if not admitted to membership the nominee shall in case of death or permanent insanity or of the member be paid the value of the share or interest atibebe lo so taban soro nipa nominee ta ba ri awon egbe to je wi pe won mu se ti tele by law general by law ti egbe ti tele fully niyan o by law 11 ni aso yi by law 11 to ba ti ri pe eyan o si mo by reason of death sugbon to wa dabe ni pe omo egbe yen kan tan kan tan e ti poju baba nwiru yo mo wiru baba nlo bayi yo mo fa lo bu mi a je wi pe oro ti e oye wa le so pe ko ye ba fun wa ninu egbe by reason of being insane so by loving and some by ye hello
1: sir
0: hello ma e ti wa loju opo hello ah o da be number yo lo e pe si ori number keji e pe si number keji ka le gbo yin e pe si number keji o da be ni pe bluetooth lo ndamu ni lo ndamu number yen ti o de ye ko ri be bluetooth lo ndamu e
2: mi ki o ti pe me
0: okay hello hello ma e ka san
1: ti a ba le to ba o ti ki ni lo mi ni e o ti pa oruko kan si sugbon wa fe change e ko fe lo oruko to ti ko fi se ko to ti fi tele e se o le se se
0: be ni o wa lara nkan ti a ka jade nisin a le change e ka kan lo ba egbe ni wi pe nominee mi mo fe change e ka de change e because awa kan wa to je pe boya ojo ti inu n bi wa la lo fill nominee form ti ta wa lo fi binu yo oruko eni ti o ye ko oruko eni to ye ko wa nbe gangan ta lo fi binu so sigbo ti o de ye ko ribe hello e ba yi radio yin sile o e se o e ba wa pa radio yin hello
3: ah send the radio hello sir
0: o n do fun fun wa ni e ka san
2: Mr. Dandy
0: yeah
3: Mr.
0: Derrindy lati kokoro sai. Bene Mr. Derrindy, ka so mi o fe daru mi o fe ma daru ko yin fun ra mi ni o, mo fe ke ma da fun ra yin.
3: Okay sir. Ado wandi o wa ti ari pe e ta ba se sile di lesson king o na lo ma ngba eto.
0: O lo ma ngba.
3: Pe ni e jewo. E wo fun ma yo wo eto je.
0: Aha.
3: Ma wo balance.
0: Aha. Wa neti, egbe aneti. Aha. To ba de je wi pe to ba de je wi pe
3: won je wo ni
0: fo eh eh
3: eh yan je owo
0: beni
3: o je ke ninu gratitude to fe gba ni ile ise
0: aha
3: e mo ti wa jo so
0: eh
3: eyin o gbe o fi pada
0: aha ẹ̀yin ní luck as a departmental society ẹ̀yin ní luck pé ó níbi tẹ́ ẹ lè rè sí ṣùgbọ́n orthodox.
3: Adọ́sí pé yàn lọ náà níbi iṣẹ́ wa níbi ọwọ́ ni wọ́n wọ́n lọ rẹ̀ cooperative láti bèrè pé ṣe lágbájá jẹ́wọ́
0: láti
3: kó jẹ́wọ́ ká tó
0: pẹ́sì. Ká tó kówó jùlẹ̀ o. Ẹ ṣeun gan-an, Mr. Adeleke. Clean ò ní bàjẹ́ o. Ẹ ṣeun gan-an. Bó ṣe yẹ kó rí nìyẹn àwọn departmental society àti àwọn ọ̀dà society tó ń jẹ́ ti workers society. A ní luck pé àǹfààní wà tá láti bá ilé iṣẹ́ sọ̀rọ̀ wípé ẹ bá a ṣe deduction ní direct ṣùgbọ́n àwọn orthodox tó jẹ́ pé fúnra ara wa là ń kó wà ìyẹn máa ń ó máa ń ra díẹ̀ ó lágbára gan. Hello. Ẹ káàsán sá.
4: Yes sir, a kò sí mi.
0: Ẹ ṣeun. Orúkọ yín àti ibi tẹ́ ti ń bá a sọ̀rọ̀.
4: Orúkọ tèmi ni Alhaji Adeleke.
0: Ok.
4: Láti Àgọ́ Olóǹde.
0: Àgọ́ Olóǹde.
4: Yeah.
0: Ẹ ṣe.
4: Sẹ́rí èmi ń ṣe cooperative kan.
0: Ok. Ẹ
4: ní ká má dárúkọ cooperative.
0: Ẹ má dárúkọ. Tẹ bá fẹ́ dárúkọ ẹ bá cooperative doctor sọ̀rọ̀ lábẹ́ aṣọ.
4: Ok.
0: Yeah.
4: Sẹ́rí cooperative fún yẹn. Mo ń dá owó síbẹ̀. Èmi àti ìyàwó mi. So ìgbà tá a dẹ̀ ní time láti gba owó akọ gba owó 500,000. A lè san owó yẹn nọ́mà bó ṣe yẹ kó lọ. A jẹ wọn lówó. Ṣé mo òfin ilé wa pé tá a bá ti gba owó tán a tún lè fi lẹ́tà mí sílẹ̀.
0: Mi ò fẹ́ gbà mí.
4: Láàárín bí oṣù máa fẹ́ gbà mí. Láàárín bí oṣù kan tá a san owó tán a fi lẹ́tà mí sílẹ̀. Wọ́n láti sọ fún wa. A dẹ̀ ń kọ́ pé wọ́n máa fún wa ní owó. Wọ́n
0: tún
4: ti lọ ní ọ̀bẹ̀tẹ̀rì month àárẹ̀ owó gbà. A lọ sí ẹnu kọ̀ọ̀pẹ̀tì nígbà kí ló ń ṣẹlẹ̀. Tí wọ́n yẹn ẹni kí n má dàrú kọ́ mo lè dá kọ́ zoom
0: yẹn fún. Ẹ tiẹ̀ kò tiẹ̀ nílò a dáhùn a attempt question yẹn má wọlé.
4: Mo ṣá a máa gbó wọn fún wa lówó kí ló ń ṣẹlẹ̀. Later a wá lọ mo wá lọ torí ìyàwó mi ló máa ń jókòó. Wọ́n tẹ̀ sọ fún wa pé ìmù kẹ́yìn travel yẹn lè máa send mo wá lọ síbẹ̀ fún ara mi wọ́n ní ìyàwó mi ò kì í ráyè ìjókòó làwọn ṣe fún wa ní owó mo ní but first month àkọ́kọ́ gbà bá ṣe because òun náà máa lọ shop ní Sunday
0: wọ́n
4: máa lọ fún ní owó ní meeting yẹn ni.
0: Ẹ bá wa ṣe ní kíákíá àsìkò àárọ̀ ọjọ́ Mr. Olókun.
4: Ẹ ṣe wọ́n ní first month àkọ́kọ́ gbà ẹ dẹ̀ fún wa ní owó. So later eléyìí wọ́n ṣàtọ̀ pé mú àwọn èèyàn lọ wọ́n ní a lè shift card wa lọ sí meeting tó wà ní abay shop wẹ̀ so a shift card wa lọ sí ibẹ̀ pé wọ́n máa gbé wa lọ sí
0: another branch
4: another yes pàdé wa bẹ́ẹ̀ mo fẹ́ sọ wípé two and a half years lélẹ̀ mi ò tíì rí owó mi gbà bẹ́ẹ̀ mo wá lọ sí ilé ẹgbẹ́ wọn ní òkè wọ́n ní àwọn bàbá yẹn wọ́n wà lẹ̀ sọ yóò bàbá yẹn náà ṣáàdásí àròwó gbà ìsìn mo ti ń báyìí sọ̀rọ̀ yìí 600,000
0: 70,000.
4: Mi ò rówó ẹgbàá ẹgbẹ́ mo ṣe ń bá yẹn sọ̀rọ̀
0: yìí.
4: Mo ṣe ń wo ìgbésẹ̀ tí n bá lè gbé. Láti because mi ìfẹ́ báwọn jà mi ìfẹ́ ṣe kankan. Mi ò rówó mi gbàdé ṣe mi mo ṣe máa yẹn sọ̀rọ̀ yìí.
0: Ìbéèrè àkọ́kọ́ ẹ ṣeun because àárọ̀ ọjọ́ mo so lókun ọjọ́ wa ti ọjọ́ ti lọ gan. Ìbéèrè àkọ́kọ́ ni wípé ṣé union lè ń dì pẹ̀lú ni àbí primary society. Ìbéèrè ìdáhùn yẹn ni wípé primary society lè lẹ́tọ̀ láti dé pẹ̀lú tẹ bá ti lọ ń dé pẹ̀lú union tí union ń transfer yín lọ síbòmíì irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ní K-leg pẹ̀lú àwọn kan tá a máa ń sọ nínú ètò yìí ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ wà pẹ̀lú primary society yẹ tó jẹ́ pé primary society yẹn wọn ò gbọ́dọ̀ sọ independence wọn àti autonomy wọn wọn ò gbọ́dọ̀ sọ nù kò sí wípé union ń darí ẹgbẹ́ àjọṣepọ̀ pẹ̀lú union ó yàtọ̀ sí pé ọmọ ẹgbẹ́ ń bá ẹgbẹ́ ṣe àjọṣepọ̀ so èmi á bèrè bracket pè mí ní àárín ọ̀sẹ̀ ẹ send whatsapp message sí number kájọ sọ̀rọ̀ kí n lè mọ advice tí máa fún yín lórí nǹkan tá a bá ṣe ẹ wo àròjọ mọ́ṣọ́ lókun níbi tí nǹkan dé sórí ẹ ṣé gbogbo ẹ̀ wá ẹyin tẹ́ darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ ti facebook adémọlá hamid babatunde adémọlá oyegbadé peter sogeyinbo myself, Adewusi, Lawrence Olukumi, Ade, Adeleke, Femi Orowale, Akimade, Atibebe, Atibebe lo. E se ti e darapo mo wa. Ni ojo mejo ni agbara lowo Olorun. Ki Olorun fun wa ni anfani ati ore ofe pipe. A tun pade ni ore eto yi. O seun Adebayo Oladimeji ati Ogun Ayanfe. E se gan. Tunu Dixon. Thank you very much. Teacher Jamejo, this is your cooperative doctor. 08050498507.
5: Irio. La Gelu FM. Jagaba Gogo Retio.

0: 6.7 sani osani frequency ti wa o esi te nbo wa
1: kari monday yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: e mo en to konu si
3: Olorun ni fun se yanu re ti o ti fi o wa pe lawon ero mi ma lo na o si je mo le won lo san loru eyin angeli didan luduru wura ki gbogbo yin juba ten wo jure ni gbogbo jobare baye ti yi lo ise re yo ma yin Ise re yo ma yin fi buko folu wa kan mi emi evangelist Dr. Bolare mi mo ki yin pe ku dede woyi mo so fun yin pe e ma gbo orin igbani eyi ti arakunrin Dele Adeyanju ti won gbe jade ni gbogbo ojo Sunday eh ni fe gbe ku nbe mo obi pe ki Sunday mi ko tun ti de ni o e ma gbo o yato sawon ori igbanode won yi o orin ti igbani e ma gbo pelu Dele Adeyanju o wa nbe fun yin alafia
4: madu ni ne nasi
5: Ọjọ́ Sunday mi tún ti dé o Sunday. Ẹ wà mí live and direct. Ọ̀rọ̀ létí gbọ́ lẹ́nu ìyá wa, màmá Doctor Bola Re JP. Màmá tí ó rí àánú gbà. Wọ́n ni wọ́n endorse orin ìgbani pẹ̀lú Dele Adeyanju. Àmọ́ orin àkọ́kọ́ láti ọdún 1990. Orin Sister Mọ́mìwà Gbèmí Ọlálẹ́. Nínú record of the great provider. Ẹyin tẹ wà nílé tẹ fẹ́ràn orin ìgbani orin àtijọ́ orin tẹ́ lè má gbàgbé àwọn mání gbàgbé àwọn orin tẹ́ gbọ́dọ̀ gbàgbé àwọn mání gbàgbé orin from the way back from way back. A tún ti dẹ̀ kásán.

0: àwọn ìpolówó ọjà ń bí ta máa sáré sí àwọn tó máa bá wa ra máa padà wá láìpẹ́ má yìí kúrò ń bẹ̀.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender yàrá tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder
6: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
5: Back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron, àwọn ògbà lórí lóríṣiríṣi. Abomafo, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wòye ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir, ìdí àpẹ́ Odùdúwà building, directly opposite NNPC filling station, ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
7: Olawa láyé mọ̀.
8: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
9: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
8: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
10: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọnu jorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
8: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: Assalamualaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí ilé hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mùkádàm báàsùn hajj ahumra service, wọ́n tún ti ń ṣe ètò umrah olóṣooṣù, umrah December, umrah Ramadan 2027. Ní sàn díẹ̀díẹ̀, iléeṣẹ́ mùkádàm báàsùn hajj ahumra service ti pé àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ mùkádàm báàsùn hajj ahumra service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mùkádàm báàsùn hajj ahumra service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mú.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

ago mẹ́rin ó ti kú ìṣẹ́jú mẹ́rin. Mr. Gbemi Olale ìgbàlà kò sí lọ́dọ̀ ẹnìkankan 1990.

0: Ògúnṣọlá.
1: Apọ́stù Tímọ́tì Ọládèjì.
0: Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀.
1: Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP.
0: Wọ́n máa sọ fẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́.
1: Bákanjọ́ Saturday 1st August sí Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀. Bí àì ti nú oyè Ẹ́sìtè. Arúgbó rọ̀rọ̀ jọ ń bàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè oyè jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
2: Mọ̀mí ni mọ̀mí náà tún àmàlà oríire.
3: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásùnú Hajj Umrah Service. Wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ìsinmi díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mọ̀kádà Ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukadam Basuna Hajj Umrah Service ìrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukadam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: Hello.
1: Yes, sir.
0: O ko yin o.
1: Zainab Lawal lati Okeado.
0: Zainab Lawal lati Okeado.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Omo Oluwo le yin, sir, ma.
1: Ibadan.
0: Ibadan ni Oluyole.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Omo Agesi ko sinu ile.
1: Bẹ́ẹ̀ni.
0: Ame si oro ago. Ibadan ti meru, Ibadan ti meru tẹ́lu ẹ̀ náà tó meru.
1: Omo Agesi, sir.
0: O ye mu bere.
1: Ya ma ba o sile. Number
0: 3 ibere eleketa o ti ti ada ba e patewo fun ra yin mo e gboro mo gba are keta fun egbe Central Council of Ibadan Indigenous ki lo ko won
1: ni mo sa
0: e mo
1: beni sa
0: o da tori ijo mi oloye asiwaju olabode amo o awon ni are keta fun egbe Central Council of Ibadan Indigenous yo da fun yin ojo ni ti e se won hello lanti lanti asiwaju abayomi arise kola lati ile ogbogba ogbogba gbe yawo fajo bi ajagunjeun ojo ni ti yin e fe mu bere se fe mu bere ni abe ni eki mi won ti lo hello
2: ma n gbo mo oke
0: lanti lanti
2: ẹkun eto
0: olorun ni o
2: orupo mi ni tawil abasa lati elepo madan
0: lati elepo nle ibadan
2: be ni baba
0: o ye fe mu bere
2: bere le ka
0: ibere le ka run ayi be ko
2: ben
0: ipele meji ni won fi njo olubadan le ibadan igun otun je igun balogun je se n gbo mi sa
2: gbo yin ba
0: akaso melo ni nbe ni igun otun akaso melo ni nbe ni igun balogun
2: igun otun
0: akaso melo ni
2: 23
0: ni nbe ni igun otun o da 22 ni o hello
2: rambo moke
3: lanti lanti
2: oruko temi ni akita baba ti
0: akebo lati sebo o ye mo bere
2: bere kejo
0: ibere ele kejo e fara balẹ gbọ daada o abi oye nbo lagbo leyin number 1
2: olukutan
0: ile olukutan ni fokokon ah olorun seun iya lode ladun tan oye kan mi iya lode ibadan ni won eleke lo la won
2: iya lode ladun tan
0: oye kan mi
2: ẹlẹ́ẹ̀kẹrìnlá
0: ẹlẹ́ẹ̀kẹrìnlá ni yóò dà fún yín ọdún wo ni wọ́n bọ́ bẹ̀.
2: wọ́n bọ́ bẹ̀ ní ọdún
0: 2019. kí lẹ pé ó kọ yín.
2: Akintayo Babatunde.
0: Akintayo Babatunde ibi lẹ́pàá gbólé yín.
2: Olúkútọ́.
0: ọ̀dà Akintayo Babatunde bá nǹkan lẹ̀ ẹ pè mí lẹ́yìn ètò yín. ẹ bá ń gbọ́ mọ òkè.
3: lanti lanti.
2: hello.
0: Ẹ bá ń gbọ́ mọ òkè.
3: Lanti lanti.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè.
2: Orúkọ mi ni Babatunde láti Mọ̀lété.
0: Babatunde láti Mọ̀lété. Ọmọ agboolé bo ni yín lẹ̀ Ìbàdàn?
2: Ọmọ kọ̀bọ́mọjẹ́ lèmi.
0: Kọ̀bọ́mọjẹ́.
2: Bẹ́ẹ̀ni, ilé Akíngbójú.
0: Ilé Akíngbójú, ó yẹ mú béèrè o.
2: Ìbéèrè Karùn-ún.
0: Ìbéèrè ilé Karùn-ún. Ta ni ààrẹ Karùn-ún fún ẹgbẹ́ CCII?
2: Ààrẹ
0: Karùn-ún. Nígbà tí olóyè Simeon Amọ̀lé wọ́n jẹ́ ààrẹ kìíní, olóyè Tújí Bello ààrẹ kejì, olóyè Bọ̀dé Àmọ́ ààrẹ kẹta, ta wá láàrẹ Karùn-ún.
2: Ìmọ̀ ó pakaso.
0: Olóyè Mustapha Bayo Oyero àwọn ni ààrẹ Karùn-ún fún ẹgbẹ́ CCII. Ẹ lọ́ fi ìdúkọ́ bìkan ni o.
2: Bayo Oyero.
0: Olóyè Bayo Mustafa Oyero. Baba mi nu.
2: Akọle.
0: Agbada awon agbada agba awon agbada daanu. E ba gbo mo ge.
3: Lanti
1: lanti. Lanti
0: lanti.
1: Oluko alelu.
0: Eh baje wale fi joda mu gari. Oju oni yin ti edamu.
1: E ko ni se yin boda ko ni se
0: mi. Alabare lojo mi baba abeji.
1: Emi ni o gbagba mi anti mi ko.
0: Nbe nje nsi mi lorun.
1: Okini gbogbo ko to.
0: Oni oki bi ni o mun. O mun number.
1: E ba follow mi number ni
0: ati. Tell me. Alaba. O lojo ko.
3: Eni eleni.
0: E ba ngbo mo oke.
3: Lanti lanti.
2: Lanti lanti.
0: O ko yin ati bi e tin pe.
2: O ko ati bi yen da lati omi adio. Ati bi yen da kabi adio.
0: Ati bi yen da lati omi adio. E bu bere.
2: Bene. E ku mi number 4.
0: Ibere elekerin ah o so wo yin lo ninu mi o si dun ta ni are kerin fun egbe CCII o so wo CCII lo ni mo to wa ni
2: abi o mi leyin
0: se ki so fun ya bi ma ba temi lo
2: eye se so fun jo mi
0: Oloye Yusuf Akande awon ni are kerin 1997 to 2011 bo ti je lapa benu e ba ngbo mo oke
3: lanti lanti
0: e ba ngbo mo oke
3: lanti lanti
0: o ko yin ati bi e ti npe
2: ah e ni so ni e ni pare
3: ase o ase o
2: oruko temi o yi pada magaji ayo mi de oni moto lati
3: ni moto lati la
0: magaji ayo mi de oni moto
3: lati la lati
0: lati
2: ori ade bi yen
3: ase o ni la la ko
2: ibade oni baje
0: ase ase o eyin no si ni baje nbe
3: lati na o ni baje o
2: mo ma wo kini kan bi gbe kan
0: oya
2: ninu gbogbo ilu to da ju ilu ti kan be ma nto ibade je number 1
0: bo se ri nu
3: be ni
2: mo gbe ise kan nipa loba loba ni ilu baje o ti ni eto to ba je pe ti eto si ni baba ah ko ba lagbara die ṣùgbọ́n nígbà tí ẹ ti ṣètò ìdájọ́ ń gbọ́ dáadáa yẹn ó ti ní ètò mo wá kí gbogbo àwọn bábá àwọn lọ́bàlọ́bà ìpàdé ní ìpàdé o
0: àṣẹ o
3: àṣẹ
2: ẹnìkan tí a wà ní parẹ́ à ń wò pàdé à ń jẹ oúnjẹ à ń jáde ìpàdé gbogbo àgbáyé ìpàdé ìpàdé o
0: àmì ọlọ́run
2: má gbàgbé lè ní ẹ̀ ní làlàkẹ́ ní
0: ojú òní yé tì ojú òní yé tì ẹ̀ ní
3: ìdààmú
0: ẹ bá ń gbọ́ mọ òkè
3: lanti lanti
0: naam
1: ìyá ìjẹ̀bú ni
0: ah ẹ̀wẹ̀ sọ ọmọ alárẹ̀
3: ẹ sọ o
1: ìgbàgbọ́ àbẹ́sẹ̀ gbàgbọ́ ìfọgbà yẹn gbogbo ìgbàgbọ́ àṣẹ ìdágbára
3: náà àṣẹ yẹn àṣẹ ìdùnmọ̀ àṣẹ o
1: tí ẹ̀ ní ìṣàn kò ní wà láwọn ní ti bí iṣẹ́ ìpà
3: dágbára
1: náà
3: àṣẹ
1: o
3: àṣẹ o
1: àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o
3: àṣẹ
1: o
0: àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ
3: o àṣẹ
0: o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ
3: o àṣẹ o
0: àṣẹ o àṣẹ
3: o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o
0: àṣẹ o àṣẹ o àṣẹ fún ẹ ẹ bá ń gbọ́ mọ òkè
3: lanti lanti
0: ẹ bá ń gbọ́ mọ òkè
3: lanti lanti
1: olùkọ́ òní kéde kú yín
3: fún àṣà òní àtẹ̀yìn náà
0: o
3: àtẹ̀yìn
1: náà o àbájẹ̀ṣà òní kéde kú yín
3: àmì o àmì àtẹ̀yìn náà o
1: àmì ìjọba gẹlú ìkankan ní yìí ò ní parẹ́ mọ́ wa lọ́wọ́
0: àmì ọlọ́run
1: olùkọ́ tèmi ni kò fóṣì
0: láti
1: mú mi
0: ìgbà tẹ̀ mọ̀ ní ojú òní tì yín àwọn tèmi tipẹ́tipẹ́ nù ẹ̀lọ́ ẹ bá ń gbọ́ mọ òkè
3: àdáwọ̀
1: orúkọ mi ni Abdulaziz Ọlámilékan.
0: Adarúgbó wo.
1: Àmì láti gẹ́gẹ́ ni Ọmọbìnrin Abọ́sẹ̀ ní Ìbàdàn.
0: Láti gẹ́gẹ́ ilé Abọ́sẹ̀ ilé Ìbàdàn.
3: Gẹ́gẹ́ ọlọ́pàá
1: ni.
0: Oya.
1: Gẹ́gẹ́ ọlọ́gẹ̀dẹ̀.
3: Ojida.
0: Oya ẹ mú béèrè.
1: Ẹ fún mi number 7.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀keje ẹ farabalẹ̀ gbọ́ o.
1: Okay sir.
0: Ọjọ́ Jimọ̀ Alhaji Olúbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: A máa ń ṣe nǹkan láàárọ̀ ọjọ́ Jimọ̀ gangan nílé ẹni Olúbàdàn bá kàn. Kí la máa ń ṣe?
1: Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń lọ ṣe ètò kan náà máa ń lọ ṣe níbẹ̀. Wọ́n á ṣàdúrà, wọ́n á dẹ̀ ṣe gbogbo everything.
0: A máa ń ṣe nǹkan kankan tó pé kèése kéèyàn kankan mọ̀. A máa ń ṣe kí ni?
1: baba.
0: Se n so fun yin.
1: E so fun mi.
0: Nile Olubadan ti o ba gba Adenjo Jimo. Abi oye yin.
1: Beni.
0: Iban mokanre logun ni won yin nbe laago merin daji. Iban mokanre logun 21 ni won ko ji laaro ti won gbau. Awon kun to tokun ite je isun ni won yin abi oye yin. Ni o ba bi awa na do ye ni ra wa. Awa

0: oye ma di sa ona kan si
1: ok e be mu number e dakun ni suru na ah hello lanti lanti
0: bo
1: e mu
0: number
1: ibere ele kenin 16 lemu 50
0: beni
1: oya e ma gbo o iyalode ladun tan oye kan mi an iyalode wa le ibadan loni sugbon ko to kan won iyalode aminetu abiodun won je ko to kan iyalode aminetu abiodun ta lo oko je iyalode won ma ni alade ni iyalode won ma ni alade ni iyalode won ma ni alade ni e se mo dupe o e se won ah
2: imale ota o le se mi awon ota re o le se mi taliu adedu
1: e ba n gbo mo oke
3: lanti lanti
1: o ko yin o
4: láti worodo ni adédayo ni bí ìbẹ̀rẹ̀ fún
1: yín láti worodo alàgbà adédayo
4: bí ìbẹ̀rẹ̀ fún yín
1: àmì ọ̀
4: àmì àmì ọ̀ máa fún fún yín
1: àmì ọ̀
4: àtẹyìn tẹ jẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ó bíbi gbígbà
1: ọ̀ àmì ọ̀ lọ́wọ́
4: ọba wa nílẹ̀ ìbàdàn ọlọ́run tó fẹ́ wọn ó gbìn
1: àmì ọ̀
3: àmì
4: ikú ṣẹ̀gbọ́n ọlọ́run máa bá yín ṣe
1: àmì ọ̀
4: amen
1: thank so much we are grateful ẹ ṣeun ayi te n pe si number mi imo mo n to se o ati gbe nira bayi o mi mo n to se o ba se n gbiyanju ka gbe to olubadan of texas omo won le oloso osin le ibadan mu kiyan mo n to se phone o hang ni o o hang ni o e ba gbo mo oke
3: lanti lanti
1: to odo yin be lo ti re o
5: e ba gbo mo oke
1: lanti lanti
5: olùkọ alelu
1: bàbá mi
5: nǹkan ò ní sọkọ ní sẹmi ẹ
3: àmì àṣẹwò àmì àṣẹwò
5: mo kí wá kábíyèsí láàfin àjíǹde ó máa jẹ o
1: àkànmọ ń gbọ ọmọ olùkọ alelu
5: ẹni àkànlére àárẹmi bàbá lò pọ ẹni wọn mú kò ní gbogbo ya o lájọ lónìí bá jẹ o àbáṣe làbájọ wọn ni mo ní kí ni ẹ pé
1: o ẹ bá ń gbọ ọmọ òkè ẹ bá ń gbọ ọmọ òkè àlàó sì lè
6: lantí lantí
1: ó
6: fájọbí olútayọ
1: fájọbí olútayọ
6: bẹẹni
1: látàdúgbòwò
6: gangansi bàárà
1: bàárà nú ewé
6: bàárà bàárà round about
1: bí ìgbà bá lọ ọ̀nà airport kọ́hún
6: ọ̀nà airport gan ni airport road gan la ń gbé bẹ́ẹ̀
1: orí yín ò ní dàrú
6: àmì jésù
1: ẹyin bọ́lá gbolé yín ìbàdàn
6: agbo alàdé ni ilé alàdé
1: ilé
6: abinupagun
1: abinupagun àwọn ọmọ sẹgógádé rè é.
6: èmi mọ sọtọ náà mọgàjì mi wọn lọdọ yín jọ
1: sí. ojú òní tì yín ojú òní óyẹ mú bèrè pàápàá.
6: ìbéèrè kẹjọ.
1: ìbéèrè kẹjọ ìyálòde wúrọ lẹẹsán ọdún wo sọdún wo ni ẹ fi tukọ ọlẹ ìbàdàn gẹgẹ bí ìyálòde.
6: ìmọ̀.
1: 1975 to 1985. ẹlọ fẹ dúkọ bì kan o
6: ẹ ṣeun
1: ẹ bá ń gbọ mọ kí
3: lanti lanti
7: orúkọ tèmi ni yekin ọlaniyan
1: yekin
3: ọlaniyan
1: ọlaniyan látàdúgbòwò
7: láti ọrẹ méjì agungun
1: nílẹ ìbàdàn níbo la gbolé ọdọ yín gan
7: agbolé olúwo
1: níbo ló wà
7: after ọdọ ọsùn
1: kí lẹ pé
7: after odò ọsùn
1: after odò ọsùn ká tó dé bo
7: ká tó dé òkè dada
1: after odò ọsùn ká tó mọ ogun dada
7: ká tó mọ
1: ọya
7: ìbéèrè kẹtàlá
1: ìbéèrè kẹtàlá à ń jẹ mọ́gàjì ilẹ̀ ìbàdàn
7: bẹ́ẹ̀ni
1: kí la fi mọ̀ pa jẹ mọ́gàjì lágbolé kan
7: ẹ

0: tàbí ńlá bàtà bàtà dé.
1: Múra di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: ti tẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al Imam Jebel and Talk.
0: Fifin
1: bákan náà aṣọ ìrám ti wà nílẹ̀ bìbà
0: fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
1: àti Umra.
0: Àtúnbáni gba hotel
1: láwọn 3-4-5-star hotel.
0: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
1: nílùú Mọ́gà àti Màdínà.
0: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe sìhárà
1: nílùú Mọ́gà
0: tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al Imam Travel and Talk
0: lórí ìtàkùn

Alárìmọdé yìí, Àbọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: 7.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa Olùṣọ́ àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hì.
2: Àkòrí ọ̀rọ̀ tí ní ni àdúrà fún ìgbésókè.
1: Àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa Olùṣọ́ àgùntàn Aísáyà Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹ̀hì fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbúù àti ìgbé àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
3: John 5:1, mo ti ẹ̀ fẹ́ pé kó tiẹ̀ wá bá mi kà láti ìbẹ̀rẹ̀.
4: John 5:1 down what?
5: Lẹ́yìn nǹkan wọ̀nyí.
6: Àjọ àwọn Júù kan kò. Jésù sì gòkè lọ sí Jerusalem. Adágún omi kan sì wà ní Jerusalemu.
3: Adágún omi kan wà ní Jerusalem.
6: Létí ibodè àgùntàn.
3: Bẹ́ẹ̀ni.
6: Tí a ń pè ní Bethesda.
3: Àwọn àgùntàn pọ̀ níbẹ̀. Àwọn àgùntàn wà níbẹ̀.
4: We have a lot of ships.
3: Àgùntàn pọ̀ lérí àbẹ̀ torí ẹ̀ náà pè ní ibodè àgùntàn.
4: Near the ship gates.
6: Tí ó ní ìloro márùn-ún.
3: Ó ní ìloro márùn-ún.
6: Nínú wọ̀nyí lé ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí.
3: Bẹ́ẹ̀ni.
6: Àwọn afọ́jú.
3: Bẹ́ẹ̀ni.
6: Arọ.
3: Bẹ́ẹ̀ni.
6: Àti àwọn gbígbẹ.
3: Bẹ́ẹ̀ni.
6: Wọ́n sì ń dúró de ríru omi.
3: Ẹ̀kan ni o lọ́dún kan.
4: Once a year it happens.
3: Once in a year. And you could imagine irú ẹ̀rọ tó máa ní kan wà. Báwo lọkùnrin yìí ṣe fẹ́ ráyè.
6: Nítorí áńgẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà.
3: Áńgẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà.
6: A sì máa ru omi.
3: A máa ru omi.
6: Lẹ́yìn ìgbà tí a bá ti ru omi náà tán.
3: Tá a bá ti ru omi náà tán.
6: Ẹnikẹ́ni tí ó bá kọ́wọ́ inú rẹ̀.
3: Ẹni bá kọ́kọ́ wọ.
4: The first person that gained entrance.
3: Wá wọ ìjàkadì.
4: You can say the survival of the fittest.
3: Wá wọ báwo lọkùnrin ṣe máa lè ráyè.
4: How will this man make attempts successfully to gain entrance to this pool?
6: Adìẹ alára dídá nínú àrùn karùn tí ó ní.
3: Ọkùnrin yìí kan wọ̀rọ̀ náà ni.
4: This man was helpless.
3: Èrò ti pọ̀ jù.
4: The crowd was something.
3: Èrò tó dàdún tó ń bọ̀.
4: Once you miss it one year, you have to wait for another year.
6: Ọkùnrin kan sì wà níbẹ̀.
3: Ọkùnrin kan wà létí adágún náà.
6: Ẹni tí ó wà ní àìlera ní ọdún 38.
3: 38 years ló ti ń ṣàìsàn.
4: Ọdún 38 years he has been down.
6: Bí Jésù ti rí i ní
3: ìdìbúlẹ̀.
6: Tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
6: Ó wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lárada bí.
3: Ṣé o fẹ́ ká mú ẹ lárada?
4: You want to get well?
6: Abìnrin náà dá a lóhùn wípé.
3: Ọgbẹ́ni.
6: Èmi kò lé ẹni.
4: Teacher.
6: Tí ì bá gbé mi sínú adágún.
4: I want to help me to the pool.
6: Nígbà tí a bá ń ru omi náà.
3: Gbọ̀n bá rọ ẹ̀kan ṣo dẹni lọ́dún.
4: When the water is stirred once a year.
6: Bẹ́ẹ̀ni bá ti ń bọ̀ wá.
3: Ti ń bá lọ pé mo. Èrò ti pọ̀jù.
4: Trying to get in because of the huge crowd.
3: Èrò ti pọ̀jù.
4: Because of the huge crowd.
6: Ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú omi.
3: Àwọn ẹlòmíràn ti
4: pọ̀jù. Someone else go down ahead of me.
6: Jésù wí fún pé.
4: Jesus asking.
3: Dìde.
4: Get up.
6: Gbé àkété rẹ. Kí o sì máa rìn.
3: Dìde.
4: Pick up.
6: Dìde. Bí àkété rẹ kí o sì.
3: Bẹ́ẹ̀ àkété ẹ kọ́ máa rìn.
4: Pick up your mat and walk.
6: Lójú kan náà.
3: Lójú kan náà.
6: A sì mú ọkùnrin náà lárada.
3: A sì mú ọkùnrin náà lárada.
6: Ó sì gbé àkété rẹ. Ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi.
3: Ó wá jẹ́ Sunday.
4: And it was on a Saturday.
3: Orípọ̀tì pẹ́. Ọjọ́ kan ṣáló máa jọ kan lọ́rọ̀ ẹ.
4: One day shall be one day concerning your matter.
3: Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọkùnrin.
4: Ditto this is your.
3: Ọkùnrin ọ̀wá wọn gbọ́ ọjọ́ yẹn pé.
4: And that man never knew that day was his own day.
3: Kọ̀mọ̀pọ̀ Ọlọ́run rọnú nípa tòun.
4: He never knew God was thinking about him.
3: Tiwọ náà ọmọ̀pọ̀ Ọlọ́run rọnú nípa tiẹ̀.
4: Ditto your humble self.
3: Mo ń lọ gbàdúrà fún ẹ. Lọ́rùkọ Jésù. Ní ọrùkọ Jésù. Ní ọrùkọ Jésù. Ọlọ́run kankan ṣe tán fi ń pẹ́ gbọ́gbọ́ ìdílé tó ń bẹ lọ́rùn àti láyé. iwo ton so pa awon orun soro gbo olorun awon ofurufu n fi se owo re so kale wa loruko re won ni gbogbo ekoko ma wo la ton be larun ton be laye ton be ni sale ile ki gbogbo awon ma jo pe Jesus Christ lo luwa fo go olorun baba olorun oro nipa se re lati da un gbogbo a ko le da nkankan leyin re na gbogbo ta da o ninu re ni iye wa iye na ni mole ara aye mole na mole laarun okukokun na le bori re awon eyan tojo gore gede igbo won dide e dide fu ko gba kete re ko se ma ni toro se be fun alarun 38 years asa ni di ko to je ibe yen lo wari mo eni to lorun lowo o se je be yen lo wari mo eni to je gbogbo awon egbe n seun re ko le seun re o se je be yen lo wari mo se ko wa ba wa lara mo ni se ko wa ba oro wa mo ni ohun na lese bi ti wa o ma jo wa o regede lojoko bo se n wo ran sare di gbogbo aye n seun re ma ja waye wa woro mo ohun ta ta ilese to ba nkan je to ni ko joko soju kan soko ma si ran lowo to wa ran lowo ti to da be ni pa olorun o gbo okoko gbo ani ko dide amen gbe akete amen ko ma ri amen iran lowo to ri tele tọ́ṣọ̀ wọn fún ẹ kọlùwà gbẹdìdẹ kọlùwà gbẹdìdẹ jẹ́sọ̀ ìrànlọ́wọ́ aláìní bàbá ọlọ́run ò ní ìrànlọ́wọ́ tẹ́ ìbá ràn ún lọ́wọ́ ẹbí tọ̀hún ní òun kàn ní náà ni wọn ò ràn ún lọ́wọ́ ẹ̀ẹ́dàn bá ràn ẹ̀ lọ́wọ́ ọmọdé ọmọ ti dẹ́ sí ẹ lọ́rùn báyìí ọlọ́run gbọ́rọ̀ wá rọ bọ̀rọ̀ wa rò ó rí pé àjọkò rẹ̀ gẹ̀dẹ̀ ó rí pé a ti pẹ́ wọn ló ti pẹ́ ọ̀rọ̀ ẹ ti pẹ́ àkà ìmọye nǹkan tọ́lọ́run ṣe fún ẹ tí wọ́n ti wẹ́ẹ̀sì dànù wọ́n wẹ́ẹ̀sì ẹ sọnù ṣé wọ́n ajá bí wọ́n ṣe rí ìlọ́ṣẹ ẹ kó rí ṣé bọ́ ṣe rí ìlóye ẹ kó rí ní ọkọ̀ tí blessing tọ́lọ́run fún ẹ láyé ẹ ṣé bọ́ yẹ kó ṣe rí rẹ̀ orílẹ̀ ayé wọ́n dálù àjọkọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ dìde kọ́ sí máa rìn tálọ́ máa sọ pé ọlọ́run ò fẹ́ràn o tálọ́ máa sọ pé ó kórìíra o tó bá kórìíra ṣé aṣọ tó wà lọ́rùn ọkùnrin yìí ṣé ìyẹn tẹ̀ tó kí jésù ló dúró tì í kájọ́ bọ̀ sí bọ́ sí ìwọ tó tẹ̀ tó tẹ̀ tó gbá aṣọ tó dára sọ́rùn ẹni tí ò tẹ̀ gbá aṣọ tó dára sọ́rùn ni wọ́n jókòó tì í tó takú tì í lọ́rùn ọjà ó sọ̀rọ̀ ẹnu ẹ̀ kò sọ pé pẹnu ẹ mọ ọmọ ní kò ọkọ dìde kí ló tún wéré gbé rárá o ọjọ ọjọ ọrọ ọjọ ẹnu ẹ inú wa náà kún ọrọ wà nú ẹ tó fẹ sọ àní kò dìde kò máa rìn ẹjọ wọ lọdún fẹ máa rò báyìí ṣe bọ́n ti bá ẹ rọ gbogbo ẹjọ ṣe bọ́ ló ràn lọ́wọ́ ni tí ì bá rọ ẹ lọ́wọ́ ṣe báwọn ará ilé lọ ṣe ẹ bẹ báwọn lọ fọwọ́ bọ̀ gọ́ ẹ báwọn lọ wẹ́ẹ̀sì gbogbo nǹkan tọ́lọ́run ṣe dúkìá ayé tó wẹ́ẹ̀sì ẹ sọnù tó wá da ẹ ságbada àdánwò tó wọn ní kò jókòó sójú kan ṣo. gbogbo àwọn tó ti sọ pé ò lè dìde inú ilé yìí tí wọ́n rọ̀ pé wọ́n ti bàjẹ́ lójú ara wọn kó tó a máa wọ̀ ẹ lókèlókè ẹ nígbà tó ọkùnrin ìbá padà délé kí ni wọ́n máa wé inú ilé wọn. rírọ̀ ní tẹniyàn ṣíṣ ọlọ́lọ́wọ́ arọ́nugbọ́n àdá sọ pé kì yóò rí bẹ́ẹ̀ èyí tí wọ́n rọ̀ nípa ẹ̀ tí wọ́n rọ̀ pé bóyá ò lè lọ síwájú mọ́ yìí ní ìṣojú wọn báyìí ló ṣe máa tẹ̀síwájú ṣùgbọ́n tí wọ́n bá dẹ̀ sọ pé kò ní ìṣojú wọn kọ́ lu àkọ́mú wọn kúrò hallelujah ó ti dàgbà tẹni tí ń ṣẹun rẹ ó ti tọ́ ṣẹun rẹ tọ́ba lẹ́yìn pé òun rẹ tọ́ ṣe ló bára yẹ nu Ọlọ́run a ṣe ìdájọ́ òun. Ẹni yọ ẹlẹ́nu yẹn. Ẹni sọ pé ọ̀lẹ̀ ṣe òun rẹ ní. Tẹ́yìn ọ̀gán bá sọ pé òtún lè tẹ̀síwájú kọ ìtòjọ́ kọ rẹ́gẹ́dẹ́ ní ẹ̀jì wọ yóò rí ìdájọ́ ẹ̀. Ọlọ́run a ṣe ìdájọ́ ẹ̀. Ọlọ́run a ṣe ìdájọ́ ẹ̀. Ọlọ́run a ṣe ìdájọ́ ẹ̀. Ẹnikẹ́ni yóò ń kó jẹ́. Ọlọ́run tó wọ ọkùnrin yìí sàn má ṣàì wá ìlera ọmọ rẹ sọ. Olúwa wo wọ́n sọ. Olúwa wo wọ́n sọ. Àìkò tẹ̀síwájú tí gbogbo ayé ń ṣe ohun rẹ tí wọn lè ṣe báyé ṣe ń ṣe yìí báyàn ṣe ń ṣe yìí bí kílásímẹ́tì ṣe ń ṣe yìí àìsàn ni olúwa wo wọ́n sàn. Wọ́n tẹ̀ ti ṣe rí o ṣe ni wọ́n gbà lọ́wọ́ wọn o wọn ni kọ́ máa fohun rẹ pìtàn. Orúkọ Jésù ẹ dìde ẹgbẹ́ àkété kẹsì máa rìn. Gbogbo ẹrẹ yín tó lọ ọba tó mú ikọ lọ sán ni padà lórúkọ Jésù kó lùwà dá padà. Lórúkọ Jésù kó lùwà dá padà. Ó ní nígbà tó lùwà mú ikọ lọ sán ni padà wá dàbẹ̀ ní ńláàlà. Lórúkọ Jésù ìkólọ rẹ kọlọ́run mú padà. Gbogbo ẹrẹ ẹtọ́ ti lọ lórúkọ Jésù kó máa tọ̀ ẹ wá. Aláàánú ọ̀run ọ̀lọ́wọ́ lórúkọ Jésù kó lùwà gbé dìde fún ẹ. Ó gbé dìde fún ẹ. Ó gbé dìde fún ẹ. Ẹni máa wọ ẹ ṣùṣù báyìí tó máa ṣàánú ẹ wàá bá pàdé. Wàá bá láàánú pàdé. Wàá rí aláàánú. Gbàdúrà. Ògo ni Fọlọ́run lókè. Adúlọ pé o ti gbọ́. Jésù olúwa wa.
0: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 torí àbísọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmì.

adájọ́ tó ń ṣe ipò kárí ètò ọrọ̀ ajé àti àkóyawọ́ àjọ serap náà ni wọ́n ti rọ àwọn tó jẹ́ olùdíje fún ipò ààrẹ tó tóbi 19 láti kéde àwọn dúkìá àti àwọn owó ilé tí wọ́n ní ní àsùnwọ̀n ṣáájú ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́dún 2027 níbẹ̀ náà jẹ́ pé àjọ serap náà ló ṣe kéde ọ̀hún nínú lẹ́tà àpilẹ̀kọ kan ilé tí wọ́n kọ sí àjọ inec ilé tí wọ́n ti rọ̀ wọ́n wípé àwọn tí yóò mọ díje dupò ọ̀hún òun náà ni kí wọ́n rí pé wọ́n kéde àwọn dúkìá wọn ilé tí wọ́n ní àti àwọn tó jẹ́ aya wọn tàbí ọkọ wọn àti àwọn ọmọ wọn ilé tí wọn kò tí ì níyàwó tàbí ní ọmọ ní ọkọ ilé tó jẹ́ pé ọjọ́ ìwọ̀n bẹ lábẹ́ ọdún 22 ṣáájú ètò ìdìbò ọ̀hún nínú lẹ́tà ọ̀hún ilé tí wọ́n kọ jáde láti ọwọ́ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olùdarí fún àjọ ọ̀hún ẹ ti ṣe Kọ́láwọlé Olúwadàrẹ níbi tó ti fi lẹ́tà ọ̀hún léde tó sì jẹ́ pé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ náà ló fi lẹ́tà ọ̀hún jáde ní ọdún ilé ìtì àwọ̀ yìí àjọ serap náà ló tún wá ń rọ àwọn tó jẹ́ olùdíje ọ̀hún láti ní ìwà àkóyawọ́ ilé tí yóò lè jẹ́ kí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n ní ìgbàgbọ́ ilé ìtàn gbọngbọ́n ni wọn náà lọ ọ̀hún náà ni wọ́n ṣàlàyé síta wípé kò sí nínú ìwé òfin kankan wípé kí wọ́n kéde àwọn dúkìá wọn ṣáájú ètò ìdìbò ọ̀hún ṣùgbọ́n tó jẹ́ pé ìwé òfin fi ààyè ìwà àkóyawọ́ sílẹ̀ eléyìí tó jẹ́ pé òun sì rọ̀ wọ́n wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ikọ̀ ọmọ ológun ti ọwọ́ kẹrin eléyìí tó jẹ́ pé ó tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti láǹfààní láti dóòlà àwọn tó ń bẹ ní àkàtà àwọn ajínigbé eléyìí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti gúúsù ti ìwọ̀ oòrùn ti esan eléyìí tó jẹ́ pé ọwọ́ ba ọ̀kan lára àwọn ajínigbé ọ̀hún tí wọ́n sì ń balẹ̀ ní ìpínlẹ̀ ti edo ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olùdarí fún ẹ̀ka ti ìròyìn àti ìkànsí aráàlú fún ti iléeṣẹ́ ọmọ ológun ti ọwọ́ kẹrin ẹni tí ń ṣe kennedy ọmọnìyàwó òun náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde lónìí ti ṣe ọjọ́ ìsinmi ibi tí ó ti ṣàlàyé wípé àwọn tó ń bẹ lákàtà ọ̀hún ẹni tí ń ṣe lọ́kì ẹgbẹ́kì ẹni 50 ọdún eléyìí ni wọ́n jí gbé nínú oko rẹ̀ eléyìí tó ṣe pé wọ́n sì ti bèrè owó eléyìí tó tó 1,000,000 owó náírà níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé pẹ̀lú iṣẹ́ ìtọpinpin ọ̀hún àti owó eléyìí tí àwọn ajínigbé ọ̀hún fẹ́ gbà òun náà ni ikọ̀ ọ̀hún náà ni ó mú balẹ̀ níbi tí ó ti fẹ́ gbé owó eléyìí tí wọ́n gbà òní kété tí wọ́n mú balẹ̀ òun náà ló jẹ́ pé àwọn tó jẹ èyí tó kù nínú àwọn ikọ̀ wọn òun náà ni wọ́n sá kàbàkàbà tí wọ́n sì kúrò níbùba wọn kó tó di pé ọwọ́ tún tẹ̀ wọ́n rán níbẹ̀ náà ni wọ́n sọ di mímọ̀ báyìí pé àwọn láǹfààní láti dóòlà arákùnrin ọ̀hún lọ́kì àti owó eléyìí tó tó 1,000,000 owó náírà eléyìí tí wọ́n bèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí owó eléyìí tí wọ́n san láti lè bá fi ọ̀gbẹ́ni lọ́kì sílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti kogi òun náà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí wípé àwọn ti ṣetán láti wá àwọn kan eléyìí tí wọ́n ní wọ́n jí gbé ní agbègbè ti òpópónà ti ọ̀kẹ́ni lọ sí aochi ẹni tó jẹ́ abẹnusọ ti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ti kogi ẹni tí ṣe asp salisu afusa òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ báyìí pé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìkọ̀nà ogun òun náà ni àwọn ṣetán láti wọnú ju ọ̀hún lọ àti láti rí pé àwọn mú àwọn tó ń wà lábẹ́ ọ̀hún jáde pàápàá jùlọ láti rí pé àwọn dóòlà àwọn tí wọ́n ti jí gbé wọn ni pẹ̀lú àwọn tí wọ́n láǹfààní láti kẹfìn ní àwọn bùbá eléyìí tí wọ́n wọ̀ lọ nínú ju ọ̀hún òun náà ni àwọn nǹkan ìdáná àti àwọn káàdì ìdánimọ̀ ti iléeṣẹ́ ọmọ ológun eléyìí tó jẹ́ ti òfegè àti àwọn aṣọ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ọmọ ológun eléyìí tí wọ́n láǹfààní láti kẹfìn ní bùbá wọn òun ni báyìí ló wá jẹ́ pé àwọn tí wọ́n ká mọ́bẹ̀ òun náà ni wọ́n ti na pápá bọ̀ra tó sì jẹ́ pé kò tí sí àǹfààní kankan tàbí ìròyìn kankan tó fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti láǹfààní láti dóòlà ẹnikẹ́ni nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìròyìn ìta àgbáyé ló ń lè ṣètì ìgbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè
ti kede ilu ofaro ni apa ti iworun torilede ti Canada latari ina ile ti o besile to je pogun logo awon eyan oni oni won ti sa sala fun emi won ina ohun ile to dara po mo afefe ona ni o besile ibi to je pe agbegbe ohun ni British Columbia oni oni ohun na ni o fowo mu danu ade pe ijoba orilede ohun ti won salaye bayi pe awon to le ni agbegbe ohun ona ni ki won kuro nbe leyin osoka atari to de pe iko ile ti o je itori si isele pa jawiri ona ni won ti wa ni agbegbe ohun lati pe won pa ina ohun ku finfin lakotan iroyin ti ile idaraya iko ti agbabolu ti orile ti iko agbabolu ti Real Madrid ona ni won ti kedun pelu molebi ti Lionel Messi to je ojina agbabolu ohun latari bi o se padanu baba re George Messi ni ojo eti ni Rosario leni odun meji dini adoni nibe ni gbe iroyin ohun ti won fi lede na ni pe baba Messi ona ni dabere fun aye yi ndide ago mewa asale ni ile iwosan nibe ti o tin gba itoju leyin aisan ile ti o tin ba fira ikede ohun lo ko wa ni lati ko agbabolu ile ti Lionel Messi ti o ti gbabolu fun gba to nbe ni iwe iko agbabolu ti Neverhood Boys ile ti nbe ile ide ti Argentina lohun won ti won kedun bayi pelu molebi Lionel Messi papa julo pelu ojina agbabolu ohun bi o se padanu baba re ni rakoko ile ta wa yi aini akojopo royin ta agbaye fun ti ronle ti toni sibokin to mo lo egbo ran koko ile ti osu yo lekan si ajo sera apulo ti ro tinubu atiku ati obi lati kede ohun alumo ni won ile to je dukia won ati owo ile itumo ni ninu asuwon saju eto dibo ile ti o nbo iko mogun lewa ona ni won ti lanfani lati dola awon eyan kan ile ti won kan won akata awon ajinibe ni ipinle edo to se pe mu okan lara awon ajinibe ohun bale latari ina ile to be sile ni agbegbe ti British Columbia lorilede Canada ijoba orilede ohun naa ni won ti kede ilu ofaro latari ina ohun to darapo mo afefe to be sile ni agbegbe ohun iko agbabolu ti Real Madrid naa ni won ti kedun bayi ti won si ranse ikini kedun si Lionel Messi latari bi o se padanu baba re won ni akojopo iroyin ti agbaye fun ti ere lati toni fun okanjokan iroyin ile ti o le ta koso jade ele kan si wa lori itakun ti agbaye wa pelu tona www.langiluofm.com abike dina po mo anori kan bandara ti x wa pelu tona langiluofm 967 bakana lori ti facebook wa pelu tona langiluofm 96.7 today olawo lolotu royin pelu olawo ibukun oluwa olagunju Martini Salao lo ti royin aku isimi oni wa siku afere yi ese tengbo wa.

0: ǹjẹ́ ń wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnlẹ̀ lẹ́ka ètò ìlera bí? Bọ̀mi Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbọ̀n tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBT yìí fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sá ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé. Àyè sí sílẹ̀ fáwọn ètò bí Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, Obewude, ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bí Community Health Extension Workers, Shield, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bí Junior Community Health Extension Workers, JCHIL. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ìbàdàn College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúrúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
7: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
6: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.

0: E ku dede asiko ni gbogbo ite tin gbo mi kakiri agbaye. Oruko mi ni Apostle Paul Oluwadamilare Kola Wole lati ni Greater Works Revival Evangelical Church. Lose bi meji seyin mo bere akori oro kan ti mo pe ni How to Overcome in the World That is Filled with the Habitation of Christ. Bi a se le segun ninu aye to kun fofo fun ibugbe ika ko to di pe mo tesi waju ele ka gbo ikede.
1: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì tún rúra rẹ lágbára, tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3, Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́fàlà Afia Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé, tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311. Ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. Rántí pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
0: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jesu, ni orúkọ Jesu, ayérayé Ọlọ́run ìyanu. Mo tún ti dé láti bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ lónìí. Mo gbàdúrà pé ọ̀rọ̀ tí wọn yóò gbọ́ kò ní takò wọn ní ọjọ́ ìdájọ́. Mo gbàdúrà pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ lónìí kò jáde kò ṣíde lẹ́yìn rẹ kí gbogbo ogun àti ọpẹ́ àti ọlá jẹ́ ti Jesu Kristi Olúwa wa. Àmì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo bẹ̀rẹ̀ àkórí ọ̀rọ̀ kan tí mo pè ní bí a ṣe lè ṣẹ́gun nínú ayé tó kún fọ́fọ́ fún ibùgbé ìkà. Mo sọ ìtàn ráńpẹ́ nípa Ezekiah ọba àti Senakeribu ọba Assyria. Mo sọ fún wa nípa bí Ezekiah ṣe borí ogun tí Senakeribu ọba Assyria tó bẹ̀tì Ọlọ́run ó ṣẹ́gun fún. Mo wá tún wá sọ ní ọ̀sẹ̀ tó kọjá nípa àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìtàn yìí àti nínú ìgbésí ayé Ezekiah ọba. Mo sọ kókó bíi mẹ́fà fún wa, ṣùgbọ́n lónìí màá tún tẹ̀síwájú nípa àwọn ẹ̀kọ́ tá a lè tún rí kọ́ nínú ìtàn yìí. Torí pé Bíbélì jẹ́ ìwé tó kún fún oríṣiríṣi ẹ̀kọ́, ó kún fún oríṣiríṣi ìtàn tó jẹ́ pé ó lè kọ́ wa lẹ́kọ̀ọ́. Tá a bá lè lo àwọn ẹ̀kọ́ yẹn, ó máa ṣe wá láǹfààní gidi gan. Kakò má kà gẹ́gẹ́ bíi pé à ń ka story. Nínú story yẹn náà, a tún lè gbé ara wa, a lè gbé ayé wa sínú story yẹn, ká mú àwọn ẹ̀kọ́ kan jáde tàbí míì tá a ṣe wá láǹfààní. Ẹlẹ́ẹ̀keje ni wípé Ezekiah hated oppression. That was why he rebelled against the king of Assyria and did not serve him. Ezekiah kórira ìfìyàjẹni. Èyí ló fà á tó fi ṣọ̀tẹ̀ sí ọba Assyria, kò sì jẹ́ kí ó mú òun lẹ́rú. Ìwọ tó ń gbọ́ nìyẹn. Ṣé o kórira nǹkan tó ń pè ní oppression? Àbò láìkẹ́. O gbọ́dọ̀ jẹun tó kórira ìfìyàjẹni. O gbọ́dọ̀ gba èṣù kó máa fìyà jẹ. Nǹkan tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yẹn, má kàn rò pé bóyá Ọlọ́run hé tiẹ, Ọlọ́run ò hé tiẹ, Ọlọ́run fẹ́ràn gbogbo wa. Má wò pé migraine tó wà lórí ẹ̀yìn, ẹ̀fọ́rí túlu tó mọ ẹ̀yìn pé Ọlọ́run fi ń pọ́nìṣẹ̀ ni, Ọlọ́run kì í fi nǹkan burúkú pọ́nìṣẹ̀ yàn. That is oppression. O gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ sí nǹkan yẹn, o gbọ́dọ̀ rebel against that particular thing. Gbogbo nǹkan tó ń là kọjá tí kò dáa, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu yẹn, o gbọ́dọ̀ rebel against ẹ̀. Gbogbo nǹkan tó mọ̀ pé ó ń pa ẹ́ lára, o gbọ́dọ̀ faramọ́, má faramọ́ nǹkan burúkú. O gbọ́dọ̀ rebel against ẹ̀. You must rebel against everything that is negative against your life. You must rebel against it. Nǹkan tó bá ti mọ̀ pé kíní yóò dáa tó ń ṣẹlẹ̀ sí ẹ àbí tó ń ṣẹlẹ̀ sí ìdílé ẹ, o gbọ́dọ̀ rebel against ẹ̀. Nǹkan tó bá ti mọ̀ pé kò dáa, bí Ezekiah ọba bó ṣe ṣọ̀tẹ̀ sí ìwà ìkà tí ọba Senakeribu tó ń wù, wọn náà gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ sí gbogbo àwọn nǹkan tó bá fẹ́. Mi ní kò ṣọ̀tẹ̀ sí èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. O ò lówó lọ́wọ́, o ò lè jẹun, àìsàn ó fa agbára ẹ ṣe ibùgbé. You have to rebel against those things. Nínú ẹbí tó wà, àwọn èèyàn ń kú, o gbọ́dọ̀ rebel against ẹ. Gbogbo nǹkan tó bá ti mọ̀ pé kò dáa, you must rebel against it. Èṣù ló ń gbógun ti àwọn ọmọ Ọlọ́run. Ẹ̀mí èṣù ló ń gbénu Senakeribu tó fi jẹ́ pé wọ́n oppress gbogbo àwọn orílẹ̀-èdè tó dẹ̀ ń kó wọn lẹ́rú. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run pé kí èṣù máa mọ ẹlẹ́rú kó máa fìyà jẹ. O gbọ́dọ̀ rebel against it. Ẹlẹ́ẹ̀kẹjọ òun ni pé Ezekiah was a valiant warrior that does not allow enemies to overcome him. Ezekiah jẹ́ akínkanjú ológun tí kò fi ààyè gba àwọn ọ̀tá láti borí òun. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ jẹ́ akínkanjú, o gbọ́dọ̀ ní ìgboyà tó jẹ́ pé nínú Ọlọ́run àwọn Yorùbá bọ̀, wọ́n ní pé ó ní ohun tó dún ọ̀yà jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó máa ṣe nígbà ẹnu sọlọ́dẹ. O gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé o kún fún nǹkan tí ìwọ gan jẹ nípa, o gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé o ń gbàdúrà tó jẹ́ pé ìwọ gan súnmọ́ Ọlọ́run, o ti ní nǹkan kan nínú ọkàn ẹ, kó jẹ́ tó gbóyà tó gbójú gbóyà o gbọdọ̀ máa bẹ̀rù ẹlòmíì wà tó jẹ́ pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ báyìí àti máa bẹ̀rù tó bá gbọ́ 13 words àwọn ọ̀rọ̀ ìdúkokò tó bá ti gbé báyìí lẹ́rù máa bá òun nílò láti bẹ̀rù ìwọ náà kẹ́kọ̀ọ́ lára Ezekiah Ọba ìgbà tó ń bọ̀ ìfún ìgbàjọ́ tí Sennacherib tó gba gbogbo ìlú olódi ní Júdà ẹ̀rù máa bá ó tún jáde sí ni ó ní kí ló fẹ́ gan ó tún fún ní gòdó fún ní sliver kó tó di pé ó lọ ìgbà kejì tó tún gbọ́ ẹ̀rù bá rárá ó tún ránṣẹ́ sí wòlíì ni pé ẹ máa fàdúrà ràn gbogbo àwa tó kù yìí tó kù nílùú ìran lọ́wọ́ ẹ̀kẹta tí Sennacherib tó tún dúnkokò mọ́ orílẹ̀-èdè Júdà lẹ́tà ìdúnkokò ẹ̀ ó tún mú lọ sílé Ọlọ́run ẹ̀rù bá ó gbọ́dọ̀ jẹ́ akin kanjú èmi ò mọ nǹkan tó ń là kọjá lọ́wọ́ báyìí má wò pé ìṣòro yẹn máa borí ẹ má wò bẹ́ẹ̀ rí i pé wà á borí ìṣòro bó ti wù kó le tó wà á borí ẹ gbogbo nǹkan tó ń ṣe fún ìgbà díẹ̀ ni o it's not forever o gbọ́dọ̀ gbójú bóyá pé àìsàn yìí ò ní borí ẹsẹ̀ o gbọ́dọ̀ give up má give up má sáré sọ pé bó ṣe máa ṣe nǹkan tó bá máa ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ nǹkan burúkú kì í ṣe ìpín ẹ you must rebel you must be valiant you know o gbọ́dọ̀ jẹ́ akínkanjú gẹ́gẹ́ bí Ezekiah ṣe jẹ́ akínkanjú ẹlẹ́ẹ̀kẹsàn ni pé Ezekiah was a man of prayer Ezekiah jẹ́ aládùúrà mo fẹ́ bèrè lọ́wọ́ àwọn tó ń gbọ́ mi ṣaládùúrà ni o gbọ́dọ̀ jẹ́ tó ń gbàdúrà bíbélì sọ ó ní pé ayé yìí ó kún fún oríṣiríṣi òkùnkùn ìwọ ọmọ ìmúlẹ̀ niwọ àdúrà ló lè fi borí o àdúrà ayé agbára la wà ṣó ń gbọ́ mi tó bá fẹ́ gbénú ayé yìí o gbọ́dọ̀ jẹ́ alágbára nínú olúwa báwo ló ṣe lágbára nínú olúwa o ní pé kó máa gbàdúrà o gbọ́dọ̀ jẹ́ tó ń gbàdúrà ti máa ń sọ pé kó máa gbàdúrà kì í ṣàdúrà 1 minute o kì í ṣàdúrà 2 minutes àní pé kó máa gbàdúrà kó jẹ́ pé òun gbàdúrà 3 hours ó dàbí 3 minutes òun gbàdúrà 5 hours àdúrà 5 hours dàbí 5 minutes òun gbàdúrà wákàtí mẹ́wàá ó dàbí ìṣẹ́jú 5 òun làdúrà o kì í ṣàdúrà tẹ́wọ́ èèyàn akọ́sáré gbà ní 2 minutes ó ti lọ àdúrà tẹ́wọ́n tárì téèyàn máa súnmọ́ téèyàn máa wà níwájú olúwa tíwa máa gbàdúrà tíwa máa ra wẹ́ẹ̀bẹ̀ sí ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ aládùúrà o gbọ́dọ̀ gbóná nínú àdúrà o gbọ́dọ̀ jẹ́ aládùúrà aládùúrà ló lè ṣẹ́gun ayé yìí mo fẹ́ kó kún fàdúrà tó yẹ pé ò kì í gbàdúrà tẹ́lẹ̀ àsìkò rèé kò bẹ ọlọ́run pé kó da iná àdúrà padà sínú ayé ẹ̀ kò bẹ̀rẹ̀ sí ní gbàdúrà bó ṣe yẹ kó máa gbà. Ẹlẹ́ẹ̀kẹwàá ni pé Ezekiah believed God's prophet. Ezekiah gba wòlíì Ọlọ́run gbọ́ tí máa ń sọ nípa wòlíì Ọlọ́run mò ń sọ nípa ìránṣẹ́ Ọlọ́run ọ̀dọ́ gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí à ń gbọ́ oríṣiríṣi nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run pé wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n ń ṣèkòkò bàbá àṣàsùn ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé kò sí àwọn wòlíì Ọlọ́run tàbí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé wọ́n ń gbègbè ayé wà mímọ́ tó jẹ́ pé wọ́n ń sọ mímọ́ wọ́n ń hùwà mímọ́ ẹ má jẹ́ ká categorize everybody pé they are the same àwọn wòlíì Ọlọ́run ṣì wà àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣì wà tó jẹ́ pé wọn ò mú nǹkan míì mọ́ olúwa tó jẹ́ pé wọ́n ń ṣe ìfẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ jìnà sí ẹ̀ṣẹ̀ o gbọ́dọ̀ gba pastor ẹ gbọ́ I'm talking about your pastor you have to believe your pastor that is how to succeed in life má wò pé o lè dá ṣe Ọlọ́run ló fi wọ́n ṣe adarí you have to believe them torí pé nípa sẹ́mi gbà wọ́n gbọ́ òun ló fi lè rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu mi ni kò má gbọ́ ọlọ́run gbọ́ o gbọ́ ọlọ́run gbọ́ ṣùgbọ́n tún gba àwọn wòlíì ẹ̀ gbọ́ nǹkan tí bèèlè sọ nìyẹn ẹlẹ́ẹ̀kọkànlá 11:1 the word of assurance of victory came from prophet Isaiah to king Ezekiah and the people of Judah ọ̀rọ̀ ìdánilójú ìṣẹ́gun jáde lẹ́nu wòlíì Isaiah sí Ezekiah àti àwọn ará ilẹ̀ Judah ẹ̀yin náà wò nígbàtí ọ̀rọ̀ ìdánilójú ìṣẹ́gun ó jáde ọ̀rọ̀ àṣẹ wà lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run tòótọ́ tí wọ́n ń gbé inú wà mímọ́ tí wọ́n ò mú nǹkan míì mọ́ ọlọ́run tí wọ́n ò foríbalẹ̀ fún baálì míì sọ ń pa àwọn wòlíì baálì o àwọn ìránṣẹ́ ọlọ́run gidi tí wọ́n ò mú nǹkan míì mọ́ ọlọ́run jẹ́ pé ọlọ́run ni wọ́n ń sìn lọ́jọ́ ayé wọn àwọn eléyìí tí mò ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run wà lẹ́nu wọn wọ́n ní ọ̀rọ̀ ìdánilójú ìṣẹ́gun lẹ́nu wọn ó gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ you have to believe them ẹlẹ́ẹ̀kejì lára ni pé the Lord fought for King Ezekiah and God sent an angel to kill 185,000 mighty warriors in the camp of Assyria ọlọ́run jà fún Ezekiah ó sì rán angẹ́lì láti pa àwọn 185,000 Assyrian soldiers wọ́n dẹ̀ kú fífín torí pé ọlọ́run wà pẹ̀lú wọn ni kí ni nǹkan tó tún wá ṣẹlẹ̀ síwájú sí o ni wípé Sennacherib ó gbọ́rọ̀ ogun ó padà sí orílẹ̀-èdè ẹ̀ ní Nineve ìgbà tó padà ó wọlé òrìṣà ẹ̀ ibi tó ti wà nílé òrìṣà àwọn ọmọ ẹ̀ náà fi dàpá ọmọ náà ká lè ṣe kú pọká ẹ̀wọ̀n bọ́ọ̀lù ń ṣe jà fún Ezekiah wọn ò jà nínú ilé ọlọ́run ló jà fún wọn tó ń gbọ́ mi bóyá àwọn alágbára tí wọ́n yẹ ká bóyá wọ́n ti wò wọ́n ti ń dúnkokò mọ́ ẹ wípé àwọn máa rẹ́yìn wọn ò lè rẹ́yìn àwọn kọ́nà dá ẹ àwọn kọ́nà dá ẹ ọlọ́run ló dá ẹ wàá borí wọn bó ṣe ń gbọ̀rọ̀ mo ní pé gbogbo ọ̀tá tó yẹ ká tán ní pé ò ní ṣeré láyé bí ọba Ezekiah àti àwọn ọmọ ilẹ̀ Júdà bí wọ́n ṣe borí ogun Sennacherib wàá borí ogun ọlọ́run tó jẹ́ pé ó máa ń ṣẹ́gun aṣẹ́gun fún ẹ lórúkọ Jésù ogun tó ń là kọjá lọ́wọ́ báyìí kò ní gbé ẹ̀mí bẹ́ẹ̀ ni kò rí o ti rí bẹ́ẹ̀ ọlọ́run tó ń jà fáwọn ọmọ Júdà báyìí á tún jà fún wọn náà o dẹ̀ rí bákan náà mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí lónìí mo gbàdúrà pé ẹ ò dẹ̀ lábùkù fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gba Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa àti olùgbàláyé mo fẹ́ kẹ́ ẹ sún mọ́ mi ẹ máa wí tẹ̀lé mi Jésù Olúwa wa mo ti gbọ́rọ̀ lónìí ẹlẹ́ṣẹ̀ ni mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí fa ìwé ẹ̀ṣẹ̀ ni ya yọ orúkọ mi kúrò nínú ikú kí o sì kọ orúkọ mi sínú ìwé yìí jésù olúwa mo ṣílẹ̀kùn ọkàn mi fún wọnú ayé mi mo gbà ọ́ lónìí gẹ́gẹ́ bí olúwa tolúbalà mi ní ìjọba rẹ má jẹ́ kí wọ́n fi mi ṣàwárí ní ìjọba rẹ kàmíyẹ àmì gbogbo ẹ̀yin aláìsàn mo fẹ́ kẹ́ ẹ gbọ́wọ́lé rédíò yín mi ìfẹ́ mo orúkọ táìsàn yẹn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́wọ́lé rédíò yín ìwọ arákùnrin tó gbọ́wọ́lé rédíò yẹn ìwọ arábìnrin tó gbọ́wọ́lé rédíò yẹn ìwọ ọmọdé ìwọ àgbàlagbà tó gbọ́wọ́lé rédíò yẹn mi ìfẹ́ mo orúkọ táìsàn yẹn jẹ́ mo pàṣẹ ni bíbélì sọ ni pé ní orúkọ Jésù ni kí gbogbo máa wọlé mo pàṣẹ ìwọ àìsàn jáde nínú àgọ́ ara arákùnrin ìwọ àìsàn jáde nínú àgọ́ ara arábìnrin ó yá gba ìwòsàn gbogbo èdè Ọlọ́run já lónìí ó máa rọ lálàáfíà àtú ọsílẹ̀ àdá èdè yẹn lórúkọ Jésù ó yá gba ìwòsàn bẹ́ẹ̀ ni kórí ó ti rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá mi bẹ̀rẹ̀ ètò yìí mo gbàdúrà pé lórúkọ Jésù etí tẹ fi ń gbọ́ ọ̀rọ̀ kò ní di lórúkọ Jésù mo gbàdúrà pé gbogbo àdáwọ́lé yín kó yọrí sí rere ẹ tẹ̀síwájú ẹ ní dèrò ẹ̀yìn lórúkọ Jésù gbogbo ẹ gbà lẹ́tà ayọ̀ lórúkọ Jésù yes àrídúnlẹ̀ jẹ́ lórúkọ Jésù ẹ ò ní di rádaràdà bẹ́ẹ̀ ni kórí ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa àmì mi mọ́rú ogun tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí mi mọ́rú àwọn ọ̀tá lé mádẹ́yìn tí wọ́n láwọn ò ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù pé gbogbo ọ̀tá lé mádẹ́yìn tí wọ́n láwọn ò ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ pé àfi tán bá bẹ dékòtò lórúkọ Jésù ìmọ̀ wọn ò ní jọ gbogbo ìmọ̀ èṣù gbogbo ìmọ̀ àwọn ọ̀tá gbogbo àwọn tí wọ́n yẹ ká àwọn ọ̀tá tí wọ́n yẹ ká tán ní pé o ní ṣe rí tán ní pé kò máa fò kò máa nìṣó gbójú ajá lórúkọ Jésù ojú ẹ̀ ò ní ja ìmọ̀ ọ̀tá ò ní ṣe lórí ẹ̀ gbogbo lẹ́tà ibi tí wọ́n táwọn ọ̀tá kọ sí ẹ̀ lórúkọ Jésù ọ̀run ká gbogbo lẹ́tà yẹn jóná lórúkọ Jésù tabárò tabárò ibi tán mórúkọ ẹ lọ fún ibi lórúkọ Jésù mo ní pé ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ

0: bá ìgbàrúgbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Lagiliwa FM 96.7.

0: Ètò yìí màmá kájágbẹ́. Ètò
1: yìí màmá pínmírín.
0: Ẹgún ẹlẹ́gùn sí ìyá àbèjì. Ètò yìí màmá.
1: Ẹ̀wá bá wà sí ẹ̀wá.
0: Láìdè làárẹ̀ dùn. Ètò yìí màmá
1: kájágbẹ́.
0: Ẹ̀wá bá wà sí.
1: Sàmárì tèwé tàgbà. Ẹ̀wá bá wà sí.
0: Odile ìyá àbèjì. Odile ẹlẹ́gùn.
1: Wọ́n ló fẹ́ fún Dẹ́rù Ráwọ́lù.
0: Yọ́gbà wọ́lù. Yálà rúrú náà pọ̀. Alájì Kàbírù Jàlá Rúrú. Kìí sàlájì Kàbírù Jàlá Rúrú nìkan ní fún Láwọ́dù.
1: Àmì ìlú fẹ́ fún. Torí ọmọ ẹyin ojú ètèrè ló bá ti ẹ̀sìn rí mi ní géètì ní àárọ̀ yìí. Bábo olúpo mo ní Bábo olúpo ń bẹ ní bẹ́ẹ̀rì àrèmọ.
0: Bàbá ti gbéjọba lẹ̀. Ó tó jẹ́ bí ó ti jọ
1: mẹ́rin.
0: Wọ́n àkàrà tí ṣe sàárọ̀ fún ọ ni.
1: Àbẹ́ àárọ̀ ti. À ń fọkàn sí.
0: Ọkàn lẹ́bi ń sè.
1: A ní lẹ́nu pariwo.
0: Bàbá gangan. Wọ́n ti ẹ̀ ní bàbá ránṣẹ́ wa. Pípé ẹ máa jẹ káàkan kan o.
1: Wọ́n níbi táwọn wà kò ti dáa bá.
0: Pípé ẹni ẹbí pa ní jáka o.
1: Lẹ́yìn ẹ̀sìn sọ́gàn ìsọ́tàsọ́gàn ni pé kódà wọ́n náà gbọ́n mẹ́ka náà.
0: Ó sì ń dábàá. Kí wàá lò ní.
1: Ẹyin ṣe ti gbọ́ ti ọ̀rẹ́ rẹ mu ní léwu nínú àwọn ọ̀rẹ́ rẹ. Bùkọ́lá Olúbọ̀dé ọ̀rẹ́ mi ni. Ajé Ìgbéràmọ́ ni ọ̀rẹ́ mi ni. Ẹyin Táílà lẹ́yìn ìfẹ̀dápọ̀ ọ̀rẹ́ mi ni. Alága Tàfíkì ọ̀rẹ́ mi ni.
0: Kẹ́ni àwa ìwé wà nínú
1: rẹ̀. Wọ́n ti kó flyer lọ́wọ́ ìwé program.
0: Òun náà ni mo ní ọba mi tẹ.
1: Ọba ni gbùdúgbà ọ̀fẹ́ àwọ́dù àwọn èèyàn o. But mo wá rò pé inú ọkọ̀ tí wọ́n fún mi ibi tó ṣe àwọn obìnrin kò mọ̀ sókọ̀ tí yín ń bẹ.
0: Ìwé fún ọkọ̀ rẹ sí o kò sókọ̀ rẹ ń bẹ̀ mú tọ̀. Àwọ́dù la pe. Wọ́n yẹ̀ láwọ́dù wọ́n àfọkọ olúpo sí torí kẹ́ni. Èlò náà ń gbà lóṣù tí mo máa fọkàn rẹ ní àwọ́dù.
1: Ebi ìmọrírì ni àwọ́dù ń gbígbà ó ṣe dogbo
0: olúkọ. Ewé ni ìmọrírì ìwà rẹ ni ìwà tá a bá rí téèyàn ń wù. Ìwà tá a bá rí téèyàn ń wù la fi bá.
1: Mo mọ̀ rúgbó.
0: Kódà inú àwọn tí ẹ ń fọ̀ ní àwọ́dù Alhaji Gboyega là wà.
1: Iyẹn burú afọ́jà.
0: Iyẹn burú wọn ń sọ̀rọ̀. Tọ́mọ̀ pé pìrìsẹ́ńtà ni wọ́n. Alhaji Ọlálọ́mí Àmàlẹ́ ẹni tí ohun tó ti pẹ́ jù tó sì jẹ́ àgbà tí ò tí ìyẹn jẹ́ ìjọ títí ń ṣètò.
1: Tí ò fi dọ́kan kúrò láfẹ́fẹ́.
0: Kò kúrò láfẹ́fẹ́. Kọ́mọ láfi ọlá àyà.
1: Ọ̀rẹ́ mi.
0: Aláwádà láfún òun. Aláwádà sọ̀rọ̀sọ̀rọ̀.

0: ba fe fun lawo odu fun mo
1: eh comrade nkan segun salam
0: ah fun lawo odu awon ro awon ni ta fe fun lawo odu ko awon joko olu ti
1: olu oje omo sakiti wewe omo alasa ogbaro
0: maganji
1: ile adesun
0: alesun loje yo gba wo
1: yo gba wo odu eh comrade segun salam olofun
0: ko ko mo
1: ati ati egbo temi to fun
0: bo ya to ba di next time a fo continue si gomena gomena pele oyo won pa wo
1: abiodun makinde
0: be ni alaji waike abas won gba wo odu eh alaji bale akilapa alaji bale sado akilapa yo gba wo odu
1: magaji ile konko
0: magaji ile eleko alaji mokore yo gba wodu
1: segun salam npe
0: ko le gba wodu ati fun next year ni a n wo gbogbo awon ta ba fun la en ti o
1: awon to ni se re le fe fun la word so won ni se re kan
0: lo won ni se re ati o ru wo gidi gbe le la fun la wodu pẹ̀lú iṣẹ́ tí ẹ ti ṣe iwájú.
1: Awọ́ọ̀dù ẹ ṣe torí owó ìmọrírì iṣẹ́ takuntakun ni ìtumọ̀ awọ́ọ̀dù jórí ó pé irú ọmọ tí ń fọlẹ̀ níbi ìṣe irú ẹ kíróko ẹ ti jẹ́.
0: Nebo Nemasalasi.
1: Irú ọ̀tọ̀ yẹ kéèyàn fún láwọ́ọ̀dù àwọn tí ń gbẹ́lẹ̀ mọ́sásí àwọn tí ń fọ àgé àwọn tí ń fọ léètọ̀ àwọn tí ń gbẹ́lẹ̀.
0: Ẹ bára rẹ dá sọ́run lẹ́bi ẹ ṣe ń fóyàn láwọ́ọ̀dù nu.
1: Ẹ dákun ẹ
0: wọ́ àwọn lójú ọjà
1: ogunugba
0: ètò ètò wa jáwó
1: gan àwọn tí ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì
0: ètò ètò jáwó
1: ọlọ́run ló sì bẹ́ẹ̀
0: wọ́n tó ló tó lójú ọjà
1: àá dèbẹ́ bó ṣe
0: ọ̀dà náà ọ̀yá
1: ọ̀yá bí alọ gbérù mi.
2: fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
3: ẹ jẹ́ àfẹ́gbọ́ agbára ìgbà yẹn lọ́gbọ́n yá ní ìgbà sùn kájọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. nípasẹ̀ ìpè wòlíì daniel amọ̀wálá ní méjì jẹ́bi. anu 31 days covenant fasting and revival. àkórí ìtọ́dún yìí. ọ̀nà àbáyọ sí ohun gbogbo. ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó tó pẹ́. àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà. nípasẹ̀
4: gaga
5: ganusi
4: gbogbo ọ̀yà nípínlẹ̀ lọ́dún ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní ganusi abba mixture àgbà ògùn amárasọjí káfọ́gidi ewé àtẹ́gbọ́ ṣe yọ̀ lọ́tínú ganusi baraba wo dẹ̀gbẹ̀rẹ̀ tó ń gùnfẹ̀ nítẹ̀lẹ́tẹ̀lẹ́ ganusi abba mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kẹríkẹrá kasi lori okele gẹdẹgẹdẹ ara fifọ danu mara fuye ganusi abba mixture lagbade fun o bara ni ogota odun to tun gba made ni yawo lara re tun ta kutukutu irufẹ ganusi abba mixture nlo gbelura ganusi abba mixture o tun wa kaakiri ile itaja ogun ati lagbeni karikari a si n wa alagbata jakejado ilẹ nigeria ganusi abba mixture faskeni nigeria enterprises lo ṣe idojukọ nnpc filling station lẹgbẹ bridge olonkemi lagos ibadan expressway nbada lo wa telephone 08081689617 08081689617 ganusi lo kara o takebe
5: gagaga
6: ganusi
7: jẹ́ ẹ ti gbọ́.
8: pékinni.
7: wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra token.
8: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
7: pẹ̀lú ìlànà iRecharge. lójú ẹsẹ̀ ni o.
8: báwo la ṣe lè máa lo iRecharge.
7: ẹ dánlóòdù iRecharge app ní app store tàbí play store yín. ẹ sí iRecharge app yín. ẹ tẹ nọmba mítà sórí ẹ. láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. tàbí kẹ tẹ *6606*1#. kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní sẹ́jọ́ àyà. bẹ́ẹ̀ni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àṣùwọ̀n kan ṣoṣo. bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ.
8: lẹ́gbàá IBEDC token yín.
9: ẹ kàn sí www.

0: Congratulations, oh, it done happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naija to celebrate independence, make you too join Golden take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm, and you fit stake multiple times. Because the more we stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira, or 50,000 naira. Make you enter one category. No dilemma. With any amount, go Golden Chance Lotto stand. Shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vote. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still trada for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still be.
1: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yìí. Lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe. Tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi. Ó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé. Tẹ́ lè fi ṣẹ̀bùn. Fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀. Kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender. Garage ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
2: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
1: Back to school items. Souvenir bags. High quality stainless pots. The doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape oduduwa building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
3: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Ladilu FM 96.7.
6: So, ori eto yin eto wa, eto okejegbe o na la wa. Oga wa Femi Ogunemi Ologun. Ma wo wa kete kete.
7: Omo won leleru.
6: Bakan
7: ni. Alowo abaja mo sa lowo la mo kan.
6: Magaji. Jẹ̀mínì ìyájọ́ pọ̀ jù. Mọ́gàjì ilé akoto.
7: Bàbá nù. Jẹ̀rọ gàdá fi
6: jẹ̀rọ.
7: Jagun ilé akoto ló pe.
6: Dẹ́bùtì ló jókòó yìí. Èmi ń dẹ́bùtì jagun. Lọ bèrè.
7: Ǹgbọ́.
6: Dẹ́bùtì.
7: Wọ́n lò ní àwọn tí ń bọ̀.
6: Níbo.
7: Tó yẹ fún láwọ́ọ̀dù. Wọ́n ló tún gbowó lọ́wọ́. Wọ́n yìí fàwọ́ọ̀dù gbowó.
6: A lọ sọ bẹ́ẹ̀. Ọ mọ̀ pé
7: iṣẹ́ ládá a mọ rírì yín.
6: Ọ mọ̀ pé ìta fẹ́ gbé fún wọn yẹn. Àbí ọmọ
7: kíni
6: ọmọ tá gbé fún wọn.
7: Pákó
6: kíni pàtẹ owó la fi se tẹ́ǹtì tí wọ́n jókòó sí owó la ìyá.
7: Ibi wo ló ṣètò eléyìí fún ara rẹ̀.
6: Owó la fi gbà oúnjẹ kódà àwọn tí wọ́n gbà wọ́ọ̀dù kálukú ni ó ṣe ń jẹ wá tí wọ́n gbé sí. Àwọn ògbó oúnjẹ wa o. A fẹ́ fún aláwọ̀ ọ̀dùn nípa pé wọ́n ṣiṣẹ́ ẹ.
7: Ogudugba àwọn tí ń gbálẹ̀ mọ́ṣáṣí. Àwọn tí ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì àwọn tí ń fọ àgé. Sẹ́ńtẹ̀lì nkankan ńjọ́ làwọn ó gbèrè tiẹ̀ lọ́wọ́ aráàlú.
6: Tó ṣẹlẹ̀ ni pé a kọ̀nsídà tiwọn náà ṣùgbọ́n kì í ṣe ní ìsìn. Ẹ sọ pé n tó jẹ
7: mọ́ lórí. Àwọn tẹ́lẹ̀ fún láwọ̀ ọdún ẹ gbowó lọ wọn.
6: Ara àwọn ò fún wọn cash. Wọ́n fún wa ní kódà gan-an ní jọ́nà wọ́n gbọ́dọ̀ kérò wá. Torí àwọn èrò tí wọ́n ó kó wà. A wọ gbogbo àwọn tá a fẹ́ ṣe níṣẹ́ tọ́lọ́run. ba fi sise olorun
7: ise olorun ni pe fe fun lawodu
6: gbogbo awon ta fe se ni se eto olorun an gbodo kiru wa
7: edekun eyan ara ile an fun ni lawodu sise laada ni
6: tori sise laada ebi daada ti won se na la fi fe fun lawodu
7: ebi ti je baba fun yan lawodu loke won tun fowo ti ni ni million meji boye nba I want to have OON, OFR, CFR, GCFR.
6: Don't you know the way?
7: Kikan
6: ma iru le le tori ko le rowo ko le rowo award fi le gan iru me iru le le rowo award fi le
7: eyan ara le edakun ki le ri si
6: ka ka fun bi eyan meji
7: o lo gudugba so kale
6: o ye eyan kan loko ta fun laye eh egbo se ita fe se se ko boju mu
7: ko boju mu
6: ka fun eyan la award ba ni won sanwo a de gba tent eh
7: Oh 9123 7086 75 Talo ambe Jamene kan Kama rene Hello
6: Hello Ekale
2: Ekale
6: Yes sir
7: Ekale sir Oko yi
2: Ekale Adi Ola di Adi
7: To
6: Adi ema
2: Abali oja
7: Ekbabo oni Adi Orore o
2: Ogunuga
6: Baba ame
2: E baba ti de yo Oma oma Oma Oma Oma
7: Oda, eseun. Eya fe nikan laye si.
6: Leye nikan. Amo dagbere ni. Hello.
7: Hello.
6: Hello.
7: Ato.
6: Hello.
7: Anole. Ja ma ba ti lo.
6: Eh, oda. Boya to ba
7: ti
6: jo mejo.
7: Ebo ti mu de.
6: Ai ti mu de ti.
7: Mm, dajo di jo
6: mejo. Aseun, aseun ko leto ko awon
7: eyan. Dajo di jo mejo.
6: Eh, o ko segun so mure segun salamu si nbe o.
7: Tefili Bamso leye
6: to nu. Ape mi si ori 080-3821-5909. Oun ayo lasun, okokan laji, ani dimo ayibiri, o daro.

kínyìnpín ẹ̀ka lẹ́ bí tẹ́ ti láǹfààní láti máa gbọ́n mi lórí ètò onítèmi lẹ́wà lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026 ṣe dáadáa ni mo bá yín ọkọ àtàárọ̀ ẹ tí mo pẹ́ tẹ́ bá ti gbọ́ mi báyìí àti wà lórí ètò yín nìyẹn ètò orílẹ̀ tẹ́ ti ń retí tẹ́ ti ń dúró dè lórí ètò onítèmi àdẹ̀kù afẹ́rẹ́ yìí

0: O kí ká bọ̀ sórí ètò ní tèmi. Ètò ẹ̀ tí ń dúró dé yìí. Ní ètò ní tèmi. Ní ìkànnì ti lágẹ̀ ló FM 96.7.
1: Ìpínlẹ̀ fẹ́ wá lórí òdòdó ló wá. Ìwọ máa ń
0: bá
1: ìwọ máa wá.
0: Ń gbá. Ẹ ti mọ̀ pé lórí ètò ìbò tó ní ṣe pẹ̀lú ìfẹ́ la máa ń gbé yẹ̀wò. Láàrin olólùfẹ́ méjì. Ibi tí ó jẹ́ pé àwọn ọ̀rọ̀ ilé tó jẹ́ pé máa mú everything kó wà smooth. Àwọn ń gbé yẹ̀wò lórí ètò yìí. Bẹ́ẹ̀ ni olólùfẹ́ ètò yìí ṣe ti wá dúró tọ́ba yẹn tó ra ti wà ní agbára. Lórúkọ olóòtú ètò mi Kenneth Oguejẹ, the K Boogeyman. Lórúkọ àwọn ọkọ̀ mi tí a jọ mú ètò wá lọ́sẹ̀ ọ̀sẹ̀. Lórúkọ Olúwa Fẹ́mi Williams Wilie. Ayọ̀ mi pọ̀ sí.

0: sẹgbọn ti mo sọ ọpọlọpọ ló ti ṣe irú mistake yẹn ọpọlọpọ ti ṣe mistake yẹn tẹ bi wọn wọn ti sọ fún wọn plainly pé ẹbí yìí kò lọ bẹẹ tó mọmí sọ páwọn ò láìkẹ bọ má wọrí mi ò láìkẹ ṣùgbọn má wọrí ṣùgbọn mi ló fẹfẹ most of the time the end of kì í ṣábà kò ṣábà sweet rárá kì í sweet ṣùgbọn ọkọ wọn wà tó yẹ pé wọn fojú yẹn hàn tí wọn fi wọlé but later on tó di pé òun wọn ò tiẹ̀ fẹ́ràn rárá ni kò sí nǹkan tó ṣe wọn ọ̀fẹ́ náà ni kò sí nǹkan tó ṣe wọn ṣó ẹ̀ nílọ. Àwọn kan wá wà tó yẹ pé wọ́n wá hà láàó pressure yẹn kí wọ́n gbé láwọn lórí.
1: Bẹ́lẹ́gọ́ bá ń tán.
0: Bẹ́ẹ̀ làwọn voice note oríṣiríṣi tó ń jáde létà àtàwọn videos nípa tàrábìnrin yẹn. Ṣùgbọ́n àwọn kan wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé pé irú ẹ̀ wọ́n fèsì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣèpù differences wà nínú pé ká sọ pé obìnrin yìí ó jẹ́ nǹkan tí ìwà ọ̀dà. Àwọn tó yẹ pé they are very very good. Submissive. Wọ́n tún wà supportive gan ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ wọn rárá náà.

0: ya to mo ya yi
1: ko ba ti to akoko wa ma wonu obirin na lo
0: bele gan ba
1: ni lale mo fe se oju opin yen sile fun lati express in mind the injury
0: ademi oye
1: en te face iru e lo ba wo le se feel
0: o ademi o
1: ki awon kan te face I want and I want kan yi mo ri pe o ma saba sele ju laarin awon to ba je young woman to ba je se igbeyawo from the age of 23 to like 45 to ba tin wo 45 is okay o ati ma di alaya tori mo o ti pe sugbon to ba wa from the age of that 20 something mo 23 marry wo 30 wo 40 most of awon obirin man face nkan e and most of the time te ba wa wo na pe kilo sele kilo fa mari pe is not is something ko sin kan to nothing serious le wa ni akini ako sa wu na ni sugbon opolopo obirin face iru nkan yen o face e inu e o dun o sa n ro fe lo n ro fe lo ko riyan se ae pelu eyi te ti face iru e bawo le se solve se leta se tin si pada right ni abe cut off won ikini eno ma n sele sawon okunrin na but most of the time ko kin se ba po lo da awon okunrin to awon obirin eyi da ma sukun kini mo se fun yin ki le fe kin se jo ma fi kini ko wa lorun o something like that eyin ti ro e ti se bawo le se solve bawo le se feel awon ton ti wo depression tori nkan yin mo ma n sọ fun yin pe bo si nkan to worth ki enikan ko fi yan depression mo ma n sọ fun yin lori eto yi nigba ti di pe nkan ti ga je mi lo e ko ti laye off ni si nkan to worth emi mo ko fe se oju opo yen sile bayi fun awon obirin pe mo ti si lati the last 3 weeks ṣugbọn bi mo fe gba wole loni se nkan kan ikan sa mo pon ko sa won ko sa dislike yin na ni en ba a kun le ba a tun fowo mejeji an kini kun le pa wa that woman discuss it then oni o ti e ti so awon awon to ma lo ra awon beverages won fe se odun awon to ma gbe lo
0: nitori yo lo mi o
1: ba ni eni ta fe aluran ba lo so be o eki je oju opo yen sile bayi kin to wo ni romeo and juliet lale awon romeo and juliet ta lem fe ti wo be tori pe mo ko awon n to se daada wa fun yin ni ile yi ati loke re beni eyin te wa ninu e lowo lowo bayi bawo le se n fi o eyin to de je pe e ti la koja e ti escape e true bawo leyin naa se feel bawo le se solve e se tin si pada so tare ni abe ko abe ge won danu pe ewe ba ti yin lo 09123704506
2: ìyá fi ìyí bí ó kàyà àti láti gbó ọ̀rà
1: láti gbó ọ̀rà ó wù yí kẹ dárúkọ yín àbí ó yá ewu lẹwà nínú ẹ lọ ṣẹyìn ti páàsì ẹ kọjá ni àbí ẹ ṣì wà nínú ẹ lọwọ.
2: Àwọn ti páàsì ẹ kọjá.
1: Ẹ ti páàsì ẹ kọjá kí ló ṣẹlẹ̀ ṣé wàá yín ni ò dá ni àbí wọn ọkàn kórìíra yín náà ni. Gbogbo yẹn kọ́ ti wọn gbéra wọn. Lábala ìyẹn lè má dárúkọ yín mo fáwọn tó mà chọ́ dáadáa tọrọ yìí ẹ tọrọ yóò bá ti tí ò bá ti ṣẹlẹ̀ sí kó má ti pè báyìí. Ẹ̀ló.
2: Ẹ̀ló ẹ̀ka alẹ́.
1: Ẹ̀ló ẹ̀ka alẹ́ mà.
2: Ẹ máa tí mi láti àrọ̀ Mákindé.
1: Ok ọmọ tí ì láti Mákindé náà ok à ń gbọ́ yín.
2: Ṣé ẹ rí ìgbà tí èmi làárò nǹkan bẹ́ẹ̀ kọjá? Mo bẹ̀bẹ̀ mọ bó ṣe ẹ sí ẹ̀ bẹ̀bẹ̀ sí ló ń ṣẹlẹ̀. àbẹ̀bọ̀ báyìí kí ló fa owó pálapàla ọ̀sẹ̀ ẹ̀rí mo push mo push mo push pọ̀ sígbà tí mo rí pé nǹkan tó lè fẹ́ dáhùn mo rírí ni mo bẹ́gi lé láàrin.
1: Ẹ bẹ́gi lẹ́yìn wo lẹ bẹ́gi lé ṣé ẹ bẹ́gi láàrin àwọn ọmọkọ ni àbẹ́ bẹ́gi lé àwọn.
2: Relationship yẹn gangan.
1: Ẹ cut off àti relationship àti everybody ẹ cut wọn off.
2: Àwọn ìkọ́ lóye torí pé mo realize mi pé ẹni tí a fẹ́ àlòrán. Mo rí pé àlòrán ẹgbẹ́ àlọ́ púpọ̀ ń ṣe yẹn kò make sense.
1: Kò make sense sí wọn.
2: Ìjọba.
1: Kò make sense.
2: Ẹ̀kọ́ tẹ̀wé sọ̀nà.
1: Wow.
2: Adara sí mi.
1: Ami ṣeun gan ni. Thank you for sharing your experience. Ṣé wà pé lórí ètò yìí náà láti ní ẹnìkan tó tí Umahe pè wọlé she was crying that day. Umahe ni pé wọ́n wá na àwọn family ọkọ òun yẹn wọ́n wá na òun mọ́lé. And most of àwọn tó bá ń ṣe nǹkan yìí àwọn tẹ́ pàwọn náà ní happy òun ni. Àwọn máa kan rárá máa kan wọ́n. Hello, ẹ máa gboríṣiríṣi lálẹ́ ẹlòmíì máa fi òun títí ẹ sílẹ̀ á fi sílẹ̀ á wá mójútó òun bí ẹ̀gbọ́n wọn ni bóyá àbúrò ni wọ́n máa dì mú báyìí. Hello.
3: Ẹ̀ka lẹ́ Mr. Bakiri.
1: Ẹ̀ka lẹ́sà olùṣọ́.
3: Olùṣọ́ tó kò wọ́ṣọ.
1: Yes, sir.
3: Sísọ yóò kẹ́ àwọn wẹ̀ ẹ̀dẹ̀ reception is the transparent is a bit more lálẹ́ àkókò.
1: Ṣé lórí online? Ṣé lórí online àbí lórí terrestrial?
3: Rédíò ni o. Ẹ máa sọ fáwọn ìjírí ẹ̀ sí.
1: Ok, ẹ ṣeun gan ni.
3: Rédíò ni.
1: Ẹ ṣeun gan, thank you.

0: àbántadé.
1: Mo múra di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní físà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba físà náà
0: pẹ̀lú accommodation ticket.
1: Bó o bá ṣe fẹ́ sí ni o.
0: Máa bọ̀ sí Manland Al-Imam Travel and Tours.
1: Pidgin
0: bákan náà
1: aṣọ ìram tó wà nílẹ̀ bìbà
0: fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
1: àti Umrah.
0: A tún bá ní gba hotel
1: láwọn 3-4-5-star hotel.
0: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
1: nílùú Mọ́gà àti Màdínà.
0: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe sìhárà nílùú Mọ́gà
1: tó jẹ́ pé òun ló ṣe físà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ pẹ̀ sí Manland Al-Imam Travel and Tours
1: lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com
0: telephone 08057522230
1: tàbí 07026862751
0: pẹ̀lú nọ́mbà mẹ́ta wa
1: plus 9665398674
0: a wà ní number 1 Random Plaza Iriakari Estate Oluyole Extension along

0: tete babo no fisi JKJ Builders and Developers Limited. To one odo your road. Aremo Block bus stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Abi 0808-070-1243. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting on your Wednesday 12, this Friday 14th August. Me, Lagumeso, bro. Let me know you from a Bali, go away, Corey. I was sending you your room and Lagbara. We put in the Christ Power Bus Store. I did by Ife by the Express Road. Ipadon, Igu's Association of Ministers. Lucia Batemwe, Iwono, Wagbara. Holy shit, I yo.
1: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
3: Lágilé FM 96.7.
4: Máyì kúrò ìtòlẹ́ tèmi lẹ́tọ̀ pẹ̀lú Mazini Ọmọba.
5: Onítèmi lẹ́tọ̀. Onítèmi pẹ̀lú Mazini Ọmọba.

0912370865. Why are you single? Mm-hmm.

0: kan lesa
1: ẹni
0: tó ń bá mi sọ̀rọ̀ ibi age wo ni
1: mo jẹ́ bóyá bíi
0: 35 years 35 ni àbí
1: bẹ́ẹ̀ni sá
0: ṣe single ni
1: single náà máa pé bùkọ́ mo single ni mi ṣá
0: mi ò rò pé mo lè gbà yín wọlé ẹmọ bínú tó bá ti di single ni mi ṣá yẹn
2: hello
0: orúkọ mi ni martini salah láti lágbélú fm kí lorúkọ yín àrẹ́láǹdìwọ̀n kí lorúkọ títí yín
2: ok láìdé abidin mi
0: kí lẹ pé
2: abidin
0: láìdé wálé àmdìwọ̀n ṣe ẹ mọ ẹni tí mò ń wá ìdẹ́lọ káàmdìwọ̀n àmdìwọ̀n ẹ ti ẹ̀ ní sùúrù ṣe ẹ̀ takà ṣe ẹ̀ wọ́n sáré lọ káàmdìwọ̀n ẹni lẹ́ni àmdìwọ̀n àmdìwọ̀n ṣe ẹ̀ ti jẹrí
2: ẹ̀ ti jẹrí
0: ẹ̀yà gbàwó lẹ́ta
2: mọ́tálálẹ́yìn
0: ẹ̀nà ti jẹ́wò ẹ̀ ti jẹ́ 25,000 naira báyìí o káàṣẹ ṣeun àmì ọlọ́run káàṣẹ máa pè yín tílẹ̀ bá ti mọ́ tẹ́ ṣe máa gbọ́ wọ́n yín congratulations sir ó dàrọ̀ yá ẹni lẹ́ni ó ní àmdìwọ̀n àmdìwọ̀n ọ̀tẹ̀ dárúkọ àmdìwọ̀n àmdìwọ̀n ṣe like spirit ìbàdàn yẹn. ọ̀yẹ́dẹ́ ká lọ báyìí ẹ̀yin tẹ́ jẹ́ single sisters yẹn ó yẹ sún mi báyìí lálẹ́ ṣùgbọ́n ẹ jọ ẹ̀yin tí ẹ bá serious ó ṣe ń gan àmọ́ otp ó ń gbé like yẹn lọ ó ń gbé lọ fà ẹ̀yin tí ẹ bá tí ó bá jẹ́ pé ẹ sì ń gù má wulẹ̀ pè wọlé àbí tẹ́ ẹ serious lálẹ́ yìí ó kọ pé a ṣé kinní ìṣó máa ń rí o ó rí o ẹ̀yin tó dẹ̀dẹ̀ pé bí a ẹ wà nílé òkèrè tẹ́ ń gbọ́n mi lálẹ́ yìí ẹ̀yin náà sún mi báyìí lálẹ́ yìí ẹ̀yin tẹ́ wà nílé òkèrè orílẹ̀-èdè amẹ́ríkà ni united kingdom ni germany ni ilẹ̀ europe ni sún mi báyìí lálẹ́ yìí tẹ́ ń gbọ́n mi tẹ́ jẹ́ single person àbí tẹ́ wo pé bí ẹ single àbí ẹ ti wà complicated tẹ́ wá fẹ́ fún tẹ fẹ fún ìfẹ náà ní chance lẹẹkan sí i ṣùgbọn aṣọ́mọ afẹ́yàn náà ni just come closer adájọ́ yọ̀ wọ́n ti o ti ń warm up báyìí o ti ń warm up. hello.
3: hello ẹ kàlẹ́
0: o.
3: yes
0: sir. ṣé single ni yín sà.
3: bẹ́ẹ̀ni sà.
0: age wo ni yín sà.
3: 40
0: gerege àbò ti lé.
3: kílẹ̀.
0: 40 gerege àbò ti lé.
3: ó lé kan.
0: 41 ni.
3: bẹ́ẹ̀ni.
0: 40 mo fẹ́. 23-40. ẹ jẹ́ ká pinnu láì yẹn ẹ má pè wọnú ti juliet nọmba àti romeo ò lélẹ̀ 09123708675. hello. ẹ̀kan lẹ́sà. samuel láti ìbàdàn. age wo ni mr samuel.
4: 35.
0: ẹ́.
4: 35.
0: ṣé single ni.
4: bẹ́ẹ̀ni sà.
0: why tẹ fi single.
4: the long story sà.
0: long story ẹ má sọ story why tẹ fi single. ẹ má jẹ́ kó long story.
4: mo jẹ breakfast ni.
0: ẹ jẹ breakfast ni.
4: mo ní ìtẹ́lọ́rùn ni ẹni tó gbà lọ gan-an ìyẹn padà jálà díẹ̀ náà dìde ni wọ́n fẹ́ padà.
0: ẹ ti ń fẹ́ ọmọ yẹn tó bí ìgbà wo kó tó fún yín kó tó sáàbù yín breakfast ẹ ti ń fẹ́ fún ìgbà wo kó tó fún yín breakfast.
4: at least a ti tó bẹ́ẹ̀ bí 7 years.
0: 7 good years lẹ fi ń fẹ́ra yín kó tó di pé fún yín breakfast jẹ.
4: ọ̀hún ló fà á tí mo fi mi ṣe mo lọ́kà fún gbogbo obìnrin mi ṣe èyí tó gbìyànjú. mo létà àwọn gbọ́ program mi fi ní interest
0: pẹ̀ fẹ́ try padà. sẹ́yìn tí wàá ṣe tán báyìí.
4: mo jẹ lọ́wọ́ bẹ́ẹ̀.
0: ẹ ṣúọ̀.
4: bẹ́ẹ̀ni sọ.
0: ok àwọn questions ti máa béèrè lọ́wọ́ yín lálẹ́ ìṣẹ́ máa lè dá mi lóhùn báyìí.
4: bẹ́ẹ̀ni sà.
0: Iṣẹ́ wo lẹ ń ṣe?
4: Oníṣẹ́ ọwọ́ ni mí sà.
0: Oníṣẹ́ ọwọ́ ni yín?
4: Bẹ́ẹ̀ni.
0: Iṣẹ́ wo ń ṣe ọwọ́ wo?
4: Kàmí tú kápẹ́ntì wọ̀ pẹ́ntì wọ̀ ọ̀rọ̀ sí iṣẹ́.
0: Ok. Ẹni 35 ni yín?
4: Bẹ́ẹ̀ni sà.
0: Ìlú wo lẹ ti ń pè yìí?
4: Ìbàdàn mọ̀ wá.
0: Ọmọ ìlú wo ni yín? Ọmọ abẹ́ òkúta ni yín. Lálẹ́ ìmú máa wà dìtẹ́ò dáadáa. Ọmọ abẹ́ òkúta ni yín àbí? Ibo lẹ̀ ń gbé?
4: Ìbàdàn ni mò ń gbé sáàdì lódiwọ̀n ni mò ń gbé sáàdì lódiwọ̀n.
0: Ìbàdàn lẹ ṣáà ń gbé àbí?
4: Nìbàdàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Ìbàdàn.
0: Ok. So irú Juliet wo lẹ fẹ́ pàdé? Irú obìnrin wo lẹ fẹ́ pàdé lórí ètò? Irú Juliet wo ló wù yín láti pàdé?
4: Ẹni tó ti nídìí ẹlẹ́tàn serious minded tó ti ṣetán for
0: serious minded tó ṣetán fẹ̀lú serious relationship
4: tó ṣetán.
0: Ẹyin ṣetán tẹ ṣe wà ẹlẹ́sìn wo ni?
4: Mo ṣetán.
0: Ẹlẹ́sìn wo ni?
4: Christian ni mi.

0: come on. Ede come on.
1: Okay.
0: And to wa online by la wa. And to ba wa online by. To be serious. Number ti Juliet lele if I want Juliet e ba pe si number yen. Only 0814249106 Hello.
2: Ekale.
0: Che Juliet lo nsoro yi.
2: Beni.
0: Che Juliet lo nsoro yi.
2: Beni.
0: Age won ni. 37 ni.
2: Yeah.
0: Lẹyin wa wa.
2: Don't make me wow.
0: Se single lẹyin na ni.
2: Ben sir.
0: Single ni te se wa.
2: Single ni.
0: Awon mi le tin.
2: No, mi ti da ma.
0: E ti da mo close te wa single.
2: Ha?
0: Close te bi single.
2: Mo se en te na so nje do. A lo ti 3 years. So to de se ni he awon parent n go fowo si. So a ti gba yen. Ni mi se e ti to pa. Wa ko time go jo
0: de de ni. Ejo lo 3 years. So la 3 years ya awon parent yin wa fada fowo si after 3 years.
2: No, awon parent ti se ni o la awon parent n go fowo si.
0: O ni.
2: Oh,
0: now I told you she learned 3 years in here. Hey, you do see them around your baby, mom, and Farah.
2: No,
0: well,
2: our parents
0: and
2: mommy learned 3 years. One mommy got done. So, mother and mom, you are not.
0: But you are after 3 years, those are the home of Farah. Who is offering back?
2: Our parents in the dark.
0: O to yo odun melo ba?
2: Ah, o ti lo bi 2023. Yes.
0: 3 years ago.
2: August 2023.
0: So lati ba nda ko wa se anybody.
2: So se anybody o.
0: Ise wo le yin se?
2: Ise wa ni mo se.
0: Se wa wo. E so ni lori eto yi.
2: Ah, ma to ye deza ye.
0: Hairdressing.
2: Then.
0: Okay. Ilu wo le tin se hairdressing?
2: Ibadan.
0: Then,
2: I de lo le.
0: Okay. Ki le wa wa ba?
2: Don me ti mo wa o.
0: So me ti le n wa se yin ready ati settle down ni.
2: Amu ti ready o.
0: Oruko yin. Ayo kan ni oruko yin.
2: Adenike.
0: Adenike, setan ati settle down te se wa yi.
2: Mo se na ti se ti da.
0: Yeah. I describe we
2: be. Mo pe gan ni July 13.
0: Che wa ni WhatsApp.
2: It's my phone mo le ba mo le lo fa bro mi.
0: Eh eh to fa ni yen. Mo te ti sin WhatsApp yen. E mo to se le lo fun aburo yin ke send picture yin si wa. I describe e se ri fun wa na.
2: Mo ti pa die. Mi ko da pupo.
0: E pa die e ga pupo.
2: Mommy.
0: Is she hairdressing?
2: Huh?
0: Is she hairdressing?
2: Ben.
0: Apart from that, a kuru kini an kami tatu ni.
2: Ni lo mi la ni sara. Ni gel.
0: Ni kaka. Awon kate ni lens of care ni lens of funga. Awon kate ni
2: esto. Muwaju mo ni mo la ni ola mo ni waju.
0: Ah. Ah. Atoya ngote ten lens of fun wa. Okay. Number in pari pelu 664.
2: Ben.
0: Abi. 6 okay. 675 jare.
2: 675.
0: Okay. She ti mu. Okay. Adenike. Adenike.
3: 37.
0: Okay. Hello. Hello. Lale imoni single kan to jokunrin. From the age of kan wa age of 34. Oje nje ku ma kúrò ní orílẹ̀-èdè bọ́sọ́ orílẹ̀-èdè bọ̀mí bọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ fi ṣe ibùjókò literally orúkọ ẹ ní agbọ́láhàn agbọ́láhàn lórúkọ ẹ iṣẹ́ pẹ̀lú àwọn company ilé ìtọ́jú pé wọ́n oògùn ṣùgbọ́n ó jẹ́ pé ó wà lára àwọn tó yẹ pé ó gbọ́ ètò àti ó reach out sí mi àwọn necessary information tá a ní ẹni wá request pé literally òun wá ní tó yẹ pé òun náà bóyá wọ́n wá sí orílẹ̀-èdè ni àbí kò sí lórílẹ̀-èdè tó yẹ pé ó jẹ́ ẹlẹ́sìn kristiẹni wá from the age of 25 or be 30 àbí 31 ó wà lórílẹ̀-èdè kò sí lórílẹ̀-èdè tó náà ní iṣẹ́ tó ń ṣe láwọn prefer tó wà educated dáadáa láwọn náà wà educated àwọn náà kàwé tó tó kàwé láwọn náà ń wá ọ̀rọ̀ ara àwọn àjọ yíra wọn ọ̀gbìn tó ní ìdènà béèrè yẹn ó lè bá sí lórílẹ̀-èdè yìí fi details wọn síta so tẹ bá ní ìbọ̀dá ìga mọ straight dáadáa wọ́n yàrá mọ́ra díẹ̀ wọn palọ títí just be chocolate color then tó ra ní beers ó look handsome dáadáa so pé ẹkọ́ yẹ bá wà lórílẹ̀-èdè abẹ́ sí lórílẹ̀-èdè ẹ lè reach out to see me báyìí lórí nọ́mbà yìí ìjọba ní interest agbọ́láhàn sọ fún yín pé a máa change ọwọ́ báyìí lórí ètò yìí sọ fún yín 09014898208 ẹgbọ́n nọ́mbà dada 09014898208

jẹ́ kí n pe nọ́mbà yẹn fún àwọn sista yẹn àkẹ́ drop ìjọ yín síbẹ̀

0: Hello.
1: Ẹ̀kálẹ̀ sà.
0: Ẹ̀kálẹ̀ o.
1: Ẹ sà.
0: Ṣé single lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí?
1: Sà.
0: Ṣé single lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí?
1: Single mother ni.
0: Single mother of how many?
1: Just one.
0: One.
1: Yes, sà.
0: Age wo ni?
1: I'm 25 years.
0: 25.
1: Yes, sir. 2-5. Yes, sir. 2-5.
0: Okay. Iṣẹ́ wo lẹ ń ṣe?
1: Fashion designer, sir.
0: Fashion designer. Ṣé ẹ wà ní WhatsApp?
1: Ah, omi yẹn ti bàjẹ́.
0: Báwo lẹ ṣe ń ṣe business yìí? Tẹ jẹ́ fashion designer tẹ́ ẹ̀ ní WhatsApp fún.
1: Ó já bó súnmọ́ ní ìjẹta náà ni wọ́n ṣe bàjẹ́.
0: Okay. Okay. Báwo la ṣe fẹ́ ṣe báyìí? Ṣàmàlí láti rí píkṣọ̀ yín first of all. First of, ṣàmàlí láti rí píkṣọ̀ yín. Bí a tó bá ti fix ẹ̀kẹ́ pé wọlé. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé ara kí ló dé ṣé tẹ̀yìn bàbá ní. Mílò la fẹ́ ní kó máa bọ̀ wá bí ṣáà ká máa pàdé. Bí o tó bá ti rẹ̀ pé máa wá máa pàdé ṣùgbọ́n máa kọ́ ní àìdíà. Ok mo láìkẹ́ ẹni yìí àkè tó ṣe lélẹ̀ ilẹ̀ ẹ̀ máa wá àrẹ́ǹjì mítìng pẹ̀lú yín. Hello. Hello. Inú gbé túmù lẹ ti ń pè ní. Ọkùnrin ló ń sọ̀rọ̀ àbọ̀bìnrin. Age wo ni? 39. Pẹ̀lú ọmọ mélòó? Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ oṣù. Ṣé pẹ̀lú government àbí private ẹjọba gbóhùn sókè?
1: Private.
0: Single mother of two àbí? Kí lẹ wọ́n wá báyìí?
1: Companionship.
0: Good. Ẹlẹ́sìn wọ̀
1: nìyí?
0: Ṣé wà ní WhatsApp? Okay. So oru companionship wo lẹ expect láti pàdé lórí ètò yìí báyìí?
1: Kò
0: bá jẹ́ Christian, kò bá jẹ́ Muslim. Kò ṣàti odò tó èèyàn, ṣẹ́yìn tí ló tọ́
1: báyìí?
0: Okay, wọ́n á pe nọ́mbà kan sínkẹ́ send picture yín síbẹ̀ báyìí àti orúkọ yín àti age yín.

0: ó ní nǹkan tí lè tí mo fẹ́ ṣe tí mo ṣàkíyèsí ẹ̀ látàrí àwọn tá à ń rí lórí àwọn tó ń pàdé ara wọn lórí ètò yìí ẹ kí n sọ ilé fún yín pé tẹ bá fẹ́ pàdé èèyàn mo máa ń sọ fẹ́yìn tó jẹ́ pé ẹ jẹ́ Romeo and Juliet lórí ètò ní tèmi àmọ́ advice yín pé kẹ́ ẹ fi pípàdé yín sí open space first meeting ẹ jẹ́ kó jẹ́ ibi tó wà open ẹ ṣe dandan kí ẹ gba chicken and chips ilé kẹ́ ẹ gba nǹkan tó wà inú ẹ bá pé snacks àti drink náà tó bá jẹ́ pé omi àti kinu. Snacks, they don't snacks by 500. Let me gee. Sanwó òpolówó ọjà ni ó láwọn òbí kan nílé tẹ́ pé a ti fẹ́ pin amọ̀ tẹ́ tí wọ́n á pàdé ó dẹ̀ pé ìyá tún wà á wà òkè dáadáa so that first meeting ìbẹ̀rẹ̀ lẹ́tí máa ló máa pàdé. Ṣé bá ti dáhùn lórí ẹ̀ ìbẹ̀rẹ̀ máa mú so a jẹ́ open space torí mo rí scenario kan nílé tó ṣẹlẹ̀ scenario yẹn gbà tí mo gbọ́ scenario yẹn lóòótọ́ kò sí tẹ́ni yẹn fẹ́ ṣe torí pé all details ló wà lọ́wọ́ wa ṣùgbọ́n ìnáwó èèyàn náà ni ọkùnrin náà àtobìnrin àwọn kọ́ ẹ̀rẹ̀ ní àmúmọ́ra jura wa lọ àtẹ̀yìn náà tẹ́ bá lọ sí ọ̀dọ̀ ilé ọkùnrin ẹ̀rẹ̀kẹ́ tí mo pé anything can happen. That's why that my advice is if you want to have a first meeting, okay, first meeting tea really, you know, sure pe boya e like eni yen ṣugbọn to ba jẹ pe ọdọ wa ebi ma sọ pe ọdọ yin la ti fẹ pade fine maikin parọ fun yin elomiin to ba ti wọn wọn wọn o ma n wa expressi o ma de express dada ju pe oke awọn wa nbẹ bi awọn deyin to ba ti wa nbẹ fun awọn to ti wari ta ba ti introduce oke like eyin naa like oke o ma n kuro nbẹ ni ọba ti ṣetán sometimes o jẹ after be 1 hour you know ebi tó pa a ti ṣetán ok ọba dẹ̀ ṣe wà nínú around ni tí wà sílá round àwọn aláìnà máa yanjú wọn bá ti wọn lọ ẹlòmíì dẹ̀ ni ó máa choose pé ok we want it private ọ̀pọ̀ preference kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó bá jẹ́ private yẹn tẹ́ pé n tẹ́ fẹ́ nìyẹn ẹ máa lọ choose tẹ́ pé nínú yàrá ló máa lọ bọ́ sí fíṣí kan tó ṣẹlẹ̀ ẹni lẹ́ni pàtó rí ẹni lẹ́ni tí ó náà pín gbogbo ẹ̀ wá àbá bọ́ ṣòkòtò àbá bọ́ gbogbo ẹ̀ àbá fi hàn pé ìwọ tó ti rí ẹ̀rá ní ara òun kò sì ní bàbá yẹn wà ó àwa ń bẹ̀ àjọ nǹkan tí mo rí yìí ojú ò ṣe máa kinní kan ojú ti rí ẹ̀ tẹ́ ń gbọ́dọ̀ bá ń bẹ̀ ọgbọ́n àti ń dọ́ṣà lárábìnrin ìlú tó fi kúrò ń bẹ̀ àti mo gbọ́ sọ̀rọ̀ yẹn wà á dá wọn lẹ́bi mo ní mo sọ fún yín pé first meeting tó jẹ́ open space so later wọ́n ṣàpadà yanjú ẹ̀ pé ẹ má bínú òun nífẹ̀ẹ́ náà ni òkè náà èyí náà láìkẹ́ ṣùgbọ́n èyí wò pé first time àìdáwà bá òkè ṣe báyìí àbádọ́ ní ara so normally human being everybody ó lè rí yín kára ṣe kìṣìkìṣì ṣe ti yẹyin báyìí. Ọ̀rẹ́ dẹ́kin tún bẹ́ẹ̀ tó wà ń bẹ̀ hello.
1: Number of court. Lọ́gbùkọ́ mi ní Dèjì lẹ́ẹ̀kan.
0: Ok Dèjì.
1: Mo ti pè rí o mo dẹ̀ sáǹdì.
0: Ṣé ẹ wà lórí WhatsApp báyìí? Ṣé ẹ wà lórí WhatsApp báyìí?
1: Mo wà WhatsApp mo ti send am picture mi sí WhatsApp.
0: Ṣé ẹ wà ní WhatsApp báyìí bọ́ọ̀
1: dá? Yes sir. Yes sir.
0: Ẹ send details yìí iṣẹ́ wo lẹ́ ń ṣe gan?
1: Teacher
0: ni yín. Ṣé secondary school teacher àbí primary school teacher?
1: No, primary school under government.
0: Under government. Ẹ jẹ́ two details yìí send sí mi that is very good under government nípínlẹ̀ ẹ̀yẹ́ àbí?
1: Nibadan.
0: Very good. Ẹ ṣe message sí mi gba.
1: Ṣé sórí WhatsApp?
0: WhatsApp ẹ̀ tí mo pè yẹn.
1: Okay.
0: Ẹ ṣeun.
1: Ẹṣun.
0: Ẹ resend. Kẹ́ ẹ tó wá tó lọ báyìí ru nǹkan wo lẹ́ ń fẹ́? Ru ta lè fẹ́ pàdé?
1: Mo fẹ́ sà.
0: ni age wo si age wo
1: maybe from 30 to maybe 38-37
0: age wo le 40 ni e ti le 40 abi
1: no August ni mo pe 40
0: ah okay mo le shop mo ri details yin ba o ye send details yin e ti mari ri
1: mi ti mari single
0: e ti mari ri
1: mo wa Ankara so ya ti a kun pe ti ri
0: ale send ya se message po boda message po are tun kan send se le tun send ni
1: pa ma send ya se ma voice pa send ba ki tas
0: ele mi o mo me duro message si tan gba I play only mo ni lati ma ya won te pe ari pe ko serious ele mi go se ma ko e tan pe le yo serious Mr. Martini e ku se mo gbadu e ba mi wa omo to ni waju to lomu ni e na ma da lo looto o le feran e looto sugbon at first only in bozo kan ni first impression last longer ba to wa ni kan be omo to ni waju to lo se yen e le fa coffee e segbe na so toro mi so pe nkan ti boda yen so ni mo kan so pe o ma na won reason gba mi ta ki fi attend selomi and the picture to man send and tell the picture o lo he ke lo mu photograph photograph picture our love your phone your photograph picture let me pay photograph picture so much is 30 year already yeah what you are at here 1998 that that and the work of France 98 nothing year wa fi sinu pako o to wa ya ti pako ati glass ni la ni ya te se joko o se nti o fine o se nto wa ti o ni ni titi e ni ya ko fi se gbe bayi na ni pe ile to tin fi photo ya photo e ba ni be bere Juliet, Kitomo Juliet, Lale 0912370-8675. Jeff and Juliet in our land, Fanny. Juliet, me Latimu Lale by Alarina. Juliet, me Latimu. Eh? Three. Juliet, me Latimu.
2: Three.
0: Meta lati mu abi okay hello
3: hello e kale omo ba
0: hello e kale
3: yes sir mo re ni keji lo soro mo ti ba n soro lori whatsapp ka mo le so lo facebook no
0: nkan to se ni pe madam re ni keji mo ri message yin a nsise lori e lowo ni a de lero pe en to ma ni interest pe ki se awa interest ni
3: okay
0: interest ni so e fokan bale e ma ri interest so te ba ti ri interest en ma follow to ba pe len teyin na te ni interest ni na e kan ni send the message yen si wa
3: no lojo yen eyan meji so lojo yen le kin so be
0: most details yen tori ko je pe ni yen o fitting si nkan ta bere ni so lale e ma gbe to te ba ti len to fitting si be send the message si mi

ẹni pé lálẹ́ yìí mo ṣí ẹ̀yin tẹ jẹ́ singles sílẹ̀ single mother single father singles Romeo and Juliet mo ètè wọ́bẹ̀ lálẹ́ tóyí tí náà ni tí ń gbọ́ àwọn ìpìtẹ́ tí ń pè mí fọ́mọ́ bá kò fẹ́ sí táìmù fún wa mọ́ tó lẹ́ mi fi kan lẹ́tà kankan lálẹ́ yìí. Mo wá ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lálẹ́ yìí. Ìbéèrè yìí ó dì òpè lẹ́yìn tó jẹ́ pé ẹ jẹ́ tẹ̀tí ń gbọ́ ètò yìí pàápàá jùlọ tó jẹ́ pé ẹ jẹ́ ọwà ní kíláàsì Romeo and Juliet yìí. Ara gbọ́ mi dáadáa ẹ wà ní kíláàsì Romeo and Juliet yìí. Kí ni nǹkan líle tó yẹ pé ẹ wùrọ̀ pé a tún lè fi kún a tún lè yọ kúrò àbí ni kí ni nǹkan líle tẹ́yìn fẹ́? Ọ̀kẹ́ wọn ń gbìyànjú lórí ètò yìí láti gbọ́ feedback yìí torí pé èrí ètò yìí we are like a family. That's what I fi ní WhatsApp group kan tá a pè ní onítèmi family. Onítèmi family yìí wọ́n fẹ́ ṣe hangout nínú ọdún yìí. Fún ẹyin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp group fún àwọn fans onítèmi program yẹn wọ́n ní àwọn fans wọn àwọn tó jẹ́ olólùfẹ́ káàkiri àgbà ńlá ayé náà ti wà alex ní dárúkọ wọn ilẹ̀ máa kún ẹ jẹ́ olólùfẹ́ ètò yẹn so lálẹ́ yìí mo fẹ́ ṣe báyìí fún àwọn tí fún mi ní nọ́mbà ẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp group yẹn fún fans ní o fún àwọn tó jẹ́ olólùfẹ́ ètò yẹn 08065764924 ẹ̀yin tẹ́ fẹ́ràn ètò yẹn tẹ́ wò pé òkè àmọ́ gbádùn ètò yìí.

lọ sórí ìkànnì ìbánidọ́ rẹ̀ ti Facebook wa alágilú FM 96.7 ẹ̀yìn lọ fi kọ́mẹ̀ntì yín náà síbẹ̀ bẹ́ẹ̀ lè lọ sórí Facebook page náà ti Martini Salau ẹ̀yìn láǹfààní àti Wòmí bẹ́ẹ̀ lórí Instagram lórí ti TikTok náà Martini Onílé Ajé Martini Onílé Ajé. Ẹlẹ́kin fúyàn bíi mẹ́rin lálẹ́ ní ẹ̀bùn recharge card.

irú kọ́lọ̀ fìlà wo ni mo wọ̀ lálẹ́ yìí ẹ̀mẹ́rin àkọ́kọ́ tó wá kọ́ gbà lálẹ́ yìí ẹ̀mẹ́rin àkọ́kọ́ tó wá kọ́ anybody ni tó wá ti ṣe oúnjẹ lálẹ́ nìyẹn ṣe tí ò lè bọ́s anybody kí ni kọ́lọ̀ káàpù tí mo dé lálẹ́ yìí first four ìjọba mi mú kọ́ dẹ̀ fi nọ́mbà wọn síbẹ̀ olúṣọlá olúṣẹ́gun wọlé síbẹ̀ ẹ̀mẹ́rin àkọ́kọ́.

tẹ̀mú yìí o tó pọ̀ fún yín lọ́wọ́ kan ẹni alákọ̀ọ́kọ́ olúwa ṣọlá olúṣẹ́gun lawal túndé afiz àti àwọn èèyàn alákọ̀ọ́kọ́ mẹ́rin nìyẹn gbẹ̀rẹ̀ kan jáde ńsìn babalọla otinel àbí ṣe mo gba otinel moshood abiola wọn ò fi nọmba àti wọn síbẹ̀ moshood abiola èyí náà black cap wọn dé àwọn phosphor tó kọ́ gbà nìyẹn sẹ́yìn tó bá ti moshood ló kù báyìí moshood abiola ló kù báyìí ẹ̀yìn tẹ́ ti rí báyìí.

kẹ́ṣe hangout ti singles àti àwọn married àti pàdé. So báyìí afẹ́jọ wo báyìí singles gangan ni particular láfojú ẹ̀sùn singles hangout gangan mo fẹ́ fi bẹ̀rẹ̀ ilé singles hangout ni ìta ti máa ń ṣe sẹ́yìn sẹ́yìn ó máa ń jẹ́ bóyá bí singles and married máa ń jẹ́ ṣùgbọ́n ó máa yẹn máa dàbí bí anniversary onítèmi ṣùgbọ́n eléyìí single ni singles hangout ìmọ̀ṣúdù náà ti sẹ́ǹdì ẹ̀.

tí ń gbéra báyìí tí bá ti kó lórí ètò yìí lọ́wọ́ rí Káyọ̀dé Adéosun New Vision la máa gorí ètò tẹ́bá ti wọ group yẹn mo tí mo fẹ́ kẹ́ ṣe orúkọ yín marital status yín orúkọ yín single iṣẹ́ tẹ̀ ń ṣe àti location yín mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni mo fẹ́ la fi máa wá ṣe arrangement tó ṣe máa jẹ́ tó gbogbo picture ẹ má tẹ̀tí tí bá sẹ́yìn picture wẹ̀ ọ́ is a plus ok orúkọ mi ni juliet o orúkọ mi ni jane orúkọ mi ni rosemary nọ́ọ̀sì ni mí mo jẹ́ ẹni ọdún 25 mà ń gbé nílùú ìbàdàn mo dẹ̀ pẹ́tọ́ yẹn sọ́bà yẹn tó jù síbẹ̀ àwọn kan wọ́n ti wọnú dm ẹ lọ ṣùgbọ́n ẹ farabalẹ̀ tó gbẹ́lé bá létò náà ni àwọn jẹ́ ká ṣe báyẹn tó báyẹn la ṣe máa mú arrangement la ṣe máa to arrangement time ta fẹ́ mú ọjọ́ kan náà la fi máa ṣe pẹ́ǹpẹ́ǹpẹ́ǹpẹ́ǹ ẹ̀wọ̀n à ń lọ lónìí ẹ̀yẹ ètò ní tèmi àbúrò ọlọ́run wá tún pàdé ní ọjọ́ mẹ́jọ ẹ bá gbádùn ètò ẹdí ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ bákan náà pẹ̀lú ètò ní tèmi pẹ̀lú ìpàdé yín martini salau ọmọọba fún ẹ̀yin tó jẹ́ pé ẹ wà nílé òkèrè tẹ́ ẹ kàn sí mi pé ẹ nílò láti ẹ nílò èèyàn bóyá fọ́mọ yín ni àbúrò yín ẹ nílò èèyàn kan fún wọn ẹ nọ́mbà yín ni kẹ́ ẹ kàn sí +234 +234 8035 00147 +234 8035 00